88.9 Ilaramoke. This is Adaba FM 88.9 Ilaramoke.

0: bẹ̀rẹ̀ sí àdúrà àti àwẹ̀. Iṣẹ́ ìyanu kankan ò lè ṣe. Ó ti yá níbi tí àdúrà ti ń gbà. Tí gbogbo ogun ti ṣẹ́ ni mọ̀nà wá. Tí òǹdè ń gba ìtúsílẹ̀. Tí onírògbìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀. Èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church. Ìjọ ìmọ̀lẹ̀ alàyè. Ṣé ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láì sinmi àti láì káàárẹ̀. Ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimọ̀ Friday. Ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá. Ní Sabo Under Bridge, Oníjòkúta Hall, Sàgámù, Ogun State, Àkùrí, Ọlọ́run ìyanu. Ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì? Nípasẹ̀ ìyanu ni Anna di ọlọ́mọ ní Shilo. Àkókò tó fún ìyanu tìrẹ náà. Lábẹ́ ìfàmì róró yan wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí. General Ofasia, Prophet Rotimi Ilésanmi, Baba Zion. Ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555. Jésù ń dúró de ọ́ o.
1: Ara mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi. Ẹ̀rí ẹlòmíì, a kọ̀ rí pé òun ṣe wàhálà, bó bá kú díẹ̀, a tún di òfo, pàbó náà tún ni, kì í ṣèwọ náà. Àwọn kan wà tí ń fẹjọ́ rẹ̀ sùn, wọ́n rí ọ, àwọn là ń pè ní àríre ṣáájú onírè. Jẹ́ mo dúró gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjú, níwájú ẹ̀rí Olódùmarè, gbọ́ o, mo wí, mo sọ ọ́ lọ́rọ̀, ẹni tí ń fẹjọ́ rẹ̀ sùn káàkiri ayé, wípé dandan ni kí wọ́n gbẹ̀mí rẹ̀. Ẹni tí ń fẹjọ́ rẹ̀ sùn kiri ayé, pé kọ́ má jẹ́ kó o ṣàṣeyọrí, ẹni tí ò tí ì rówó jẹun, ṣùgbọ́n ó rówó ná láti bá tẹni ẹlẹ́ni jẹ́. Bí Ọlọ́run bá ba ti wọn jẹ́ kò léèwọ̀, mo pàṣẹ. Ẹni tó lò ní láyọ̀ lórí ọmọ rẹ, ẹni tó lò rí ìdùnnú lórí ọmọ, tí fẹjọ́ rẹ̀ sùn kiri ayé, ní orúkọ Jésù, òwúṣúwúṣù láti òde ọrún kò fọ ojú wọn dànù. Orí bẹ́ẹ̀ kò yí padà. Jésù Olúwawa àmì. Gbogbo ẹni tí ẹ ń tajà, ẹ rí ta lónìí, ẹ sì jèrè lónìí. Oníṣẹ́ ọwọ́ o, ó rí ṣe lónìí, ó sì jèrè lónìí. Oníṣẹ́ oṣù, ó bàánú pàdé lónìí, ó sì rire àti ojúrere Ọlọ́run lónìí. Ẹ̀yin ọmọléèwé, ẹ sì àṣeyọrí. Gbogbo ẹni tí ń bẹ lórí àárẹ̀ lórúkọ Jésù, mo náwó sí yín níbikíbi tẹ́ ẹ wà. N tó ń lo oògùn tó ń lò, ṣómi náà ń fún abẹ́rẹ́ ni dírípù ni yóò sì bọ́ láàmú. Jésù Olúwawa àmì. Lẹ́ẹ̀kan sí o, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Sioni. Ọmọ wọn ló mú Èkìtì. Gbọ́ o, ọmọ wọn ló mú Èkìtì ní ìlú Ìjẹrò. Ìjẹrò agbègbè ọmọ arí kúmọ̀sán, ọmọ arí jàmá jẹun ẹrun. Òkórè la gbé bí mi o, ọmọ yàyà òṣogun yàgàyàgà, ọmọ ọ̀bẹ lóko sóbì, ọmọ ọ̀ṣọ́ gbẹ̀jẹ̀ lóbìnrin, ọmọ gbàsìgbàsì là sóbìnrin ẹni. Gbọ́ ẹlẹ́ni èni Tuesday ọjọ́ ìṣẹ́gun, Ọlọ́run tó pè mí ti ń gbé inú mi, agbára ẹ̀mí wọn ti gbé inú mi ló sọ bẹ́ẹ̀. Lónìí tí í ṣe ọjọ́ Tuesday, iná fẹ́ràn. Gbọ́ mi dáadáa, gbogbo ìwọ tí wọ́n ti lẹ ẹgbọ́n o, tí wọ́n ti lẹ àkọsórí, tí wọ́n ti lẹ̀ mọ́ ẹ lórí àléébù, tàbí wọ́n ti lẹ̀ mọ́ ẹ níwájú orí pé ẹ má ṣoore fún ìní làmìyàn ó parẹ́. Bẹ́ẹ̀ mo sọ fún wọn, èní ló máa parẹ́ níbo nìyẹn? Ní Fuga Street, ní Surulere, ní Randu Avenue Junction. Ibẹ̀ ló ti fẹ́ wáyé. Àní mímí ó mèṣẹ́. Bákan náà, mo sọ fún yín pé iyọ̀ tí mo ṣe lórí òkè ń kò wá fún yín. Yẹn ní kọ́kọ́ ṣe ẹ tún rí o, nípa ti ràánú yẹn, ṣe eré lè mo sọ fún yín. Orúkọ ilé yìí ó ní ìrànlọ́wọ́ ojú rere àti àánú látòkè wá. Birthday mi June 15 ni. Mo máa ń sọ fún yín, ẹ̀rí pé inú mi ń dùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo ti sọ fún yín pé mi ní máa wòran káyé ẹ bàjẹ́, irọ́ o, èmi gan ò ní gbà. Ó ní láti dá fún yín ni gbogbo ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin ọmọ ìjọ ìmọ́lẹ̀ àlàyé. Alẹ́ mo ṣe oríire níṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ rí birthday di on the 15 June 15, mo ti ń gba gift nsìn. Eléyìí tí mò ń kó bọ̀ lónìí, orí òkè mi ṣe, ó máa ní agbára. Ará mi olùfẹ́, ó kọjá bẹ́ẹ̀. Alágbára lọ́lọ́run mi óò, alágbára ni Jésù mi óò. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí, alágbára lọ́lọ́run mi. Olúwa ṣe o, ẹ rí ọ̀rẹ́ nìyẹn, kì í ṣe ọ̀rẹ́ rẹ́rùn rẹ́rùn, ọ̀rẹ́ onílara, ọ̀rẹ́ ọlọ̀tẹ̀. Má bá wọn rìn o, bó bá ti ń bá wọn rìn, ọ̀run yà yín dànù. Ẹ rí nǹkan bí ọ̀rẹ́ nìyẹn. Tó bá jẹ́ ọ̀rẹ́ mi, a máa fọ̀rẹ́ ṣe yẹyẹ. Àní ṣe ó tán, ṣe bó ń bú mi lọ́jọ́ sí, tiẹ̀ ló bá ohun. Ṣùgbọ́n nígbà tí ó gbàdúrà tó súnmọ ọlọrun ìmọlẹ alaye tó pe ọlọrun wòlíì rótì mi ilé sanmi tó pe olódùmarè tó pe jésù olùgbàlà ọlọrun dá lóhùn ìwọ tó ń gbọ mi ọlọrun yóò sì dáwọ náà lóhùn ṣe àmì ńlá ẹ mọ gbàgbé ará mi olùfẹ mo ń bọ ní sùúrù lérè ní àárọ yìí ará mi olùfẹ ọrọ yìí ní agbára o mo fẹ́ súre fún yín àtòkùnrin àtòbìnrin pàápàá ẹ̀yin ọkùnrin ìdààmú ìjìbùrúkú tó máa ń ja ọkùnrin tí máa mú kó lọ gbélé ìyá ìyàwó tàbí lé bàbá ìyàwó ìjìyàn ò ní jẹ́ ẹ o ogun tó máa ń sọ ọkọ di èrò ilé àná nígbà tí ṣòro bá dé kò ní jà ẹ ọlọ́run tó kó ọmọkùnrin yọ ó máa kó ìwọ náà yọ gbogbo ìwọ tó ti ga tó ti rí jẹ tó ti rọwọ́ lọ sẹ́nu mo dúró lórí àpáta ayérayé mo sọ̀rọ̀ àráwà àráwò omimi ọba tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù gbọ́ mi o adọ́gba délẹ̀ má kú síbìkan ọba tó fọhùn lọ́rùn tí ilé ayé mì tìtìtì mo fi orúkọ rẹ sọ̀rọ̀ àníṣe ìjì tí ń ja ẹni tó ti ga tó fi ń padà jábọ̀ ní jẹ́ ará mi olùfẹ́ nítorí àkókò á gbọ́ ìjókòó lọ́la ẹ mọ́ gbàgbé lónìí níbo la ti fẹ́ ṣe ìpàdé àti ṣáàrí àánú ó wà ìyẹn ẹgbẹ̀rún kan nìyẹn back to sender ẹgbẹ̀rún kan àti àpò kan ni ṣe rí wá rí iṣẹ́ àánú yẹn ìyẹn ń tiẹ̀ kì í ṣe ẹgbẹ̀rún mẹ́wàá mo ti yọ kúrò ńbẹ̀ ẹgbẹ̀rún mẹ́jọ that is 8300 ni ẹ̀yin ara orílẹ̀ ẹ wọ mọ́tò tó ń lọ sí ẹ̀yin tẹ̀ ń bọ̀ láti orílẹ̀ kékeré ẹkùn ẹ wọ mọ́tò tó ń lọ sí shitter under bridge tẹ bá dé shitter under bridge ẹ béèrè fuja street community hall tó wà ńbẹ ẹyin tí mo ṣe náà ẹ rí maruwa tàbí kórópè tó lọ sí fuja street direct ẹ béèrè community hall tó wà ńbẹ ẹyin tójú ẹlẹgba the same thing ẹyin tí ẹ ń bọ láti sele express metro estate ẹ wọ mọ́tò láti sele express di lawanse láti lawanse ẹ wọ mọ́tò randu avenue junction kẹ béèrè fuja street dẹ ní ọjọ́ friday gbogbo ẹ̀yin ará ìjẹ̀bú ẹja pàdé ẹ̀yin tí mọ̀wé bàfo nǹkan kan ìbàdàn ẹja pàdé ní ṣàgà ẹ gba iyọ̀ agbára tiyín ọ̀fẹ́ nìyẹn níbo ni tẹ bá ti dé ṣàgà ẹlẹ́ẹ̀ lọ sí sabo under bridge oníjòkú town hall aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán yóò dára fún yín pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-67-17-0079 gbọ́lẹ̀ kan sí 070-67-17-0079 ẹnìkan gbọ́ mi mo fi kristi bẹ́ẹ̀ mo fẹ́ kó o sọ rẹ ìrànlọ́wọ́ ìrere bó o bá ti ń sọ ọlọ́run yóò sì san padà fún ẹ àkádé nọmba chọ́ọ̀chì rèé 00-699-36-107 gbọ́lẹ̀ kan sí 00-699-36-107 Access Bank. Orúkọ tó wà nbẹ̀ Light of the Living Church. Lọ fọ́lọ̀ mi lórí Facebook Prophet Rotimi Ilésanmi àti TikTok. Ará mi olùfẹ́ nípa ti iṣẹ́ ìrànlọ́wọ́ ojúrere àti àánú láti òkè ẹ má gbàgbé ìwọ̀nba péréte ọjọ́ ló kù o so fún birthday mi òun ni mo fi ṣe jáde ẹ̀yin tí abárọ̀jẹ̀ ìkọ̀tún ìjẹgùn ìjẹgẹmọ ìjẹdòdò ẹ lọ sí abárọ̀jẹ̀ road tẹ bá débẹ̀ Alabama bus stop tẹ wá béèrè nọmba 1 Oyewole street tàbí kẹpẹ nọmba church God bless you òróró yẹn gbogbo ẹ náà ló wà mẹ.
2: Ṣé ń gbádùn àdàbà?
3: Mo ń gbádùn àdàbà.
4: Mo ń gbádùn àdàbà.
5: Mo ń gbádùn àdàbà.
6: Mo ń gbádùn àdàbà.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Eka ro wo ajerebi wonyin ni akojopo iroyin ni kutu haibe o se ma de city boyin lati le se radio Adaba 88.9 FM akure. Ilalambo ke lati royin lati nu Adeyemi Lawal saju koko nu royin na. Ijoba apapo kede isimi olojo meje fodun ileya. Uma yin lo ti daba mimo igboruba ipara awon oju ona wa nitori abo awon olopa yin soke gege bi Ebola se le kun si ni orilede Democratic Republic of Congo pero ina re lekun rere ijoba apapo lo ti kede ojo ru ojo 27 osu karun odun yi ati ojo alamisi ti ojo 28 osu yi gege bi ojo aisemi fun ti odun leya minister foro abele olubomi tunjo ojo lo kede yi nilo Abuja o salaye pe igbese na ni lo je ibowo fun esin ati ijogunba opolopo awon orilede Nigeria eyi ti won se odun na jakejado orilede Nigeria ati jakejado agbaye minister na salaye odun leya gege bi asiko lati mu gbega ba ijosin ibowo folohun ati anu somoniyan tunjo ojo wa ro awon orilede Nigeria lati lo asiko na fun gbigba adua ati lati samojuto oro alaafia ati abo pelu ilosiwaju orilede yi o tun ki awon musomi ku odun minister foro ode David Umahi ni o ti daba sise amugboro ba awon ipara oju ona ijoba apapo lati le ri pe abo nbe fawon ona na jakejado orilede yi Umahi lo sab daba yi nilo Abuja lasiko pade to se pelu oga agba ajo olopa Tunje Desu ni oriko ile ise oro ode Labuja o salaye pe eka ipara inu le fun lagbara se nipase gbigba awon eyan sise si ati lati ba le mu ki owo le ma wole lori awon opopo wa minister na tun daba lilo awon alabo adani fun awon eyan to se pataki pataki labe abojuto awon alabo na o tun salaye pe eto ina yo ji adeku bi won se nlo awon olopa ti o si mu owo wole fun joba be si ni o si mu gbega ba awon bo lorilede yi oga agba ajo olopa na wa pe fun ibasepo pelu ile ise oro ode to si daba ipese awon nke ilu ikan ilu abo eyi ti ibudo ayewo oko ago olopa ati awon amojuto pelu awon oko ti ko se tin wa lawon oju popo wa ajo olopa nipinle ondo ina ti so pe won ti pakun abo jakejado ipinle isaju odun leya ati ojo awon omode lorilede yi alakoso ajo olopa Felix Ohagu so pe awon olopa ina ti ko kaakiri awon ibi pataki pataki lati ba ri pe alaafia joba ati ri pe ko si oro dida iloro kiko awon olopa jade na ini yo wa fun awon yidi awon musulumi oja idiko awon ojo ona ibudo igbafe atawon ibi mi lati awon eyan pejo si ajo olopa wa tun pase fun awon oga olopa loko ojoka lati mura si akitiyan ipara lati le se akojo iroyin otelemuye ati lati mojuto oro abuja kejado ipinle yi o wa ro awon olugbe ipinle yi lati foju sori ki won si fi esun tun awon olopa bi won ba funra si irin kan ajo olopa na wa kilo fawon odaran lati gba alaafia laaye to se fi da awon eyan ipinle yi loju pe abo to yi yo wa fun won lasiko odun naa ajo ologun ojo ofurufu orilede Nigeria ati salaye pe opo awon aserubani ni won ti pa lasiko akolu lati ofurufu silu rafi ati lagbegbe ijoba abile mariga nipinle Niger akolu naa ina doju re ko awon ibi ti awon aserubani sapamo si gege bi ara eto ti awon ologun se lati fopin si akolu sawon ilu ni agbegbe ohun agbẹnusọ fàjọ ológun ojú òfurufú ọgágun ehime ojo dame ṣàlàyé pé iṣẹ ọhún ni wọn ṣe láti bá a lè dí ọrọ àwọn aṣèrúbá náà rú láti bá a lè dá ọrọ wọn rú kí wọn bá a lè dínà kí ṣe àkọlù sáwọn èèyàn àti àwọn àjọ aláàbò lágbègbè ọhún ó wá ṣàlàyé pé àkọlù náà ni wọn ṣe pẹlú ìròyìn ọtẹlẹmúyẹ èyí tó fihàn pé àwọn aṣèrúbá náà náà péjọ sáwọn ẹka ìjọba àbílẹ rafi ọgọ àjọ ológun ojú òfurufú náà ló tún pèsè àtìlẹyìn fáwọn ológun láti gbógun ti àwọn aṣèrúbani náà ní agbègbè tunga makeri láti ṣe ìrànlọwọ fún wọn lati gba agbegbe won pada olori ologun ojo ofurufu Sunday Aleke lo yonbo awon ologun ohun to si fi da awon orilede Nigeria loju pe awon ologun yo tesiwaju ise won atako awon aserubani lawon agbegbe toro kan lára mọ̀ kẹ́lá tí ròyìn láti lè ṣe rédíò àdàbà 88.9 fm àkúrẹ́ nínú ròyìn láti gbọ́ bí àwọn ọlọ́pàá ṣe yìnbọn sókè láti fi kìlọ̀ nítorí bí ebola ṣe ń lékún sí i ní agbègbè democratic republic of congo.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Bẹ́ẹ̀ bá fẹ́ máa gbọ́ àwọn ètò àti ìròyìn iléeṣẹ́ rédíò Àdàbà ń bi owó lágbàáyé, ẹ̀ka sójúkú ẹ̀rọ ayárabíàṣá www.adabayetnet.fm. Ẹ sì lè gba application iléeṣẹ́ rédíò Àdàbà sílẹ̀ ní Google Play Store. Bẹ́ẹ̀ ni ẹ lè darapọ̀ mọ́ wa lórí Facebook ní www.facebook.com/adabafm89.9. Lórí Instagram àti X, ẹ pàdé wa ní àtàdàbà 89FM. Tí wá sì fẹ́ fún wa ní ìròyìn ìlẹ́ka ìròyìn wa, fi ṣọwọ́ sí mail address wa ní newsroom àtàdàbà 89.fm. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pe ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí láti tètè ṣàtúnṣe síwèé òfin orílẹ̀-èdè yìí láti fààyè gba ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Ààrẹ náà ló pàrọwà àwọn lẹ́sìn tí ó gba ìwé ìmúwọlé àti àsíá ẹgbẹ́ gẹ́gẹ́ bí olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC lásìkò ètò ìdìbò ọdún 2027. Tinubu ni ló sọ nípa ọ̀rọ̀ ìṣòro ààbò tí ń dorúkọ orílẹ̀-èdè yìí, tí ó sì ṣàlàyé pé ìjọba òun ni ló múra sakitiyan láti pakún agbára àwọn aláàbò ní Nàìjíríà. Ó ṣàlàyé pé ìjọba ló ti mú gbéga bá ọ̀rọ̀ ìkójọ ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́, àmójútó ọ̀rọ̀ ààbò àti ìpèsè àwọn nǹkan èlò tó bòde mú fáwọn aláàbò. Ààrẹ náà wà fi dá àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú pé ìjọba òun yóò tẹ̀síwájú láti ṣiṣẹ́ lójúnà àlàáfíà, ìdúróṣinṣin àti mú gbéga bá ọ̀rọ̀ ààbò lórílẹ̀-èdè yìí. Tinubu ló tún rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ ẹgbẹ́ láti sowọ́pọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027, tó sì pinnu láti rí pé òun ń tẹ̀síwájú pẹ̀lú àtúnṣe sọ́rọ̀ ọ̀rọ̀ àjò orílẹ̀-èdè yìí tí wọ́n bá yàn padà. Àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè ní ìlà oòrùn orílẹ̀-èdè Democratic Republic of Congo iná ti yìnbọn sókè lẹ́yìn tí àwọn èrò kan tí wọ́n péjọ láti gba òkú ẹbí wọn èyí àìsàn ebola pa níbùdó tí wọ́n ti ń tọ́jú rẹ̀ ní Mongualo. Wàhálà náà ni ló wáyé ní lẹ́yìn àkọlù kan èyí tí ó ṣẹlẹ̀ sí àgọ́ ibi tí wọ́n kó àwọn tí wọ́n ti ń tọ́jú àwọn aláìsàn ebola náà sí nígbà tí wọ́n sun àgọ́ náà níná látọwọ́ àwọn olùgbé ibẹ̀ tí wọ́n ń fìhénú hàn lórí òfin tó de ọ̀rọ̀ sísìn ìkú èyí tí ó jẹ́ ti àìsàn ebola. Àwọn òṣìṣẹ́ ètò ìlera wá kìlọ̀ pé òkú àwọn èèyàn tó ní àìsàn ebola náà ni ló ṣe lè mú kí àìsàn náà ran èèyàn, tó sì jẹ́ pé yóò pakún ọ̀rọ̀ ìtànkálẹ̀ àìsàn náà tí wọ́n bá mójútó dáadáa. Àwọn aláṣẹ sọ pé ìbẹ́sílẹ̀ àìsàn náà ni ó ti wáyé, tó sì jẹ́ pé bí èèyàn bíi 500 ni ló ti ní àìsàn náà, tó sì ti pa bíi 100 èèyàn, ni tó sì jẹ́ pé àìsàn náà ló ń tẹ̀síwájú láti tàn ká ní orílẹ̀-èdè Uganda. Àjọ ètò ìlera lágbàáyé àti ibùdó tí ń mójútó ọ̀rọ̀ àìsàn ní Áfíríkà iná ti ké gbàjarè pé àìsàn náà ló ń tàn ká ju bí wọ́n ṣe lérò lọ. Àwọn aláṣẹ láti ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè Áfíríkà iná ti ń gbé ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ètò ìpàjáwìrì kalẹ̀ tí àjọ ètò àwọn alámòjútó lágbàáyé sì ń tẹ̀síwájú láti kówó jọ láti rí pé wọ́n fi dínà àìsàn náà. Aré ìdárayá Alhazan Yusuf àti Igor Ogu ló ti dé sí àgọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ńbẹ ní London ṣáájú ìdíje ife ẹ̀yẹ Unity Cup èyí tí wọ́n pè wọ́n sí. Dídé wọn ló ti ṣàlékún iye àwọn agbábọ́ọ̀lù tí ń bẹ̀ lágọ̀ di 19, tó sì jẹ́ pé wọ́n sì ń retí àwọn agbábọ́ọ̀lù sí láti darapọ̀ mọ́ ikọ̀ náà. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ni yóò bẹ̀rẹ̀ ìdíje rẹ̀ lọ́jọ́ Sátidé, tó sì ti ń tẹ̀síwájú ìgbáradì fún ìbẹ̀rẹ̀ ìdíje náà pẹ̀lú orílẹ̀-èdè Zimbabwe. Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí dáàbòbò ife ẹ̀yẹ tó gbà kẹ́yìn náà lọ́jọ́ Ìṣẹ́gun ní Valle. Ìdíje náà ni orílẹ̀-èdè Jamaica, India àti India yóò ti kópa pẹ̀lú àwọn orílẹ̀-èdè náà. Kí àkójọpọ̀ ìròyìn ní kùtù àìkí ó tó parí, kókó inú rẹ̀ rí lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ ọjọ́rùú ọjọ́ 27 àti ọjọ́ Àlàmísì ọjọ́ 28 oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fún ọdún iléyà. Minister for Road Demi Dumbaye lo ti daba fimugboro ba oro iparo awon oju popo ijoba apapo lati le ri pe abo lo lekun si lawon ona wa. Àwọn ọlọ́pàá nílà oòrùn Democratic Republic of Congo iná ti yìnbọn sókè láti fi kìlọ̀ fáwọn tí ń fẹ̀hónú à lérò àti bá lè gba òkú ẹbí wọn kan èyí tí àìsàn Ebola pa níbi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ ní Mọ̀gbálù. Àkójọpọ̀ ìròyìn ní kùtù àìkùnmá ní jù báyìí lọ Ọlásùnkàn bíi olùjọba lólótù Adéyẹmí làwá sí ní oníròyìn Ọlọ́wọ́ Mayín Àjèrèbí.
2: Irinwó àjànà kó ṣubú kò lè dìde yẹyẹ ọmọ rẹlẹ ó dàbọ̀
3: ti ọníyọ ìlú ẹyọ.
2: Èyí ni gbogbo ẹbí ìbálẹ̀ Fájẹ́mi Lóyè Faládé of Kájọlà òkè odò tí ìjọba ọ̀wọ̀ lókó gọọmenti fi ń kéde ikú màmá wa olórí Abọ́sẹ̀dé Elizabeth Faládé
4: ọmọ rẹ tìlú ayé tòrò gbẹdẹ
2: ìyá ẹwẹ St Peter Anglican Church Kájọlà òkè odò ti ṣẹbẹ ó papòdà lọjọ kẹrìnlá oṣù kejì ọdún yìí ni màmá wa fàyè ẹsẹ sílẹ tí wọn lọ darapọ̀ máwọn ẹni mímọ lóde ọrùn
5: 76 years ni màmá lòkọ lọjọ tó dé
2: pẹtọ ìsìnkú màmá ṣe lọ rèé lọjọ Thursday
4: on the 28th
2: oṣù karùnún láò gbé ara màmá kúrò ní FMC ọwọ́ ó dilé wọn ní number 1 Faládé street Kájọlà òkè odò tó bá wà dago mẹrin ìrọ̀lẹ́ la ó ṣe christian wakeif
4: tó bá wà dọjọ Friday on the 29th
2: dédé aago mẹ́wàá àárọ̀ la ó ṣe ìsìn dágbére fún màmá wa ní St Peter Anglican Church Kájọlà òkè odò lẹ́yìn èyí la ó fèrúfèrú fún iyẹ̀pẹ̀ fún iyẹ̀pẹ̀ kurufekuru ayẹyẹ wẹ̀jẹwẹ̀ múdorí pápá LA primary school òkè odò màmá ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ká tún tó pàdé láyà olùgbàlà gbogbo àwọn ọmọ àtàwọn ẹbí lónìí kéde ẹ̀ lórúkọ

0: bravo.
1: Aguri lori mi.
0: Bravo.
1: Okay.

0: Kí ló ń sun ọpọ́ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábẹ́ẹ̀jì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù ráìs rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
2: Ẹ káàbọ̀ padà yín aráalé.
3: Ẹ ṣeun.
2: Àlejò wa ṣì wà ní orí ètò pẹ̀lú wa, Ọ̀gbẹ́ni Ìdòwú Adébòmí, tí wọ́n jẹ́ lámì ètò àwùjọ. Wọ́n sì ti ń yànnà náà àwọn ipa tí iṣẹ́ àkànṣe tí ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu àti ó mú bá orílẹ̀-èdè yìí lápapọ̀. Mínwìlì, ẹ já fi ààyè sílẹ̀ bẹ́lẹ́njà fún àwọn aráalé láti béèrè ìbéèrè kan tàbí méjì lọ́wọ́ àlejò wa kó tó di pé a mọ̀ lọ láàárọ̀ yìí. 0816251991. Ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
4: Ẹ̀lú ẹ̀ káàárọ̀ sà.
2: Ẹ ṣe kú ojúmọ́ o.
4: Bàbá mo gba aládùúrà ìbànújẹ́ ayé òní bẹ́ẹ̀ lórúkọ Jésù.
2: Àmì.
4: Orúkọ mi ni Wòlíì Dèmídé Solomon. Ẹ̀mí ibẹ̀ láti ìlú Ọ̀kàkókó.
2: À ń bá yín bọ̀.
4: Mo gbọ́ yín, mo dà pé náà ń gbọ́ mi. Mo dẹ̀ kí àlejò wa náà ti ẹgbẹ́ wá sí orí afẹ́fẹ́. Orúkọ Jésù Ọlọ́run àdúró tì wọ́n. Ṣùgbọ́n wọ́n sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn iṣẹ́ tí bàbá Tinubu ṣe bọ̀ ní Odo State níbí. Nípa ti ọ̀rọ̀ ọ̀nà tí wọ́n sọ, a rí pé ọ̀nà kan wà ní ìpele wá sí ọ̀wọ̀. Ọ̀nà yìí ó yẹ kí ó yẹ kó jẹ́ ìrìn ìjọba àpapọ̀. Èyí tó dẹ̀ jẹ́ ti ìkàrẹ́ tó wá láti ọkà àti ọ̀wọ̀ lọ ìkàrẹ́, a ò tí ì rí ipa tí ó ń ṣẹlẹ̀ sí lórí ọ̀rọ̀ Federal. A bẹ̀ wọ́n kí wọ́n bá wa jọ̀nà ọ̀nà náà. Wọ́n jẹ́ kó wà ní ara àjẹ́ńdà tí bàbá wa máa ṣe bí ò lè ṣe níjọba ìbójú ìjọba wa tó ń bọ̀. Ọlọ́run àdé bàbá ṣe lórúkọ Jésù.
2: Àmì ẹ̀ṣin. Wòlíì David Solomon, ní àti ìkàrẹ́ tẹ́ ẹ bá wò dáadáa, mi ò mọ̀gbà tẹ́ ẹ kọjá lọ sí ìkàrẹ́ gbẹ̀yìn. Ta bá ti kúrò níbi ọ̀dọ̀ àwọn sójà lọ síwájú, wọ́n ti ń ṣe ọ̀nà náà bọ̀ wá sí Àkùngbà. Ẹ sì mọ̀ pé lábala lábala òun níjọba mọ̀ mú iṣẹ́ àkànṣe ojú ọ̀nà. Ẹ já fi gbàgbọ́ sí wípé bíbí tẹ́ mẹ́nu báyìí náà iṣẹ́ ó dé bẹ́ẹ̀.
3: Ẹ lọ.
4: Ẹ kojúmọ́.
2: Ẹ káàárọ̀ o.
4: Kọ́mírẹ́ lórí ìṣìjọlá òun ló ń sọ̀rọ̀ láti ọ̀wọ̀.
2: Ẹ káàbọ̀.
4: Iṣẹ́ tó wà wájú Tinubu pọ̀ ti pé ó kú iṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Èyí tó dàbò tí ó ti ṣe ẹ̀jẹ̀ kó bá wa ṣe. Àwọn ọ̀nà tí wọ́n kíṣe ẹ̀jẹ̀ kó bá wa ṣe o. Ẹ kojúmọ́ kọ́mírẹ́ lórí ìṣìjọlá.
3: Ẹ ṣeun o. Sórí ta bá ń wò ó, ẹ wo odidi ọdún tí wọ́n fi pilẹ̀ ojú ọ̀nà Èkó Síbàdàn. Ẹ wo odidi ọdún tán fi ṣe. Ibẹ̀ náà ni ìṣèjọba yìí ti débẹ̀ láàrin ọdún mẹ́ta yìí tó ní láti
2: Ìbàdàn.
3: Ẹ mọ̀ pé lọ sí Bìíní. Ẹ ń bá kọjá ní ojú ọ̀nà ẹ̀ nísìn. Ẹ ń bá dé ọ̀nà.
2: Àwọn katakata òkú òun bẹ́ẹ̀ lójúmọ́ ọjọ́ kan.
3: Bẹ́ẹ̀ kódà ẹ ń bá dé Iléṣà. Àtìrí tí wọ́n ti gbé ojú ọ̀nà
2: yẹn ti gbé
3: kí wá ṣe tí ẹ wá gbọ́ kí wá ṣe ojú ọ̀nà tó jẹ́ pé wọ́n ń da wọ́n kàn ń páláró ọmọ pé ilé tí wọ́n fi sìmẹ́ǹtì
2: tó ń fi kan kéré tó sì dúró tó jẹ́ pé ó ga
3: ni
2: báyìí bá ṣe tẹ bá wò dáadáa bẹ́ẹ̀ mi díje làwọn ọ̀nà tí wọ́n ń ṣe. Ìwádìí sì fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbaṣẹ́ṣe ni wọ́n kó sójú ọ̀nà láti bure kan sí bure
3: míì
2: kó lè di wípé yóò yá. 0816251991. Ẹlú ẹ kojúmọ́ o.
5: Mo ń pè láti ìwàárọ̀ ọ̀ka.
3: Ẹ yà mọ̀ yín.
5: Comrade Awe Arogunjojo. Mo fẹ́ rọ ààrẹ wa kí ó tẹ ìpẹlẹ mọ́ ètò ààbò. Torí bí ọ̀dẹ ò bá dùn bí ìgbẹ́ nìyí rí, tá a bá ṣe ọ̀nà wa tó dáa nǹkan tó dáa ni. Wọ́n tí ò bá sí ààbò, ètò ẹ̀kọ́, ọrọ̀ ajé, iṣẹ́ àgbẹ̀, ìbágbépọ̀ ẹ̀dá tí òṣèlú.
3: Aníka mú kinní ní
2: ọkọ̀ọ̀kan
3: èjèèjì ni torí ààrẹ òun náà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò àmójútó ètò ààbò pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ààbò lábẹ́lé gan eléyìí tó ní ṣe pẹ̀lú ààbò ara ẹni láàbò òlú wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ náà ṣùgbọ́n a fẹ́ mọ mú lọ́kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ohun amáyédẹrùn òun nílé tí a ń bójú ó lè dọ̀sẹ̀ tí ń bọ̀ ká tún wo abala ètò ààbò.
2: Kàwọn sàkóhun ti ètò ààbò kan tá a rẹ sọ.
3: Hello.
2: 0816251991. Ẹ kojúmọ́.
6: Láti ìlú Àkùgbà ni mo ti ń sọ̀rọ̀.
2: Ó dà
3: ó yà ń gbọ́ yín.
6: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ tọ́lọ́run fún ààrẹ wa láti máa ṣe. Ó gba ìyànjú lóòótọ́ ṣùgbọ́n problem ta ni nílẹ̀ Nàìjíríà ni pé ẹ ti sọ mọ́ ọ̀rọ̀ pé kì í ṣe pé ààrẹ ló fẹ́ gbé katakata lọ máa ṣiṣẹ́. Àwọn tí wọ́n gbéṣẹ́ yìí fún gan-an àwọn gan-an nìka ènìyàn. Àwọn tó gba iṣẹ́ yìí jáde bí àwọn ministry wọ̀nyẹn. Àwọn fúnra wọn á ti bá ayé iṣẹ́ yẹn jẹ́ mọ́ ọwọ́ àwọn kọ̀tátọ̀ lọ́wọ́. Èmi dẹ̀rẹ́ mo fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ yín. Mo fẹ́ kí n rí èrè tèmi ń bẹ̀ kí n lè fi tọ́jú àwọn ọmọ tèmi náà gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ mi. Nígbà tí ẹ bá gbéṣẹ́ 20,000 fún mi for example, tí mo mọ̀ pé 20,000 ló máa parí iṣẹ́ yìí o. Tí ẹ ti wá pa bí 80,000 nínú iṣẹ́ yẹn ṣá. Ẹ ṣàtìyẹ bí mo ṣe sọ yẹn 8,000. Bẹ́ẹ̀ inú iṣẹ́ tí mo dẹ̀ gbà ní 20,000 yìí, mo ti.
2: Ó dà àlejò wa láàrin ìṣẹ́jú kan ká tó máa lọ ọ̀rọ̀ yanjú yín fún ìjọba àti fún àwọn aráàlú.
7: Ọ̀rọ̀ yìí fún ìjọba ni pé gbogbo ẹ láti gbọ́ ọ̀kan náà tí àwọn aráàlú sọ. Àbúrò lè jẹ́ pé iṣẹ́ kì í ṣe àárín parí iṣẹ́ ọdún mẹ́wàá ní ọdún kan. Ṣùgbọ́n kí àwọn ìjọba wa kí wọ́n rí wípé àwọn èèyàn tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ń ṣe kọ̀lọ̀ sí ẹ̀dá, kí wọ́n àwọn náà sì máa bójú tó iṣẹ́ wọn. Pé tá a bá ti gbéṣẹ́ fún àwọn ènìyàn bó ṣe kọ̀ǹtrátọ̀ la gbéṣẹ́ fún kárí wípé wọ́n ṣiṣẹ́ yẹn wọ́n ṣe dé ojú àmì. Kì í ṣe pé ká wá wo olú ìlú àtàwọn tí wọ́n ń gbéṣẹ́ fún náà, ẹ má jẹ́ kán wo owó ìlú pé national kékeré lè tó ti dọwọ́ mi, jẹ́ kí èmi náà
2: àlẹ́
7: ti
2: mú kémi náà
7: bú kí gbogbo ìwádìí mọ́kùmọ́kù. Kíní yìí ò dáa, àwa náà ló ń palára sí àwọn ará ìlú. Àwa aláníṣẹ́ tó pọ̀ jù níbẹ̀ ayé sóṣù ẹ̀yọ kálẹ́rùjára la wà yìí. Tí wọ́n bá sọ pé wọ́n ń ṣiṣẹ́ kan bóyá ojú ọ̀nà ìlú yín, tẹ́rí pé àwọn kọ̀ǹtrátọ̀ yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní da eérú síbi tó yẹ kí wọ́n da ọ̀dà sí. Ẹ pariwo bọ́ta o, ẹ pariwo wọn bọ́ta, ẹ dẹ̀ mú ẹ̀ rí wá pé ẹ wo bí wọ́n ṣe yìí kò wá pa ẹ rí. Àwọn náà wọ́n ṣe kí ni, wọ́n rí pé àwọn èèyàn ń ṣe
3: àbójútó. Irú ọ̀nà tíjọba ń ṣe lọ́wọ́lọ́wọ́ tá a wà, irú ọ̀nà tí wọ́n ṣe tó yàtọ̀ sílé tó ti wà tẹ́lẹ̀, ojú wo lẹ fi wò ó tó jẹ́ oníkan kiri?
7: Ó pẹ́ tí ìyẹn ti wà dáadáa, ìyẹn oníkan kiri yẹn àwa la kiri yẹn ó máa ń last ju normal bitumen lọ. Ó fà yẹn pé Fashola kọ́kọ́ ṣerú kan bẹ́ẹ̀ Lẹ́kọ̀ọ́ láwọn eré kankan gbà yẹn tí mo rántí dáadáa. Ìyẹn náà ìyẹn máa ń last ká má parọ́, ó máa ń last dáadáa. So mo fọwọ́ sí yẹn.
3: Ọ̀dà ẹ ṣeun, adúpẹ́ lọ́wọ́ àlejò wa ọ̀gbẹ́ni Ìdòwú Adébòmí, adúpẹ́ lọ́wọ́ yín tá a pè yín tí ẹ jẹ́ wa. Ìyókù yóò tún di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Ọlọ́run tí a tún mọ̀ pàdé lórí ètò. Ọ̀pẹ́yẹmí jọ̀ ọ́dá òun náà ló kọ́ tèmi ń jẹ́ o.
2: Adégbòye Gàlàní ló kọ́ tèmi ń jẹ́ o.

0: Wow, 3-in-1. Omi ni kaloku ko fi kun.
1: Kibo
2: Dari Mix.
3: Kí ló ń sun ọkọ ìrẹsì jọlọ́ọ̀fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
4: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
5: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture, àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn, ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa, ká sì mọ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó, kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀, dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà, ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún, ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun, ẹ bá ń bẹ ọkọ mi, ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé, gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ òun ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta àna sẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture, kọ́ ra fọ́kọ rẹ, kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn, à ń mu tó dùn, ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn, ọ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé, bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó, egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Pọ́nbélé egbògi náà ná fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú, ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí, always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
6: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀. Ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro. Ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣì ẹ kan sùn lọ ni.
7: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Aba Mixture. Kọ̀rọ̀jọ́ gbọ̀ngàn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà tó da alágbò ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
5: Bẹ́ẹ̀ni ìjáwá ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lè iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 abamicho yìí nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091-60-62-62-53 ẹjẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé ire o.

0: A jẹ́ pé ká tún máa kíra wa kú ojúmọ́. A kú ojúmọ́ Fọlájì Oyetayo. A tún kú ojúmọ́ mọ́ níbi pípẹ́ tẹ́tí tí ń láǹfààní. A ti máa gbá mi lóró torí ṣe bẹ́ẹ̀ ti mọ̀. Báfin bá wọjà, kò nílò ká tún máa polongo ẹ. Gbogbo ojú apẹ́ wo ni ọlọ́ọ̀bá mi ló ní orí bẹ́ẹ̀? Ẹ wà á ti ẹ̀ nìyẹn. Fọlájì Oyetayo, ọ̀kín ni mí láwùjọ ẹyẹ. Mo tún ti gbé tí mo mọ̀ ọ́n ṣe dé káyọ̀ gbogbo ibi tẹ́ ẹ bá wà láàárọ̀ tòní. Tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá, eléyìí tó dúró gbangba gidigba wọn ní tàbí sùgbọ́n kankan ò sí níbẹ̀. Ó dúró kakaraka, ẹ̀yin tèmi ò ló fa láǹtàdá ni. Lórúkọ gbogbo àwọn táti jọ ṣe lóòrọ̀ tòní, yóò dùn gbogbo òtùkọ sí lórúkọ tí mánéjà mi, kí méjì Daniel. Òun ti ṣe táà tí máa ń gbogbo páàsì yẹlẹ̀, èmi náà ti ṣe táà tí máa gba sẹ́yìn tèmi lára. Ẹ̀yin ṣàdìfẹ̀yìntì bíi kàlẹ́ndà kẹ́ máa kására bíi golí ojàre. Mo ṣe táà tí máa jáǹsí bí ọmọ Jalingo ẹ máa kó mọ́ra bí ọmọ Èkó. Lórúkọ gbogbo ẹ̀yin ọmọ ìjọ lórí ọ̀dàn, Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ̀ Fàkàó Sport. The Controller of Sport in General, the Sport Commander. Agbára gbogbo lẹ́ka àfàtàmọ́là kátígórí ẹ. Wọ́n ń wá díẹ̀, ẹ já kó yé wọn pé assignment ni, bí ń bá ní mo gbé tuntun ló yẹ ìnà. Ẹ dàtà nánú, má díjú lórí trailer ọmọ ìyá mi láìfọ ìyá ń bẹ lókun yẹ gangan nìyẹn. Gbémi débẹ̀ 100, ẹ jájọ farabalẹ̀ gbéra wa turabaye. Tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá, lédè káàárọ̀ ojúre pọ́ńbélé ká àfàtàmọ́là. Ọlọ́run ló dé lóní orí bẹ̀, ni a máa sọ pé abínibí yàtọ̀ sábílítì. Ọlọ́run bá sì ti lóun dé, ó dé nìyẹn, ó kẹ́ni tí ó ti ò ní ìdè. Ó kẹ́ni tí ó sọ pé kò tí ì dè, ọlọ́ọ̀bà mi mo dúpẹ́ bí ó bá dé o. Mo dúpẹ́ bí ó bẹ̀rẹ̀, mo sì dúpẹ́ bí tó ń mú mi lọ. Torí wọn náà ló jẹ́ ká mọ̀ nínú ìwé mímọ́ rẹ̀. Ó lóo fẹ́ràn, ó sì nífẹ̀ẹ́ sí irúfẹ́ ẹrú tó bá mọ bá a ṣe dúpẹ́ oore. Irúfẹ́ ẹrú bẹ́ẹ̀, àlékún ni ó máa rí gbà. Wá wọlé ọdún iléyẹ tó ti kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n báyìí. Ọlọ́run dákun jó sojú ẹ̀mí wa o, má jẹ́ ó sẹ̀yìn wa. Wàrà fana mọ̀ kánà àlìyà. Ẹ sàmí àbẹ́ bísì pàápàá. Ẹ já lọ kọ́ṣẹ́yẹ látorí léde wa Nàìjíríà. Òótọ́ ni kì í ṣèròyìn mọ́. Tá a bá ń sọ nípa jàgàbá ẹni tó gbé ife ẹ̀yẹ lọ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìdíje ti Nigeria Professional Football League NPFL. Ikọ̀ Enugu Rangers, àwọn gangan ni champion lọ́wọ́ tá a wà yìí. Ìròyìn ibẹ̀ wá ni wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ó ti kí ikọ̀ ti Enugu Rangers o, ó kí wọn dáadáa ni. Kẹ́yìn tó lè gbé ife ẹ̀yẹ kì í ṣe kèrémí o, ó wá rọ̀ wọ́n. Ó rọ ikọ̀ Enugu Rangers àti ikọ̀ ti Rivers United. Oníṣẹ́ ti mọ̀ pé báyìí, ẹ̀yin méjèèjì lẹ́ lọ sójú orílẹ̀-èdè wa Nàìjíríà. Inú ìdíje ti CAF Champions League ó járe. Àwọn pele tẹ́ ẹ̀ tí máa láǹfààní àti máa dé látẹ̀yìn wá nínú ìdíje ti CAF Champions League. Ẹni pé ẹ kọjá abẹ̀ lọ́dún tá a wà yìí o. Kẹ́ ẹ ṣe dáadáa, kẹ́ ẹ rí pé ẹ bòkun wálé, kẹ́ ẹ bọ̀ ṣàwálé. Ìgbà tẹ́ ẹ bá fi dé láti inú ìdíje ti CAF Champions League, kẹ́ ẹ gbé fi ẹ̀yẹ bò wálé ni o. Ó tún wá rọ àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjì mìíràn tí ó ṣojú wa nínú ìdíje ti CAF Confederation Cup. Ẹ jẹ́ kí àṣà orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹjọ́ máa fẹ́ lẹ́lẹ́. Nàìjíríà tún di wọ́ọ̀dù ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìkíní kú oríire, eléyìí tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Ahmed Bọ́lá Tinubu. Ọmọ olódò dẹ́nì, gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀. Òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀. Eré ìdárayá, èmi á mọ̀ sọ pé orí ọwọ́ tó bá ti wà mọ́ tóun ṣe. Ọlọ́ọ̀bà mi ló ni dẹ́wúlọ̀, àájọ máa lò síra ni. Láti ibẹ̀ lọ, ẹ jẹ́ ń balẹ̀ sí London. Kí ni tó ń ṣẹlẹ̀ ní London? Òní gangan ni kò ní dọ̀là. Alárí ó farabalẹ̀ ju àgbà. Níbi tí nǹkan ó ti máa farabalẹ̀ gbé nǹkan anu torí ibá méjì kọ̀. Ìdíje tá a ti ń palanti apolongo ẹ̀. Ìdíje Unity Cup ni yóò gbéra sọ nírọ̀lẹ́ òní. First semi-final, orílẹ̀-èdè Nàìjíríà a máa kojú orílẹ̀-èdè ti Zimbabwe. Aago méjì àbọ̀ níbẹ̀ bá fẹ́ láǹfààní àti wò. Second semi-final, orílẹ̀-èdè Jamaica àti orílẹ̀-èdè India. Gẹ́gẹ́ bí nkan se nlo niyan won ti wa je ka mo pa won agba bolu kokan se se ki won mo gba ifese won se lale oni awon bi Wilfred Oye indidi atawon miran tori ba meji ko ti ri egun won tin je ajike o sugba ba de bande awon agba bolu orile de wa Nigeria o ko pa nbe lale oni e mo si gbagbe pe idije ti unity cup yi Nigeria gangan ni defending champion awon wa gangan ni fe ye yi wa yo tun ma lo gege ba tun se ko well ale oni gege bo se wa si niyan o le mi na farabalẹ je keyin ti wa o mo eluk je o ni e lo fokan balẹ back to back ni yo ga yata lori pe orile le wa Nigeria di super eagles a tun ti se tan lati se daada lale oni e ja ma fadura sin won lo kan le ba saseye tala kan se po lati be lo aba ke wa se na afẹ se lo niyan o gbogbo gunners ki se royin mo eyin gangan le gbe ife ye ti English Premier League lo e wa mo oro loro amọ baba mi oro loro yoruba gbami dada prince adejun adebanjo gbogbo Manchester United ilu gbara oke baba mi dada up Manchester United kini ti yoruba so won ni bi no ba tan laso eje oni tan le kan ojo saturday ta won olokan yi ipo egbe agbabolu paris saint germain won ti duro kakaraka bi efu agun to fe kan to fe duro tikara tikara ni eyin gunners won ni ko si wahala fakao sport alon to ba wa jagun idije ti english premier league ni sata wa yi yo mu wa bori ipo egbe agbabolu paris saint germain awon wo gaga lo so be awon ololufe ko egbe agbabolu arsenal ni bami dada lase kesi abi to kari aye gbogbo kari akoko otoba lare falana gbogbo olu awo ogun 99 gbogbo lara mo kin da e opo ye mejo oda eyan praise niyan top gunners ko si wahala ojo saturday de tan ko lo so mi gbogbo wa eja konu ko egbe agbabolu arsenal sugba kin to ku nbe eje nju eleyi na mo papapa mikel ateta oni kati akoko wo na ko siru fi agbabolu ti arsenal na won si lowo ta wa ti won ni fe wa sinu ko egbe agbabolu wa o lori ba meji ko wa gangan ni champion o wa je ka mo pe lowo waju ko egbe agbabolu arsenal o si ese ka won fo oke raja o ki won lo soju oja lo nje be kan lo gbe agbabolu kan tabi elekeji wa ba ko ti daruko ru fi awon agbabolu ti o gbe wa sinu ko egbe agbabolu yi gege bi nkan se lo niyan awon omo olodun niyan o awon arsenal eje nkonu ko egbe agbabolu arsenal ojare eje nbale pepepe inu ko egbe agbabolu manchester city kadija so ogbontadi ge agbabolu obinrin manchester city niyan o tun di fese re loju si bayi pelu ko manchester city obinrin o gege bi nkan se lo werewere a n gbo tele pe omobinrin yi ikọ egbe agbabolu chelsea obinrin wa ṣugbọn wọn ni kini volunteer ti wa kadara ta gba idije ti english premier league tawọn obinrin ni sata wa yi won so nipa manchester city lady kadija so o ti wa tẹ pa sinu ko manchester city obinrin bayi a je pe gbogbo eyin te wo ọmọbinrin yi e lo kọle sagboju gege bi iroyin to kan wa ku lati inu ko egbe agbabolu inu ko manchester city ladies gege bo se je ka mo o le mi na farabalẹ je keyin ti wa mo e je ko nbe papapa sabi alonso so n gbọ mi michael dasofo to gbogbo lara mo ki awon chelsea niyan fẹmi fi lẹgbẹ alase farm guest house of chelsea sabi alonso bẹẹ bá gbàgbé tó bá ti di ọjọ kìíní oṣù kejì ọdún tá a wà yìí òun gangan ni ó wàá gbaṣẹ ní sánsan nínú ko egbe agbábọọlù chelsea ó jẹ ká mọ ó láwọn agbábọọlù kọọkan ní ó kunu ko egbe agbábọọlù chelsea o ǹjẹ́ kí ni tó fẹ́ fáwọn yòókù ṣe ó láwọn tí ò bá ti káàtó nínú ko egbe agbábọọlù chelsea wọn ò bẹ̀ṣẹ̀ wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí sọ bí alonso orí ẹ ń bẹ ojúrò rẹ olúbáyọ̀ michael alaba gbogbo ìjàpọ̀ extension àwọn chelsea tó gallant tán nìyẹn àwọn tí ó sì bẹ́sẹ̀ ara wọn sọ̀rọ̀ nùkọ́ chelsea náà àánà mọ́ra wọn bí ò ní gbàgbé ọ̀rọ̀ yóò bá wọn ní ọmọ ọlẹ́gángán la yóò gbà ibi gbogbo ló gba lágbára àwọn tí ò ní kóònù kọ chelsea mọ́ra wọn àwọn tí ó sì kó ńbẹ náà wọ́n mọ́ra wọn ẹjẹ́ ń dójú ọjà mi ò gbọ́dọ̀ jẹ́kọ́ tó léegun o ìpolówó tẹ́ẹ̀rí yẹn gangan làgùnmọ̀ wò mori en be oduro re honorable oluwa toyin victor jafet of manchester united o ba je ti e je ndojo aja kin lo kin bo wa a wa gbera wa wa bola boya le mo papapa eyin ololufun mi iroyin ayo kan wa o a fun wa ta ba toju aja je e ku jere nte ni gba bi mo gba be gba be mo gba bi mo n pada bo mo kiyin e ku kale.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: Wow, 3-in-1. O mini koloku ko fi kun.
1: Kivo.
2: Gary Mix.
3: Wait, have you heard? Domino's and Cold Stone Mega Week is here. And this is not your regular kind of offer. We're talking your favorite hot, fresh pizzas, now at prices that just make sense. Cheesy, creamy, soothing goodness, without the can I afford it moment. Buy one, feel like you've won something. Buy more, and it's a full celebration. Lunch break sorted. After work cravings handled. No energy to cook? Say less. This Mega Week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal. It's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Or order now. Mega Week. Indulge your cravings.
4: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
5: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe. Make your world.
6: Mami dada ba mi wale masak bo bolu ajo e awon asana to duro kakaraka ni awon eyan fa passport banki otunba lare falana gbogbo olu awo baba mi dada wa ni ko si wahala o ti e deri awon asana a celebrate e ja gba champions league mo lojo saturday ala o se nrorun e je ma lo si abala bayale mo papapa kini iroyin ayo ti mo fe fi to yen lorugbo mi leti Sẹ́mọ̀ pé ọjọ́ Tuesday àtọjọ́ Thursday lẹ́ máa ń gbọ́ mi láràárọ̀. Ẹ tún máa gbọ́ mi lọ́jọ́ Friday báyìí. That is Tuesday, Tuesday, Thursday, Friday. Ìbéèrè yín nìyẹn o. Àti ń grant ẹ̀ díẹ̀díẹ̀. Ọlọ́run ló dé lóní orí bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé ilé-iṣẹ́ àdàbà. Àmọ́ ń tẹ́tí gbárò yé àwọn èèyàn tiwa. Tuesday, Thursday, Friday. Òun máa mọ gbé yín débẹ̀ kanlẹ̀kanlẹ̀ ìròyìn eré ìdárayá. Lórí ọ̀dọ̀ la pè é, ẹ jẹ́ lọ sí abọ́lá bóyá lẹ̀ mọ̀ pàápàá, ẹ kú jẹ́rìí ẹ ń tẹ́ ní. Ẹ mọ́ sí gbàgbé pé àṣekágbá ìdíje ti UEFA Champions League. Ọjọ́ Sátidé yìí, aago mẹ́ta. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ pàdé wa ní Farm Gestas lókè Ìjẹ̀bú. Èmi Big Bass International Rọ̀bálẹ̀ Adìtàn Ọ̀wẹ́kẹ̀. Àjọ wà ń bẹ̀ ní Adánilárayá. Aago mẹ́ta ọ̀sán láti bẹ̀rẹ̀ gbogbo fàájì ní Farm Gestas lókè Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bó ṣe wà sí ajá yín débẹ̀. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀, tá a bá ń sọ nípa ká lu asọ́lé mẹ́ta. Tá a bá fẹ́ lọ gbẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ orílẹ̀-èdè mọ́ ń kó asọ́lé mẹ́ta tàbí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Kódà ẹlòmíì lè kó bíi márùn-ún lọ. Ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé orílẹ̀-èdè Uganda fún ìtànbalẹ̀. Ẹ lọ wò wá. Gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó pé nínú ìdíje ti International Match. Ni wọn ò kọ́kọ́ lu asọ́lé mẹ́ta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan dondo. Ẹ má sì mí gbọ́ o. Mi ò sọ pé nínú gbogbo tọ́námẹ́ǹtì o. Èèyàn lè lu asọ́lé mẹ́ta nínú gbogbo tọ́námẹ́ǹtì. Ṣùgbọ́n nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan dondo orílẹ̀-èdè Uganda fi ìtànbalẹ̀. Ẹ ti gbàgbé ni. Nínú ìdíje Kọlifáyà. Eléyìí tí Nàìjíríà kojú orílẹ̀-èdè Uganda lọ́dún tó kọjá lọ́hùn. Asọ́lé ohun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lò ó ní ìfarasẹ̀sẹ̀ wọ́n gbé jáde. Asọ́lé ohun ẹlẹ́ẹ̀kejì náà tí wọ́n tún lò ó gba red card tẹ́ ẹ bá rántí lọ́hùn. Wọ́n wá gbé asọ́lé ẹlẹ́ẹ̀kẹta wọlé. Uganda fi tan balẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àkọ́kọ́ tí ó kọ́kọ́ lo asọ́lé mẹ́ta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan dondo káàkiri àgbáńlá ayé. Orílẹ̀-èdè Morocco Under-20 náà ṣe bẹ́ẹ̀ o. Nínú ìdíje FIFA Under-20 World Cup eléyìí tó parí tán yìí. Asọ́lé ohun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lò ó ní ìfarasẹ̀sẹ̀ ní 64 min. Wọ́n gbé asọ́lé ẹlẹ́ẹ̀kejì wọlé. Ìgbà tó yí wọ́n wò wípé ìdíje yóò yọrí sí penalty. Asọ́lé akọ́nimọ̀ọ́gbà wọn. Ó tún wá gbé asọ́lé ẹlẹ́ẹ̀kejì jáde. Ẹlẹ́ẹ̀kẹta ló wá mọ̀ pé ó mọ gan penalty mú dáadáa. Ó wá gbé wọlé. Tẹ́ ẹ bá rántí náà lọ́hùn. Àjẹ́ páwọn orílẹ̀-èdè méjèèjì tí mo ti dárúkọ yìí, wọ́n fi ìtàn balẹ̀ o. Tó ṣe pé nínú ìdíje kan ìfẹsẹ̀wọnsẹ̀ kan dondo wọn ò lo asọ́lé wọn mẹ́tẹ̀ẹ̀ta. Àmọ́ wá bẹ́ẹ̀. Tá a bá ń sọ nípa ìdíje ti Olímpíìkì, ṣé mọ̀ wípé àwọn ọkùnrin lọ máa ń kópa nínú ìdíje àwọn Under-23? Àjọ FIFA, wọ́n sì máa ń wà láwọn orílẹ̀-èdè mẹ́ta kí wọ́n máa fíkṣọ àwọn agbábọ́ọ̀lù senior player mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ ti gbàgbé irú èlé ti Mikel Obi tẹ̀lé àwọn agbábọ́ọ̀lù wa lọ lọ́jọ́ kìíní àná. Odun wo gangan ni won gba won laaye lati le je ki senior player ko ma fixture ni dije ti Olympic. Odun 1984 ni sugba ajo FIFA gba won laaye ngba na lohun. Igba to wa dodun 1996 ajo FIFA wa fun telu awon ati ajo International Olympic Committee awon ajo fimo sokan o. A je pe odun 1996 o ni ajo FIFA ati ajo IOC ni won gba won laaye lati le je ki awon senior player kan ma tele awon da 23 lo sinu idije ti Olympic. Be ba gbagbe awon meta lo ma ntele won lo Mikel Obi ti tele awon ti Nigeria lo ri njo kinja na to sanwo flight won. Odun 1996 ni ajo FIFA gba won laaye kan ma se be in ti mo fe fa yo nbe ojuba lo fun ikede ati ipolowo jaye Folajin Oyetayo e gba mi lojo Thursday atojo Friday be se ma je gbadun mi niyan eya ma fe bun odun le yaranse o 09021077719 Praise him, book, boom, you love, back, Champions League. I am almost a garas, I'm a brother, and you. I'm a brother, and you can take Champions League, yo. I'm a brother, and you can see what to say, you can book, boom, fair, yet, yeah, do you fast, like, because I let it, what it bad. I saw one more, Walla Roy. Gbìyànjú ká máa ṣeré ìdárayá ọ̀pẹ́ yẹmí jọ dámọ̀ lọ rí mi fín o àbúrò wa náà ló sì jẹ́ títí ọjọ́ Thursday àtọjọ́ Friday Folajin Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ́ Fakao Sport ẹja máa ṣeré ìdárayá ẹ kú kalẹ̀.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
7: S-E-L-A-R-R-I-E sálárì
1: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lọ́pìn ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
8: T-U-R-L-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìṣẹ́bẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: ìtanilólobó pàtàkì rè é láti ọ̀dọ̀ àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo, the State Emergency Management Agency SEMA, lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo Dr. Láìdé Adélàmí MNI. Wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀, wọ́n ní ká ṣe ìmọ́tótó ojútó wa, ká la ojú àgbàrá dáadáa, omi ó ba lè máa lọ gerege, ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò, kó tó di pé àwọn òjò ńlá ńlá ń bẹ̀rẹ̀, kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ó pa òfin ìrìnnà mọ́, ká yẹ sàṣà pajúdeere, ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa. Gómìnà Dr. Lucky Orímisàn Ayédàtiwa, wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá. Ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fín ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín, ẹ máa pe àjọ SEMA sórí 0803488-3275 tàbí 0703187-7570 tàbí kẹ́ ẹ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbàká Lákùrẹ́. Ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency SEMA.
1: Success International College and Success Kids University, Iyefo Nursery and Primary Schools, tí wọ́n kalẹ̀ sóhùn dúró.

0: auntie, you are enjoying, oh, only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
1: Jesty Fizz? I never leave home without it.
2: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the House of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
3: Bàbá wa pàtàkì kan ti lọ nílẹ̀ yóò di gbére.
4: Èyí ni Albert Ọlọ́run Ṣọlá Akínsan nílẹ̀ mi wí o.
3: Ṣọlá Permanent Secretary nípínlẹ̀ Ondo.
4: Akọni tó jẹ́ oníwà rere ó ti lọ.
3: 85 years ló sì lò láyé.
4: Ló bá juwọ́ síta yàtọ̀ ọmọ tẹbí rẹ̀ kó dìgbà.
3: Lọ́jọ́ Wednesday ogúnjọ́ oṣù May la ṣe Service of Songs.
4: Thursday rẹ̀ la ṣe Christian Wake.
3: Friday rẹ̀ la ṣe Short Service pẹ̀lú Reception.
4: Gbogbo ìkéde wọ̀nyí ni láti ṣe kọjá.
3: Ṣùgbọ́n a kàn wá lo ìkéde eléyìí
4: láti fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá ni o.
3: Gbogbo tẹbí tara tọrẹ tojú lù mọ.
4: Àtàwọn former and present permanent secretaries Londo State.
3: Títí torí gbogbo ìjọ Ọlọ́run tá a jọ ṣètò ìsẹ̀yìndé bàbá.
4: Bàbá
3: wa Engineer Herbert Ọlọ́run Ṣọlá Akínsan mí máa ṣẹ́ni rere nígbà ayé rẹ̀.
4: Gbogbo àwọn colleagues àtàwọn tó bá a ṣiṣẹ́ pọ̀ ló ń ròyìn rẹ̀ títí dòní.
3: Tó
4: ó máa dárọ̀ o.
3: Ọmọ Adéfọlákẹ́ ọmọ Ṣàwọ̀ Làkúrẹ́ òye.
4: Ọmọ àgùntàn mẹ́ta ọ̀ọ́dúnrún ó yẹ ẹ bá mi dá sí.
5: O ṣe ìyá di mi lókun. Ọmọ Lisa Kẹ́hìndé mẹ́rin yẹn wẹ́sẹ̀. Ọmọ Ilé-ìwẹ̀ kan ládìbò méjì.
4: Ọ̀kárẹ́
5: ọ̀rìn aṣọ ẹ̀ ò yí
4: náà. Tó gbogbo àwọn ọmọ bàbá ló ní akéde ẹ̀ pé gbogbo ẹ̀yìn tẹ́ wá bá wa ṣe ẹ̀ máa ṣe ń wo.
6: Ọlọ́run kò ṣe fìdí tí kú ṣẹlẹ̀ dé. Ẹ̀yìn náà máa fa ìsọjí tó bá ti ṣe. Orí ìtúsílẹ̀ ọmọ ẹ̀dá. Èyí máa ń dálé lórí. Ìsọjí ọlọ́jọ́ mọ̀kànlélógún. Bí kò ṣe tí ya bẹ̀rẹ̀. Ẹ wá kó gbẹ̀yìn lé náà. Orí ogun ayé kan mára pamọ́ kẹ̀ẹ́dì ọlọ́yà abẹ́bẹ̀ náà ṣí ní ogun tí a tún. Ìjọ kejì oṣù kẹfà. Títí ìjọ kejìlélógún oṣù kẹfà ọdún 2026 yìí. Ìjọ mọ̀kànlélógún. Bákan ni aago mẹ́rọ ojoojúmọ́. Ìsọjí wọn bẹ̀rẹ̀. Àgbọ̀dì ìsọjí ìlú. Ìdásí Ọlọ́run láàrin lásìkò. Àti àfiyèsí. Láàrin àríyànjiyàn. Torí tèmi rẹ̀ níjọ́ Ọlọ́run kò ṣe ti pàṣẹ ìsọjí. Àwọn ẹgbẹ́ padà tẹ̀lé. Fọ́nrán yẹn bọ́ nínú ọgbọ́n àgbàgbẹ́. Aago mẹ́rọ ojoojúmọ́. Ìsọjí yẹn bẹ̀rẹ̀. Bí kò ṣe ń ti. Láti ìjọ kejì oṣù kẹfà. Títí ìjọ kejìlélógún oṣù kẹfà ọdún 2026. Ọba ti bọ̀ sí ìsọjí. Iwájú Ẹ̀yẹmẹ́gun Grammar School gan. Ó ti ẹ̀ sọ̀kalẹ̀. Kò ṣe ń ti. Ní ọbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọgbọ́n ayé ẹ̀rọ ti dẹ̀rọ̀. Ìsúráyà máa jẹ́ Abadé Banji Ajibọ́lá. Di Eléṣùrẹ́. Ẹ̀ṣùrẹ́ Kingdom. Robert Paul. Olúyẹmí. Àti ọ̀pọ̀lọpọ̀ ìrántí Ọlọ́run. Ọlọ́run rún sí ọ nínú ìsọjí. Ẹ ti tú ọ sílẹ̀. Pastor Dr. Paul. Ọgbẹ́dàrẹ. Olùgbàlejò. Ṣúra tẹ́tẹ́ kú ẹ̀bọ̀ nínú ìsọjí. Yéṣu dúró de ọ́.
7: Àdé orí ilẹ̀kẹ́ ọ̀run ní ti àwọn ìjòyè ká tún fi hàn ìjòyè láàrin ìlú irú ẹni bẹ́ẹ̀ gbúdọ̀ jẹ́ ni rere láwùjọ. Ṣé Victor Ogundare Adéṣidà fẹ́ gba ọta oyè gẹ́gẹ́ bí olú ẹgbẹ́ ní tilẹ̀ tòkó.
8: Orí oyè lórí
9: mi. Tó ti yan látọ̀run wá ló ti yan.
7: Bí àlàkalẹ̀ fífi olú ẹgbẹ́ tuntun jẹ yóò ṣe lọ nìyí. Tubadọjọ Wednesday 27th May 2026 ni kábíyèsí ikú bàbá Yeyeye aláṣẹ ìkejì òrìṣà His Imperial Majesty Ọba Dr. Aládétóyìnbó Ogunládé Aládélósì ọdúndún kejì Dèjì ti Àkúrẹ́ Kingdom yóò fún Ṣe Victor Ogundare Adéṣidà ní ọ̀tá oyè gẹ́gẹ́ bí olú ẹgbẹ́ tuntun ní ààfin Dèjì ti ìlú Àkúrẹ́. Thursday 28th–2 June ni olú ẹgbẹ́ máa wọlé oyè. Wednesday 3 June ni ìdúpẹ́ oyè an official coronation at the Deji Palace of Akure Kingdom. Pẹ̀lú gbígba ọ̀pá ọ̀ṣẹ́ àsìkò tí ẹ jẹ́ olú ẹgbẹ́ yìí. Ìgbà lè yàn máa rojú. Àwo lè yàn máa ráyè. Ẹ̀lẹ́ ọmọ ẹyẹ tí orí adé ẹ ti kékeré joyè. Ẹ dàgbà oyè. Bákan náà ni ìdílé Adéṣidà ń dúpẹ́ lọ́wọ́. Kábíyèsí Ọba Dr. Aládétóyìnbó Ogunládé Aládélósì. Bí ẹ ṣe o. Ṣe Victor Ogundare Adéṣidà. Congratulations. Ìgbìmọ̀ àwọn kọmití ló fún rere ẹ.
4: Ọba Láoyè Ọláre wájú Adéyẹmí.
10: Kí ló fẹ́ ṣe ètò ìwúyẹ́ àti gbígba ọ̀pá àṣẹ?
4: Kéke bí ọwọ́ àdìmúlà òkè ọ̀rọ̀.
10: Ní àkókò North West Local Government.
4: Látọwọ́ Ọ̀nàrẹ́bù Lọ́kì Orímísà Ayédàtiwá.
10: Gómìnà ìpínlẹ̀ Ondo.
4: Ọjọ́ 17
10: 27th of May.
4: In the coronation and presentation of staff of office.
10: The St. Benedict Catholic School Field òkè ọ̀rọ̀.
4: By 10 AM.
10: Oríṣiríṣi àwọn èèyàn jankajanka ló máa péjú ń bẹ̀.
4: Káre o, ọwọ́ àdìmúlà òkè ọ̀rọ̀.
10: Ọba Láoyè Ọláre wájú Adéyẹmí. omo alakoko ororo giro omo alakoko me sojo bibo omo loke oro amosumo di orokuro bo ni o fi boti wo na lo omo loke o ka se oya mo pa kere ko loke togodo mu meyan enu re pepe je oke akere o ki togodo ihoye jasuku te gboro wo mo kare re o to gbugbu awon omo nile loko lodo aju ilo nkede pe abala oyo lare waju adeyemi wa adimu lati oke oro congratulations coronation presentation of staff of office.
8: Wait, have you heard? Domino's and Cold Stone Mega Week is here. And this is not your regular kind of offer. We're talking your favorite hot, fresh pizzas. Now at prices that just make sense. Cheesy, creamy, soothing goodness. Without the can I afford it moment. Buy one, feel like you've won something. Buy more, and it's

0: Children's Day celebration in Akure as Adaba FM proudly present Children's Day Fiesta 2026. Coming up on Friday, May the 29th, 2026. Venue is Ojaja Hall at Ojaja Suite, Alagba Kakure. It's going to be fun-packed with exciting activities like quiz competition, debate, choreography, face painting, games, dancing competition, and lots more. You don't want to miss it. Bring your children to enjoy a memorable day filled with learning at Adaba FM Children's Day Celebration 2026, where every child shines, supported by Ojaja Suite, John Vent Company, Dano Milk, and Family Affairs.
1: Ọrọ̀ àkọ́kọ́
2: ìlò máa kí kábíyèsí wa o.
1: Ìwà Àdìmúlà
2: ọba Ọláoyè Ọláréwájú Adéyẹmí
1: ti coronation àti gbígba ọ̀pá àṣẹ.
2: Léyìí tó máa wáyé
1: látọwọ́ gómìnà ìpínlẹ̀ Ondo
2: Honorable Lucky Orimisan
1: Ayédàtiwa
2: Wednesday ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún yìí
1: ìtẹ̀dẹ̀ àgùgù mẹ́wàá òwúrọ̀
2: ní Saint Benedict Catholic Primary School.
1: Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òrìgbò lápapọ̀
2: mú kí ara wa dẹ̀ ń bá kábíyèsí yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀.
1: Ọba Ọláoyè Ọláréwájú Adéyẹmí
2: Ọwọ́ Àdìmúlà Ọkẹ́ ọ̀rọ̀
1: káre o
2: ọmọ alákòókò ọ̀rọ̀ ọ̀rọ̀ jírọ̀
1: ọmọ alákòókò mẹ́sọ́jọ́ bíbọ́
2: ọmọ òrógùrò bẹ́ẹ̀ ni wọ́n fìbọn ti
1: ìkáyèrè mi adé ni
2: ọmọ ọ̀májámúṣu mẹ́ta ròkè agbọ̀yìnmọ́ pàkèrè kànókè tí ọgọ́dọ̀ mú mi yẹrun rẹ̀ gbígbè jẹ́wúkẹ́
1: lẹ́ẹ̀lẹ́ ilẹ̀ amòkútajà
2: ọmọ olókè ọ̀rọ̀ amọ́súmọ́dí
1: kádé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀
2: tó
1: àwọn ẹgbẹ́ òrìgbò
2: ló ní ká kéde ẹ̀
1: congratulations.
3: Iléeṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹja àjọ débẹ̀.
4: Sísun la ayé bá sísun ṣáàlà.
3: Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kúṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Mass Fashion Studio. Wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360. Mass Fashion Studio. Ẹ dín wa wò lónìí, ẹ rí pé rere ń tolú wa.
5: Hey, ilé ìtajà Urama ti tún ti gbede o.
6: Jeje Kofisa. Zalanga.
5: Bí pọ̀pọ̀ yìí ṣe àyájọ́ ọjọ́ àwọn ògo wẹrẹ bó ti wọlé wẹrẹ ni Wurama Super Center ti wá dáfàájì dọ̀bálẹ̀ láti bí múnú àwọn ìwédùn tẹ̀rí ní May 27 yìí ìdùnnú máa ṣubú láyọ̀ fún gbogbo àwọn ògo ọ̀la torí gbogbo àwọn ètò láti pálámọ́ kalẹ̀ orin kíkọ àti jọjíjọ ìdíje lóníranran fífò lórí bouncy castle gbẹ̀yìn face painting kọ jíjẹ oúnjẹ aládídùn tó fi máa mú mu tó ṣara lóore yàwòrán ṣàràṣàrà art and crafts ìfòbomubomu dancing performance àti bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ló tún ti wà níkàlẹ̀ gbogbo àwọn ọmọ pátá la pé ilé ìtajà Urama Super Center ọba ilé gangan ni ó ti wáyé ní May 27, 2026 láago méjì ọ̀sán ó ti máa dùn jù.

0: ìrọ̀rùn ìrìn àárẹ̀.
1: Ọ̀rùn ìrọ̀rùn ìrìn àárẹ̀.
0: Ọ̀rùn rárẹ̀.
2: Àbárẹ́ Prince.
0: Ẹnjìnìà Henry.
2: Victor.
0: Adékúnlé Adédèjì.
2: Adéṣídà.
0: Ọ̀dágbére Fáyé.
2: Lọ́kújọ́ oṣù kejì.
0: Ọdún yìí.
2: Kẹ̀kẹ́ bí Adéṣídà.
0: Ikú Ṣèyíre.
2: Ìjọba
0: Ọ̀sẹ̀.
2: Níjọ kejìdínlọ́gbọ̀n.
0: Oṣù yìí.
2: Gbígbé ara àbáwọ̀ ní.
0: Ibi ìgbókúpamọ́ sí.
2: Lálàbí Adáyọ̀.
0: Rúro
2: Lakunrẹ́.
0: Asúndẹ̀rẹ̀.
2: Òtẹ́tẹ́.
0: Ojúlé Kéné.
2: Ọba ilé Odù Lakunrẹ́.
0: Aago mọ̀kànlá òwúrọ̀.
2: Aago mẹ́rin.
0: Ìrọ̀lẹ́.
2: Lékékò orin alẹ́ àlẹ́ ìgbàgbọ́.
0: Ayé ní Secret Catholic Cathedral.
2: Ní Resource Center.
0: Bàbá Adéṣídà Odù Lakunrẹ́.
2: Ẹjọ́ Jímọ̀.
0: Ẹjọ́ kọkàndínlọ́gbọ̀n.
2: Oṣù yìí lè tó sin ìdágbére ògbẹ̀yìn.
0: Lújọ
2: Secret Catholic Cathedral.
0: Ẹ̀rẹ̀ láago mẹ́wàá.
2: Òwúrọ̀.
0: Káyẹyẹ.
2: Wẹ̀jẹwẹ̀ mú.
0: Títọ́jú àlejò.
2: Ọ̀dàgbẹ́ èdè.
0: St. Thomas
2: Event Center.
0: Lọ́dọ̀ Odù Lakunrẹ́.
2: Ọmọọba Adédèjì Adékúnlé.
0: Adéṣídà.
2: Adéjọ́ Àjíǹde.
0: Àtàwọn ọmọ ẹ̀kọ́ náà fẹ́.
2: Ọmọ abẹ́rẹ́ ni mọ́ta máa ra wọn ni.

0: UK àti Europe ń lọ lọ́wọ́.
1: Wọ́n àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 090-3696-4322 tàbí 080-7958-19.

0: ẹ kojú mama
1: ẹ kò lé o gbogbo ẹyin olólùfẹ wa
0: ní gbogbo ibi kíbi tẹtí láǹfààní àti máa gbọ́ àlóòrò ìlà tí ń kí n pé ojúre mọ yín lónìí o
1: ṣe dáadáa lẹjí lónìí
0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run léyìí tó mú wa lọ láti àná tó tún wá padà lónìí inú àánú rẹ̀
1: o mọ̀ ṣe o bàbá
0: kábíyèsí alágbára ńlá ìwọlá kí ìwọlá kí o
1: àgbẹ̀ orúkọ rẹ ga o
0: adúpẹ́ nítorí pé ìwọ ló ń pa wá mọ́ bí ẹyin ojú ìwọ ló ń dáàbò bò wá bí ẹdìyẹ ti ń dáàbò bò ọmọ
1: rẹ̀ bàbá
0: ìwọ náà ni ò jẹ́ kí ìjì ayé ó gbé wa lọ
1: o
0: jẹ́ kómi ayé ó rù wá lọ o
1: o
0: jẹ́ káfẹ́fẹ́ burúkú fẹ́ lù wá
1: o
0: jẹ́ káṣìrin ò já rárin fẹsẹ̀ sí
1: o
0: jà jẹni tán wá
1: bẹ́ẹ̀
0: ni wọ́n ní àìgbélé ẹni ká fọrùn rọ́ ayé àtijọ́ mà nìyún
1: bẹ́ẹ̀ni
0: ṣùgbọ́n gbogbo ààbò lọ́sàn-án lóru nínú ilé lójú ọ̀nà ní gbogbo ibi tá a wà ìwọ ló ń ṣe àkóso rẹ̀ láì gbowó láì gbo ohunkóhun lọ́wọ́ wa ìdílé ta fi ń gbé ọ̀gá ta fi ń yàn o ká máa fi òní títí di ìwà táyì kúrò láyé dúpẹ́ kò tó ore tó ṣe fún wa láàrin
1: ìṣẹ́jú kan bẹ́ẹ̀ni
0: ẹni bá délé ìwòsàn ọmọ yìí tán ta koro bá afẹ́fẹ́ tí wọ́n fẹ́ sí mú
1: bẹ́ẹ̀ni o
0: tí wọ́n pè lọ́ọ́sígìn yóò mọ iye tán ta ṣùgbọ́n lọ́fẹ̀ẹ́ làá mi fò
1: làá mi fò
0: làá fàáfà
1: láìsanwó fún
0: láìsanwó kọ́bọ̀
1: ó ga afẹ́fẹ́ gáàsì èyí tán tà nílé epo wọ́n ti ń sọ pé ó ti fẹ́ wọ 2000 naira fún kg báyìí fún kg kan
0: torí
1: ọdún sálàyé
0: òun
1: náà ni mo
0: sọ̀rọ̀
1: rárá mo kàn fi ṣe àfiwé nìkan lè mo retọ́ lọ́wọ́ bá ṣe fún wa ni ìtàfi dáná nìkan nìyẹn
0: o ọlọ́run sì ń dáná sórùn láì gba gáàsì
1: lọ́wọ́ ẹ̀rí gẹ́gẹ́ ni kò
0: sẹ́ni tó rú ojú lọ síbẹ̀ rí
1: kábíyèsí o
0: kò sẹ́ni tó rú pẹtúrò lọ́bẹ̀
1: rárá o
0: kò ní orin náà tán
1: mi kò sẹ́ni tó ra sako pọ̀tù rí kábíyèsí rẹ
0: bẹ́ẹ̀ ni pọ́ńpì machine ti ń pọ́ǹpù òjò
1: kò
0: sẹ́ni lọ pọnmi fọlọ́run
1: kò sí
0: wọn fa iná débẹ̀
1: bẹ́ẹ̀ni
0: kápẹ́ káńjì náà ti fa lọ́nu bí ọdún àìmọye ọdún ló gbé wa mọ́rọ̀ lórílẹ̀‐èdè
1: pọ́ńpì machine tọ́lọ́run gbé sí wa ń kù gan kọ́ tó ń pọ́ǹpù ẹ̀jẹ̀ sí wa lára lójoojúmọ́ kábíyèsí rẹ wọ ọlọ́run
0: adúpẹ́
1: yẹn o
0: tó a tún ti dé lórí ètò yẹn ètò wa tajú máa mú àwọn kókó tó bá sí yọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa ṣe ti gbọ́
1: yé
0: láàárọ̀ tòní àti ru àwọn ìwé ìròyìn ọ̀hún dé káṣà tó mú ká tó máa ṣe láwẹ́láwẹ́ ó wù mí kí n sáré dá tọ́mì lórí kejì lọ́hùn ná.
1: Àdá Tọ́mì.
2: When some bridges and blings in a kema bearable, what you come can't at a wolu? Bonibe, what a liar, you don't face special attire. Then you don't face simple and captivating dresses. Let's go to Winsome Bridges at Winsome Plaza, number 70 B. Badeshida Road, a rare on those days. Tile, say you don't win Latin Nigeria, Titi Doku, Kuni Washington, when you win so. Our services include
3: riders,
2: ready to wear,
3: stone board,
2: and also the
3: laser cord
2: and fiber laser services.
3: Nipita won competent, efficient, and professionally oriented staff. Putting fi sophisticated industrial machine dabira. Aye ti koja n gbe glass soju lati bo wusa bere. Irinse bale latoke okun si begija. Oto lo nge to nko to nra to nwo to nlo to nto to nna to design to engrave to e. Emergency soroju. Bo se lace bo shankara bo se stuff atawon latest aso le nfe. Just come for any style any stuff any manner any mode that will give you a distinctive appearance. Telephone 080-609-104-18. With some bridles and blings, let's go! Yeah!
4: Pàtàkì ọdún iléyá kò sún méjì tí ń tọ́ka fún wa bí kì í ṣe àlàáfíà àti ìfẹ́ láàrin gbogbo àpáta ìdí rẹ̀ etí comrade Adémọlá Òdòdó alága ẹgbẹ́ awakọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo NURCW tí wọ́n fi ń kéde àlàáfíà tuntun tọ́ wípé àlàáfíà ìpínlẹ̀ Ondo ṣe kókó ṣe pàtàkì bẹ̀rẹ̀ láti inú ẹgbẹ́ APC títí di gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo padà wọnú ẹgbẹ́ National Union pàápàá jùlọ lásìkò ọdún iléyá tá a wà yìí. Ó ní
5: àwọn ẹgbẹ́ awakọ̀ gbogbo ní Ondo State wọn rọra sáré wọn ṣe jẹ́jẹ́ kọ́ mọ̀ kánjú kọjá iléyá eré àsápajú ogun ló máa ń dà sílẹ̀ ogun ní bá wọn o gbogbo àwọn customers wa tí a máa ń gbé lọ síbi gbogbo kwara ní èkó ní ogun everywhere fún iléyà fún ìtọ́jú yìí lágbára ọlọ́run wọn máa sọ̀kalẹ̀ láti àlàáfíà kí wọ́n sì wo ṣe fún wọn kí wọ́n máa jẹ́ kó wọ́kọ̀ kó níjú fún wọn ẹ ṣe o.
4: bíwọ̀ ìjẹ́wọ̀ ẹ̀mọ́dúnlé ṣe ń tẹ̀síwájú ẹjẹ́ máa rántí ìpínlẹ̀ ọ̀dọ́ ti nàìjíríà
6: Daddy Junior Joe Jensen, ma Jimmy Kale, gbogbo e na ojuseju meji lo.
7: Ah, Mommy Junior, ma yeye mi. Mo ti yato si ti tele.
6: fi mi le jare.
7: Digo tap abatatu lo tun se ko.
6: Ye, ma pa mi jare je nse ya awon omo mi.
8: Nbo lo nsa lo.
6: Rona Daddy Junior ogbon wo lo da.
8: Emi na ko. Isowo Digo tap abatatu ni. Ogun ta fi mo ijile pa ewe ati ewe le wa papo lona igbalode fun awon okunrin. Ajabi dani.
6: Eh.
8: Be ni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko njo wa nle lati je kokunrin o ma wo ke. Finu ka bi o se bokele kai Digo Kababa Capsule iru kan so won lawujo kuta ile ise Ayo Aba Health Limited lo popo fa awon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803 860 6858 le kan si 0803 860 6858.
9: Yoruba ni yin ni ka tun le gba mi nsi tori eni ti o dupe gbefa o si gidi ni egbeji ope pataki lowo gomina lucky ayeda ti wa ori ni san o se faye gba gbogbo awon agbe loke egan ke kan ma se ni yoto mi kan si ma ba se won lo ni regede fin e mo gbagbe gbogbo alaale eto ta la fun awon agbe e je ka jo wu omo luabi e mo gbagbe polygon map tin lo lowo lowo awon opolopo agbe ti se a si tun ra won ko loro si ti won o ya si fi dori ago forestry ti ijoba ni pe ki won ma se e si mo wi pe eto ya awon agbe lo ma benefit gbogbo eyin abati igberi koko ti o ti se ìgbésẹ̀ kankan nínú àwọn àlàálẹ̀ ìjọba wọn láìpẹ́ àwọn task force yóò mọ yaba kọ̀ọ̀kan kiri àbá tí ò bá tí ì ṣe ìjìyà pàtàkì wà fún o bákan náà gbogbo igbó dúdú ni àwọn àgbẹ̀ ti kọ́ tán lókè gan ìjọba sì fara mọ́ ṣùgbọ́n gbogbo ibi títí kí wà tí màláìnà àgbẹ̀ tí ń bá ń

0: lóòótọ́ àti lódodo ó gbó oúnjẹ fẹ́gbẹ́ ó sì tún gba owó ẹ̀bọ̀ ó wá fi dá gbogbo àwọn èèyàn lójú pé owó mà ní já wọn kulẹ̀ nínú ìgbàgbọ́ èyí tí wọ́n ní sóun ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé ó kù ní ìbọn rò ó ní ètò ìdìbò abẹ́lé ni wọ́n sì ṣe yìí o ètò ìdìbò gbogbogbò gan.
1: Gbogbo Mùsùlùmí òdodo a kú ọdún iléyá o Eid Kabir èyí ni Prince Ìlọ̀rí Adésínà Mọ́mọ́ Mòdẹ́lò olùdíje sílé aṣòfin àgbà Senate ní ẹkùn àríwá ìpínlẹ̀ Ondo North lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP APM tó fi mọ́ gbogbo àwọn olùdíje pátápátá nípínlẹ̀ Ondo fi ń kí gbogbo àwọn Mùsùlùmí òdodo jákèjádò ìpínlẹ̀ Ondo wípé a kú ọdún iléyá tọdún yìí o ẹ̀mí wa ó ṣọ̀pọ̀ rẹ̀ láyé Prince Ìlọ̀rí Adésínà Mọ́mọ́ Mòdẹ́lò kí gbogbo àwa Mùsùlùmí wípé Eid Kabir.
2: Ẹ jẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní.
3: Òṣùpá sì di kí ẹ̀ láyé ń lọ, sì di kí ẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ làwọn máa tún ṣe, sì di kí ẹ̀ láyé ń lọ. Ogun mátálọ́pọ̀ kó mára láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sì di kí ẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ràn tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories. Wọ́n ń ta automobiles oríṣiríṣi kan ló ń ta lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sọ́ndé dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín àmàṣọ yòókù díẹ̀díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn fowókowọnsí lórí ẹ lè download app yìí lórí app store.
4: Káyọ̀dé.
5: Area command ti Ogun nínú iṣẹ́ àjọ ẹ̀ṣọ́ ẹnu bodè ní Nigeria Customs Service ní ìdí ìlókò iná ti ṣe àrùbápàdé ọkọ̀ akérò ọkọ̀ bọ́ọ̀sì ńlá léyìí tí ó kún pẹ̀lú aṣọ aláwọ̀ kàlákìndé ọmọ ológun pẹ̀lú egbògi olóró igbó àti àwọn nǹkan mìíràn léyìí tí ó lòdì sí ọ̀rọ̀ gbígbé wọlé sí orílẹ̀-èdè yìí tí wọ́n sì ṣe fàyàwọ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ní àwọn ẹrù òfin ọ̀hún ni wọ́n ṣe àrùbápàdé rẹ̀ nìkan ago kan àbọ̀ òru ọjọ́ àìkú ọ̀sẹ̀ yìí ní pópónà ṣàgámù ọ̀rẹ́ sí Bìní nígbà tí wọ́n kó lọ sí apá ìlà oòrùn orílẹ̀-èdè yìí nígbà tó ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ lásìkò ìgbà tí àwọn oníròyìn tí wọ́n péjọ ní àná ọjọ́ ajé nídìí ìrókò ni ẹni tí ó jẹ́ adelé adarí ẹkùn ọ̀hún ọ̀làdàpọ̀ afẹ́ni ló sọ pé ọkọ̀ bọ́ọ̀sì bọ̀gìnì nílá ọ̀hún ni kò ní nọ́mbà kankan o léyìí tí wọ́n sì ṣe àrùbápàdé rẹ̀ pẹ̀lú ìfúnfínlẹ̀ àti bí wọ́n ṣe joyè ojú lalákànfi sọ́re léyìí tí ó mú kí wọ́n máa wọ́nà láti mú kí ètò ààbò kó fẹsẹ̀ rinlẹ̀ kí igi rẹ̀ kó lè di àlọ́yè ní gbogbo àwọn oríkò tí ó jẹ́ wípé dúró ìyọ̀wò wà láti ìpínlẹ̀ Èkó sí ìpínlẹ̀ Ògùn afẹni wa sọ wípé ọkọ̀ ọ̀hún ń ló ṣe bẹ́ẹ̀ ta túmọ́ àwọn kan lọ́wọ́ o ní àwọn oríkò dúró ìyẹ̀wò láti ìpínlẹ̀ Èkó sí ìpínlẹ̀ Ògùn náà afẹni wa tẹ̀síwájú ní ọkọ̀ náà lè tó jẹ́ ti iléeṣẹ́ ọkọ̀ akérò kan ni wọ́n kó àwọn ẹrù òfin ọ̀hún sínú rẹ̀ àwọn egbògi olóró igbó àti àwọn egbògi olóró mìíràn bíi Colorado àti onírúurú àwọn egbògi kan léyìí tí orílẹ̀-èdè yìí ò fi ọwọ́ sí kí wọ́n máa rú wọlé gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ó ní ìwádìí tí wọ́n ṣe ṣáájú ló fi hàn gbangba wípé aṣọ ọmọ ológun tó jẹ́ aláwọ̀ kàlákìnní náà ni àwọn kan tí wọn ò lẹ́tọ̀ọ́ sí tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ kí wọ́n kó lọ kí wọ́n sì máa lò ó láti máa pera wọn ní ohun tí wọn ò jẹ́ àti fún onírúurú ìwà ọ̀daràn ó wá sọ wípé àmì ìdánilójú alámì ọgọ́rùn-ún ni ó dá wọn lójú gbangba nígbà tí wọ́n yẹ ọkọ̀ ọ̀hún wò fínífíní náà fi rí i wípé bẹ́tàdínlẹ́gba lè tó jẹ́ ṣòkòtò ọmọ ológun aláwọ̀ kàlákìnní ni wọ́n rí pẹ̀lú àwọn ṣòkòtò péńpé àti àwọn mìíràn tí wọ́n kójọ sínú páálí léyìí tí wọn ò ṣàpẹ́sí lára bẹ́ẹ̀ kẹ̀ ni wọ́n rí onírúurú aṣọ ọ̀hún tó jẹ́ oríṣi márùn-ún àti ìdí tó jẹ́ aláwọ̀ kàlákìnní àwọ̀ tẹ́lẹ̀ 32 pẹ̀lú àwọn nǹkan mìíràn àwọn nǹkan tí wọ́n tó bá pàdé ni àwọn páálí léyìí tí ó lórin tó jẹ́ 64 tí ó jẹ́ ti egbògi olóró igbó léyìí tí wọ́n mọ̀ sí Canadian loud gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ó ní òkèlè bàbà 2 ló jẹ́ ti Colorado àti àwọn ẹrù mìíràn léyìí tí wọ́n sì ń ṣe ìwádìí lórí rẹ̀ ní ibi tí wọ́n ti ń ṣe ìwádìí báyìí afẹnuwa ṣe àlàyé wípé àṣeyọrí iṣẹ́ tán ṣe òun ló ṣe é ṣe o látàrí bí wọn ò ṣe ṣùgbọ́n ò ṣe wo tí wọ́n sì san ṣòkòtò ìjà wọn wípé wọ́n gbúdọ̀ mọ gbogbo ohun tó bá ń lọ láti orílẹ̀-èdè mìíràn kọjá sí orílẹ̀-èdè yìí ó wá ṣe àlàyé wípé

0: ìwádìí tí ó tẹ̀ wọ́n lọ́wọ́ e pé àwọn ọkọ̀ kan lè tí ó jẹ́ ti akérò ni wọ́n ń lò báyìí láti kó àwọn ẹrù tí ìjọba lòdì sí léyìí tí wọ́n sì fi ń gba pópónà ìjọba tí wọ́n ó dì mọ́ bí ẹni wípé ẹrù tòótọ́ àti èyí tó borí ọ̀fẹ́ gbọ̀ǹtẹ̀ ìjọba ni ẹ lọ kàyíkùnú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
1: káyọ̀dé
0: bíọ́dún
1: níbẹ̀ yìí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti kéde ọ̀la tí í ṣe ọjọ́ ló ti kéde ọ̀la tí í ṣe ọjọ́ ọjọ́rú àti ọ̀tún la tí í ṣe ọjọ́ ọjọ́bọ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí gẹ́gẹ́ bí ààyè ìsinmi lẹ́nu iṣẹ́ o ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló kéde ọ̀rọ̀ náà látẹnu mínísítà tó wà fún ọ̀rọ̀ abẹ́lé ní orílẹ̀-èdè yìí ìyẹn Olúbùnmi Tújí Òjò wọ́n ní wọ́n kéde ààyè ìsinmi náà ni láti lè fi ṣe àmì sí ayẹyẹ ọdún iléyá èyí tí àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ ṣe gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tó jáde láti iléeṣẹ́ èyí tó ń rí sí ọ̀rọ̀ abẹ́lé ní orílẹ̀-èdè yìí láti ọ̀dọ̀ akọ̀wé wọn ìyẹn akọ̀wé àgbà iléeṣẹ́ náà Magdalene Ajani ló ti sọ pé látàrí bó ṣe jẹ́ pé gbogbo àgbáyé ló ń ṣe ọdún yìí orílẹ̀-èdè Nàìjíríà náà darapọ̀ mọ́ wọn tí wọ́n sì ń kí gbogbo àwọn mùsùlùmí nílé àtìlẹ́yìn òdi pé wọ́n kú oríire òfin ti ẹ̀mí wọn tó rọ́dún Tújí Òjò wá rọ gbogbo àwọn èèyàn láti pé kí wọ́n lo àkókò náà láti lè jẹ́ kí àlàáfíà àti ìṣọ̀kan àti ìdúróṣinṣin kó lè dé bá orílẹ̀-èdè yìí ó ní kí wọ́n tún lo àsìkò yìí láti pé kí wọ́n nawọ́ ìfẹ́ sí ara wọn ó ní gbogbo nǹkan tí Ọlọ́run ọba tó ti fi lélẹ̀ àti àpẹẹrẹ tó fi lélẹ̀ àti ẹ̀kọ́ tó sọ pé ká kọ́ nínú ọdún iléyà yìí ni kí gbogbo àwọn èèyàn kí wọ́n jẹ́ ká múlò kí àlàáfíà kó ba lè dé bá orílẹ̀-èdè Nàìjíríà ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ká ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kan ṣoṣo ká sì máa bára wa gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ àti àlàáfíà ó ní pẹ̀lú eléyìí ni orílẹ̀-èdè gan ló fi lè tẹ̀síwájú nítorí pé tí ilé olúkúlùkù tó bá ti ń dùn ó di dandan pé orílẹ̀-èdè lápapọ̀ ó gbúdọ̀ dùn ni ó wá kí gbogbo àwọn mùsùlùmí nílé àtìlẹ́yìn òdi pé wọ́n kó oríire ò wípé ẹ̀mí wọn yóò ṣe púpọ̀ rẹ̀ lókè èèpẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch.
0: bíọ́dún
1: káyọ̀dé
0: iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Ghana òun ló ti fi kílẹ̀ òfin gbé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́rin pẹ̀lú àwọn 84 mìíràn tí wọ́n jẹ́ afurasí lásìkò ìgbà tí wọ́n ṣe ìfimúfilẹ̀ tí wọ́n sì lọ ṣe àbẹ̀wò sí àwọn oríkò kan lórí ọ̀rọ̀ egbògi olóró ìwà ọ̀daràn àti àwọn ìwà mìíràn ní apá ìlà oòrùn orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn lẹ́yìn tó tẹnu rẹ̀ lọ́wọ́ nínú àtẹ̀jáde tán fi síta ní àná ọjọ́ ajé láti ọwọ́ àjọ ọlọ́pàá ti orílẹ̀-èdè Ghana ọ̀hún iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe ọ̀hún ni wọ́n fi ojú rẹ̀ sun ọ̀rọ̀ nípa gbígbé egbògi ìwà ọ̀daràn àti àwọn ìwà míì léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ti lìkì mọ́ ẹnu ìpàlà orílẹ̀-èdè sí àwọn orílẹ̀-èdè mìíràn pẹ̀lú àwọn oríkò kan léyìí tí ojú sọ fún ìwà ọ̀daràn àtìjáde ọlọ́kan kẹ̀kẹ́ wípé iṣẹ́ àkànṣe tí wọ́n kọ́ ṣe ni ó wáyé ní ogúnjọ oṣù karùn-ún ọdún tí a wà yìí ní paga léyìí tó wà ní agbègbè ẹnu ìpàlà Ghana sí orílẹ̀-èdè Burkina Faso léyìí tán pè ní buffer zone léyìí tó ṣokùnfà bí wọ́n ṣe fi kílẹ̀ òfin gbé àwọn afurasí tí kò ní ní 40 tó jẹ́ wípé 28 ló jẹ́ ọkùnrin 12 sì jẹ́ obìnrin wọ́n wá fi kún wípé àwọn afurasí ọ̀hún iná jẹ́ ọmọ orílẹ̀-èdè Ghana 23 nígbà tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ 8 tí ọmọ orílẹ̀-èdè Burkina Faso jẹ́ 6 ìkan wá láti ilẹ̀ Mali nígbà tí ìkan jẹ́ ọmọ ilẹ̀ Togo àtìjáde ọ̀hún wà kẹ̀kẹ́ wípé àwọn ẹrù tí wọ́n rí gbà lọ́wọ́ wọn láti pè gbà tí àwọn ọlọ́pàá náà tí wọ́n lọ ṣe àkọlù sí wọn ni onírúurú òkèlè bàbà àti àwọn àpò kúdúrú léyìí tí wọ́n sì fura sí pé àwọn egbògi olóró ló wà nínú àwọn àpò wọ̀nyí pẹ̀lú alùpùpù 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń lò láti pé àwọn egbògi olóró ọ̀hún káàkiri pẹ̀lú ṣe iṣẹ́ láàbí wọn ni wọ́n rí gbà iṣẹ́ àkànṣe tí wọ́n kọ́ ṣe léyìí tí wọ́n sọ pé ó yọrí sí bí wọ́n ṣe fi kélé òfin gbé àwọn afurasí tí kò dé ní 40 ọ̀hún ni wọ́n ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú àtẹ̀jáde tí wọ́n fi kún wípé iṣẹ́ mìíràn tí wọ́n tún ṣe ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún tí a wà yìí ní agbègbè Narogo ni ó ṣokùnfà bí wọ́n ṣe fi kélé òfin gbé àwọn afurasí 24 léyìí tí 32 nínú wọn jẹ́ ọkùnrin tí 2 sì jẹ́ obìnrin wọ́n wá fi kún pé àwọn ọlọ́pàá ọ̀hún iná ṣe àrìbápàdé alùpùpù 11 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì bá onírúurú egbògi olóró àti onírúurú àwọn igi funfun sunkún náà sìgá léyìí tó jẹ́ ti ilẹ̀ òkèèrè lọ́wọ́ wọn àtìjáde ọ̀hún wá ṣàlàyé ogbé àwọn afurasí náà iná gbé lọ síwájú ilé ẹjọ́ gíga kejì léyìí tí onídàájọ́ ernest pascal gemaze ti o se be joko lori ejo ohun lojo kan na gege bi olopa se ala won ni 14 to ja afurasi en won ni kan ma lo si ahamo awon olopa na ti won si nreti pe kan pada kun wa sile ejo lojo kerin osu kefa odun ti a wa nigbati 22 ninu won to je pe lowo lowo en ni won tufu tu edo won o se alaye pe ise akanse ti won se le ti won fi mu awon 14 ni ogbon na ti o je wipe kini e lo sinu we royin punch iwe royin daily post iwe royin vanguard atan we royin kan to jade loni
2: Egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin aba Ti o si ma sise akori lodo lolufe re. Iwe atebo la fi pe lo re. Ajo NAFDAC fun tedugba. O da lagun ara 24/7 abamission. Lati je alagbata jake jado le Nigeria. E ma pe 0916062653 0916062253. Oruko money janu omo 24/7 abamission. Gbogbo iga ijawa ija osi. Always guide me.
4: Itolu wa dale jo dulo
5: Bẹ́ẹ̀ni o, lẹ́yìn ìdájọ́ ti ilé ẹjọ́ gíga tó fìkalẹ̀ sílùú Òkìtì pupa, tó fìdí rẹ̀ múlẹ̀ pé ilẹ̀ tó ń bẹ ní Lápá Ìdì ní My Kingdom jẹ́ ti ẹbí orofin nínú ìwé ìpẹ̀jọ́ pẹ̀lú òǹkà HOK12012. Àwọn ẹbí Akintubuwa tí wọ́n jẹ́ olùjẹ́jọ́ tó gba ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn lọ nílùú Àkúrẹ́. Síbẹ̀ ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn tó fi òǹtẹ̀lu ìdájọ́ ilé ẹjọ́ gíga tìlú Òkìtì pupa tó pé kò sí àní-àní ẹbí orofin lónìí ilẹ̀ náà. Fún ìdí èyí, lẹ́yìn ìdáláre nílé ẹjọ́ gíga àti ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn tó pè wá ní ojúlówó ẹbí tó nílẹ̀ tó ń bẹ ní Lápá Ìdì nílùú My Kingdom. Àwárò gbogbo àwọn olùgbé ìlú Làjẹ́ àti agbègbè rẹ̀ pé ẹnikẹ́ni tó bá dówó pọ̀ pẹ̀lú iṣẹ́ Olúwa Akintubuwa Tobacco lórí ọ̀rọ̀ ilẹ̀ wa ti ń bẹ ní Lápá Ìdì My Kingdom. Olúwa rẹ̀ mọ̀ kówó rẹ̀ sí gbọ́ àtúù ni o. Ẹni bá sì ti ra lẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ó lọ lè gbowó rẹ̀ padà. Ẹ ò nílẹ̀ lọ́dọ̀ wa o. Ìgbọràn sànjú ẹbọlọ, ìfẹ́ tí sílẹ̀ sí sànjú ọ̀rá àgbò. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ mọ̀ pé aṣojú ẹbí tiwa, ọmọlọ́jà orofin sórí 08076596912. Ẹ ṣe púpọ̀.
6: Ẹyà gbé ṣeṣeṣe bí kò dáró dọjọ́ alẹ́. Ikúyọwọ́ àgbẹ̀ kúrò nínú àárọ̀ dídá. Ẹyà lùkọ́ gbìyànjú àti kóṣù dorú ọ̀gànjọ́. Ikúyọwọ́ ẹyà lùkọ́ kúrò nínú oṣù kíkùn. Iná sugi teru teru. Omi dànù tágbètágbè. Ìkòkò ńlá fọ́dà páàdì. Aṣọ olówó ńlá fún àyàgbẹ̀lẹ̀gẹ̀dẹ̀ lọ́jọ́ ayẹyẹ. Àṣekágbà òkú màmá wa. Mrs. Janet. Ọ̀tún ààrẹ mọ ẹ̀dìbò. Ẹni tó sùn nínú olúwa. Nígbà tí wọ́n pẹ ẹni ọdún 73. 97 years lókè yìí pẹ̀. Ayẹyẹ tí yóò wáyé. Ní ọjọ́ 29. Oṣù tá a wà nínú rẹ̀ yìí. Ọjọ́ 28 oṣù yìí. Ní Christian Wake. Níbi tí orin ọlọ́kọ̀jọ̀ kan. Yóò ti máa wáyé. Látàgọ́ mẹ́wàá àárọ̀. Dalẹ́ ọjọ́ 2. Ọjọ́ 29. Ní ayẹyẹ ìsìn àṣekágbà. Fún ìyá wa. Tí yóò wáyé ní St. Thomas Anglican Church. Èrúsù àkókò. Láàgọ́ mọ́kànlá àárọ̀ kéréje. Lẹ́yìn èyí wẹjọ wẹ̀ mú. Ẹni ọmọ ìsìn lóbìnrin yóò máa wáyé ní orí pápá St. Thomas Anglican Church. Níbi tẹ́mi kí ló fi ń ṣe yìí. Yóò ti máa dá yín ní àràyá. Ẹ̀dà Jacob Ọ̀làdàpọ̀ Ẹ̀dìbò pẹ̀lú àwọn ọmọ àti ọmọ ọmọ. Wọ́n pariwo pé igbákejì yálọ́jà gbogbo àkọ́kọ́ máa ti lọ o.
7: Ẹni tá a ṣe lórí ẹgbẹ̀fà tí ò dúpẹ́. Ó bẹ́ gidi na ẹgbẹ́jẹ nìyẹn. Ká má bàa dabara móore jẹ. La fi dúpẹ́ lọ gbogbo àwọn tó náwó náà ra tí wọ́n tún dúró tì wá. Nígbà ìṣẹ̀yẹ ìkẹyìn fún ìyá wa Madam Olajimoke Victoria Alade ni Fílàní. Tá a ṣe ní 15th and 16th May 2026. Ọpẹ́ wa àkọ́kọ́ lọ sọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ ká gbẹ̀yìn arúgbó wa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Dr. Olóòtú. Gospel Interdenominational Ministry, Last Busters Aule, Dominion Power Ministry, Airport Road. Gbogbo ẹgbẹ́ oníkòkó ní Ondo West àti Ondo East. Gbogbo oníkòkó ní Ilẹ̀ Olújì. Gbogbo Coca-Cola Sellers ti Ondo Chapter. Gbogbo ẹgbẹ́ Honest Brothers Club Ondo. Gbogbo olùgbé Ilémo Borough Street Ondo. Produce 1996 sẹ̀. Gbogbo Directorate Grading àti Allied. Directorate Anti-Smuggling. Directorate Licensing. Tifrawa ní ìdílé Fílàní. Ìdílé Fílàní Home and Abroad. Ìdílé Ọmọjọlá. Gbogbo ìjọ Mountain of Salvation and Prayer Ministry. Gbogbo Produce Staff pátápátá. Adé Olótú Event Hall and Suit. Four Season Event Hall and Suit. Ẹgbẹ́ onígi ìsọ àṣeyọrí Roadblock. Ẹgbẹ́ onígi ìsọ ìyanu Olúwa Roadblock. Àkúrẹ́. Gbogbo àwọn tó wá láti Ondo lápapọ̀. Revolution 2015. Adéyinka Fapẹ̀tù. Christ Grace Apostolic Church. Famakiwa Ondo. CC Church of Solution Prayer Land. Ègbé Ọba 1998 set. Ati gbogbo eyan patapata ta le daruko tan.
8: E se o
7: ojo ayo le o gba gbogbo wa lasi gbeyin arugo wa.
8: Ya wa folasede olotu lo kede.
7: O ti se ni isaju.
8: O nse lowo lowo.
7: Lo tu se ju be lo ninu ajodun ilere oluwa lori awon eda.
8: Ijo Nazareth Church of Apostles of Nigeria and Overseas.
7: Lepe Community National Headquarters laje local government nipele Ondo.
8: Eleketa iru re leleyi temi mo yo fi tu ide jaide.
7: Monday 25th.
8: Si Sunday 31st May yin ni o.
7: 4:50 a.m. ni ti idaji.
8: 11:30 a.m. ni ti osan yo ma bere.
7: Ago mefa ni ti irole ojojumo.
8: Nigba ti Sunday 31st May yo bere lago mesan wuro.
7: In Nazareth Church of Apostles of Nigeria and Overseas.
8: Lepe Community National Headquarters laje local government ipile Ondo.
7: The most right Reverend S.O.
8: Shola Lepe
7: to je oludasile atawon woli mi.
8: Olorun yo ma gbo won se iyanu lodun yi.
7: Apostle Lepe Damilola ni akowe ijo.
8: Captain Moda Joy Oluwa lore mi aye nuro.
7: Ti gbugbu wa mo si iya laje ni iya ijo.
8: Mo si ni Apostle Logo Nicodemus ni baba ijo.
7: Pastor Gbenga Oja Ikomo.
8: Apostle Olawole Lepe.
7: Apostle Soji Ajisebutu.
8: Ati Sino Kerubu Otito Temeta won ni igbimo ijo.
7: The most right Reverend Dr. S.O. Shola Lepe.
8: Ti gbugbu wa mo si oba ilere Oluwa ni oludasile ati olugbalejo agba.
7: Mo si ni Apostle Johnson Lepe.
8: Alase John Lip Nigeria Limited to je church chairman ni olugede.
1: Káyọ̀dé ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ilé iṣẹ́ ìpopo ti Dangote ló ti gba ilé ẹjọ́ lò wípé kí wọ́n mọ̀ ṣe jẹ́ kí wọ́n mọ̀ fún àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo pẹntiró àti ilé iṣẹ́ NNPCL ní ìwé àṣẹ láti pé kí wọ́n lè máa kó epo wọlé láti òkè òkun. Èyí ló fi gba ilé ẹjọ́ lọ, ṣùgbọ́n ṣá o, nígbà tí wọ́n wá dé ilé ẹjọ́ báyìí, ilé iṣẹ́ NNPCL ó mọ̀ ti wá sọ fún ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ yìí tó fìkalẹ̀ sí ìlú Èkó yìí pé kí wọ́n da ẹjọ́ èyí tí Dangote tó pè náà kí wọ́n dà á nù, nítorí pé epo tí Dangote tó ń tà fún àwọn èèyàn ó ti wọ́n púpọ̀ púpọ̀ jù, àti pé kò jẹ́ kí owó epo kó lè dúró déédé. Wọ́n ní tí wọ́n bá ṣe bẹ́ẹ̀, tí wọ́n bá sọ pé kí wọ́n fún Dangote nìkan ṣoṣo, kí wọ́n fún láǹfààní láti pé kójú òun ló máa pèsè epo ní orílẹ̀-èdè yìí, àjẹ́ wípé òun nìkan ṣoṣo ni yóò wo kókó mọ́ o, tó sì jẹ́ pé nǹkan tó bá ti wù ú òun ni yóò sọ pé òun yóò máa ta epo òun. Òun ni wọ́n ní nítorí náà àwọn ò faramọ́ o, àwọn ò sì fẹ́ kí ilé ẹjọ́ kó gba ẹ̀bẹ̀ rẹ̀ kó gbà á yẹ̀wò. Bákan náà ni gbogbo àwọn ẹgbẹ́ alágbàtà epo pẹtiró ni àwọn náà ni wọ́n sọ, wọ́n ní àwọn faramọ́ nǹkan tí ilé iṣẹ́ NNPCL tí wọ́n sọ wípé kíní jẹ́ bẹ́ẹ̀. Bóò ló ṣe jẹ́ pé èèyàn kan yóò máa sọ pé òun nìkan ni yóò máa pèsè epo èyí tí gbogbo orílẹ̀-èdè yóò máa lò, wọ́n ní rárá o. Wọ́n ní tó bá jẹ́ pé wọ́n fi àyè lẹ̀ láti pé kí kálukú kí wọ́n máa kó epo wọlé ni, wọ́n ní ìfagagbága yóò wà lórí iye gan tí wọn yóò máa ta epo náà, àti pé gbà tí ẹnìkan tó bá ti gbé tiẹ̀ sókè, tí ẹnìkan tó gbé tiẹ̀ sísàlẹ̀, ó ti dájú pé ti ẹni tí ó gbé lọ sí ìsàlẹ̀ ni àwọn èèyàn yóò máa lọ rà. Nígbà tí wọ́n bá sì ti lọ rà á, tẹ́ni tó gbé tiẹ̀ sókè bá rí pé ọjà ti fẹ́ kùtà mọ́hún lórí, òun náà yóò mọ bí yóò ṣe mú àdínkù dé bá iye owó tiẹ̀. Wọ́n ní torí ìdí èyí kí ilé ẹjọ́ kí wọ́n da ẹjọ́ náà nù o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: Bíọ́dún
1: Káyọ̀dé.
0: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Imo náà ti fi kélé òfin gbé àwọn afurasí 24 lásìkò ìgbà tí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ tú gbogbo inú oko ọba yẹ́bẹ́yẹ́bẹ́ ní agbègbè Ezi-Obodo, Ihuagua, Nìkéde àti Okoloṣi ní ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Òwèrè nípínlẹ̀ ọ̀hún. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Henry Okoye ń ló mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lánàá ọjọ́ Ajé. Gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé, ó ní iṣẹ́ tí wọ́n ṣe ọ̀hún ni ló jẹ́ pé area commander ti Òwèrè Urban ni ACP Michael Abatamu ló ṣáájú àwọn ọlọ́pàá ọ̀hún lọ, léyìí tó sì jẹ́ wípé ó kéré tán igba àti 50 àwọn ọlọ́pàá ogunlọ́gọ̀ àwọn fijilantẹ ni wọ́n kó lọ sí agbègbè ọ̀hún, léyìí tí wọ́n fura sí pé ó jẹ́ oríkò níbi tí àwọn oníwà ọ̀daràn tí wọ́n forí mù sí tán sì ń ṣiṣẹ́ láàbí, léyìí tí ó jẹ́ pé wọ́n ń da gbogbo àwọn ìlú ìlàmú. Òkòyè wà kan kẹ̀kẹ́ pé ọ̀pọ̀ tán fi takú òfin gbé ni ó dárúkọ wọn bíi Jonah Abotu 21, Abel John 22, Ibrahim Bande 40 ọdún, Peter Samuel 28, Kabiru Yaya 20 ọdún àti Yaya Adamu 22. Ó wá fi kún pé àwọn tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún lórí àwọn egbògi olóró igbó pẹ̀lú alùpùpù tí ò ní nọ́mbà rárá tó jẹ́ 6 àti àwọn nǹkan mìíràn léyìí tí ó ṣe bẹ́ẹ̀ kọ́wọ́ wọn bọ́ṣọ lọ ìwà ọ̀daràn. Agbẹnusọ ọ̀hún akọ̀ràn náà kẹ̀kẹ́ pé gbogbo àwọn afurasí tí wọ́n rámú ọ̀hún náà ti tàta tòpọ̀ ń lọ sí oríkò tí ń fi mú fúnlẹ̀ lórí ìwà ọ̀daràn àti rògbòdìyàn ẹsẹ̀ kùkú láti lè jẹ́ kí ìwádìí lórí ọ̀rọ̀ kó tẹ̀síwájú ki won le tete ko awon ti aje oro ba se won lori lo si ile ejo oko iwa se alaye pe ja kan se ti won se na won lo je gbo ona ti won se o lati je ki eto abo ko muna muna ki na re ki o si di eyi ti o jogerege le ti won pa lase lati owo commissioner lopa ipinle na audu boso le ti won fe fi gboju agan si gbogbo oro nipa ijinigbe ati iwa odaran ti won salaye ti won se loye kakakiri gbogbo ekun ijoba ibile iwo orun owere ohun o mo tesiwaju orin ise akan tan se ona se afojusun re le ti won fe fi wo gbogbo o won fe fi odongboro gbogbo ibi ti awon oniwa odaran ti won fori mu si bi ile ejiga ati gbogbo awon oriko ti ojuso kakakiri oko oba to wa ni agbegbe ohun le ti won si fe fi wa gbo dekun gbogbo iwa odaran pata ki won si da alaafia ati igbagbo pada si awon ilu wonyi konikaluko kuro ninu inufu ayafu lasiko ise ti won se ohun mẹrin le logun afurasi ti won ramu na lo je pe oriko ototo ni won ti mu won ninu awon oko oba na e wo te ba fe kayuku e mu wule rin jina e lo sinu iwe iroyin punch iwe iroyin daily post atawon iwe iroyin kan to jade loni
1: kayade
0: bi odun
1: ijoba apapo orile de yin lo ma ti so pe se ri owo eyi ti won so pe won fe lo ya ni eka ina oba ni orile de yi ni ti ye re to je $717.7 million ni won so pe won ya owo na mo won ni won ti fagile parapata won ni se ri apa ibi eyi to so pe won mo na nkan bi $1.52 billion se ni wi pe iyoku to ku lori re ki won ti e da duro parapata won ni tori pe ngba ti o si ina oba ti awon omo orile de Nigeria ti won le raye lati pe ki won lo ina gege bi won se fe fun ide yi won ni owo na ni won fi owo si lati pe ki won lo ya mo ogba be ninu iroyin mi ni won ti so pe latari odun ileye yi ti o fe waye ni odun ti a waye won ni eje gba pe iye owo ti won ta fe fe gas lo ma ti gbe soke bayi tori tele tele won ni lawon apa bi kan ni o je pe nkan bi 1,200 naira ni won ta fun fun kg kan sugbon sa lawon apa ibi kan ti won so pe won ta ni nkan bi 1,300 lawon apa ibi kan 1,500 ni won ta o be won ni tele tele gbogbo nkan ti won ta afefe gas yi ko to be rara won ni sugbon latari bo se je pe won tun fe se odun ileya bayi tawon muslimi ti won ro keke keke kakiri won ni o dabi eni pe owo ti won ma ma ta 1 kg fun afefe gas ohun lo ti bere si ni lo soke lawon apa ibi kan ni orile ede yi o won ni tori pe ngba ti won lo kakiri won ri pe nkan bi 2,000 naira iyen 2,000 naira ni won ta afefe gas kg kan o bek ni won so pe lawon apa ibi kan won tun ta ni 1,600 naira awon apa ibi kan won ta ni 1,700 naira papa julo ni ipinle Eko won ni te ba de ilu Abeokuta ati ilu Ibadan won ni kini ohun lo je pe nkan bi 1,800 naira si 2,000 naira ni won ta o fun kg kan won ni tori na ni awon eyan se wa ro ijoba apapo ile yi pe ki se asiko ti won ba nse odun bayi lo ye ki ara ko ma ni awon omo orile ede Nigeria won ni ki joba ko ya tete wa nkan se si o ekurere iroyin na ekoja lo sinu iwe iroyin punch
9: atati si ikede pataki omo oke oro ni a

0: Biodun.
1: Eh, Kayode.
0: Ah, ni ri ju bayi lo lori eto yin to Abiodun Kayode ni se riru adaba loro.
1: Ati nagbara ati nagboro.
0: Be ni turu ba gbale ba gba tatun.
1: Ata la dari le si.
0: Ah, si ni boju lai pare re sa.
1: Ko se se, ko se se. Ta ba ti domi tori na. Ipa ise ni to.
0: Ibi ni o ti ro to mu loni. Yokun tun di lalanu lase Ileduwa. Nigba ta ni gbo bi sin teyin na ni gbo bi si a. Ope pataki lowo olotu eto yi. Olotu agba ati gbogbo awon ta jo meto e wa lolokun jo.
1: Ese o.
0: Lagbara lowo Olorun.
1: Ami o, ami o.
0: Awa lama wa yin na lama ba o.
1: Ami, ami, ami, ami.
0: Ah, loko en keji mi.
1: I shift commander Abiodun Ilorin le mi nje alade alele loko to fi n gbe mi laduge.
0: Oluka de loko ti mi Akinboye de falegan ni baba to bi mi lomo. Eriji ekiti na bi mi si be na mo dagba si. O ja ja mo re le mi.
1: Ja lo, ja lo, ja lo.
0: O to di wo yi ola.
1: Ola gangan. O to di wo yi ola. Bam bam bam. Iya nu asele.
2: Yiyo aji. Eyi ni gbogbo awon omo ati ebi udawo fe n kika biyesi wa oba Olanrewaju Olaoye Adeyemi ti owa Adimula of Okeoro Akoko pe won ku orire ti ifijoye ati gbigba opa ase ni ojo Wednesday ojo 27 osu karun odun yi 27th of May bakona la tun fi asiko yi ki honorable Dr. Lucky Orimisan Ayedatiwa Gómìnà Ìpínlẹ̀ Ondo fún fífún kábíyèsí wa ní ọ̀pá àṣẹ náà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kópa nínú àyọrísí rere ètò náà pátápátá. Ẹ kú oríire o kábíyèsí wa Ọba Olaoye Olanrewaju Adeyemi ti ọwọ́ Àdìmúlà of Òkèọ̀rọ̀ Àkókó. Ọmọ aláyéré lílá Òkèọ̀rọ̀ ẹni tí kò sá sí òjò apá ọmọ adúró sórí òkúta wíjọ́ ẹ kú oríire o. Gbogbo àwọn ọmọ àti ẹbí rẹ ní ùdàwọ́ ní àṣẹ ló máa ṣe o. Àṣẹ Ìdùmàrè. Pa Julius Ojo, Alága, Lawrence Adéṣùgbà, Akọ̀wé, àwọn ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣẹ̀dá mọ́ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
4: SELARIE
3: salary bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
5: TURMERIC turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
6: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò ọpọ́n ṣẹ́ tó ti sún yíyálà ọfẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àbóríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní yìí rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọnú òdi ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láì ṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
7: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Àṣíríọlà òní agbóhábáyín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín. Ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò nulé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
6: gas ni o
7: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
6: àwọn
7: kíní bẹ́ẹ̀ni kí wọ́n lọ láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
6: Ogójì ọ̀sẹ̀.
7: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
6: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀díẹ̀ báwo wọ́n ṣe.
7: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí títí di oṣù méjìlá ta gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú la mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
5: Kí ni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn.
7: Ẹ ṣe wọn lóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
5: eléyìí
7: yóò lè mọ sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
5: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀hún ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
7: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílàpẹ́ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mú fún wọn láǹfààní kí wọ́n lọ wọrú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
5: Níbo ni ọ́fíìsì yín?
7: Ọ́fíìsì
5: nọ́mbà tí a lè pè yín sí.
8: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
7: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olóòtú.
9: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
7: Ẹ ṣeun olóòtú.
5: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ́ tó ní dúkìá.
10: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
11: Wo ọ̀rẹ́ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
10: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
11: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
10: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rẹ ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
11: Irọ́ ni o.
10: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
11: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
10: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
12: CDCare making life easier.
13: Here you go there.
14: Mom, you didn't add milk.
13: No need to. Taste it and see why.
14: Wow, but how?
13: Is it milky?
14: Yes.
13: Is it creamy?
14: Yes.
13: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
14: I love it, Mommy.
15: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
16: Milo,

0: Abayomi Ibanji olóṣèlú tó dáńtọ́ torí ẹ pé dáadáa òní wọn Gọ́vnọ̀ Abiodun Abayomi Oyebanji ọmọ Ọlọ́run tọ́lọ́run ti lẹ́yìn gidigbigidigbi ni wọn so tí èèyàn bá dẹ̀ ti ní tó bá ti kó tán ní gbogbo àwọn ikọ̀ tí mo kà lẹ́yìn o ní tó wá fi ọmọlúàbí sí o ní láti ṣe àṣeyọrí so ètò ìṣèjọba ní ìpínlẹ̀ Èkìtì tí o ẹ má bínú a ní kàtà díẹ̀
1: àwọn èèyàn náà ti wọ́n gbọ́ nínú
0: ẹ má bínú ètò ìṣèjọba yẹn o lọ bó ṣe yẹ kó lọ gbogbo àwọn lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn ẹ̀rí pé leave bonus ti wọlé àwọn míì ní àwọn ọ̀tẹ̀ wà lè rí san pé bóyá torí election because nǹkan tó ti ń san tẹ́lẹ̀ ni tó dẹ̀ ti bá wọn àwọn labour leaders àwọn òṣìṣẹ́ ìjọba tí ó ti bá wọn sọ wípé kíní yìí bá ṣe máa sorry so they have an understanding there has been a conversation kó tó di time yìí so gbogbo implementation tí gọ́vnọ̀ bá òun ṣe pátápátá nǹkan kì í ṣe pé torí òṣèlú o torí ìbò tó ń wá o ẹni bá ń wá ìbò wà á ti ní ní máìdì ẹ pé because gọ́vnọ̀ bá o wọ́n ní ní máìdì wọn pé ọjọ́ kan ipò yìí á tán àwọn ń padà bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn ará ìlú so nǹkan tí wọ́n bá máa ṣe tí ò ní pa ará ìlú lára òun ni àwọn máa ṣe so ìgbà tí wọ́n gorí àlééfà even gan wọ́n mọ̀ pé tí gọ́vnọ̀ bá bó lọ ọdún méjìlá gan tó yẹ pé òfin ò fàyè gbà àwọn àmọ́ bóyá òfin máa wá fàyè gbà o tó bá ń lò títí wàá kúrò bẹ́ẹ̀ gọ́vnọ̀ bá wa sọ wípé àwọn ò fẹ́ kúrò tán káwọn má lè padà sí kọ̀gòsì àwọn ò fẹ́ kúrò tán káwọn má lè lọ ilé àwọn ọ̀rẹ́ wọn àtijọ́ kó lé wọn síta kó ìgbà kò ẹ ṣe gọ́vnọ̀ máa rí
1: o rí ẹ o ṣe wá dé báyìí òun
0: bẹ́ẹ̀ ni àwọn ò fẹ́ kúrò ní ipò gọ́vnọ̀ tán kí àwọn má lè ṣe àwọn nǹkan tí wọ́n ṣe kán tó di gọ́vnọ̀ every lifestyle tí gọ́vnọ̀ bá òun live by as gọ́vnọ̀ is a lifestyle tí wọ́n lè padà sí tí wọ́n bá ṣe gọ́vnọ̀ mu so omi pé conduct wọn moderate lifestyle wọn ẹ ṣe gọ́vnọ̀ kò rí mú champagne mu kò mímu chicken no so lifestyle tí wọ́n live in sin lifestyle tí ó ṣe padà sí ni so ìtorí ẹ̀ ló ṣe jẹ́ wípé ìgbára àti ìlò oṣù mẹ́rin ní government tí àwọn ará Èkìtì ti ṣe 4+4 àwa kọ́ ló bẹ̀rẹ̀ 4+4 àwọn ará Èkìtì ló bẹ̀rẹ̀ bout 80-30 àwa kọ́ ló bẹ̀rẹ̀ àwọn ará Èkìtì ló bẹ̀rẹ̀ no vacancy lókè Ayọ̀bá àwa kọ́ ló bẹ̀rẹ̀ yes
1: wọ́n fẹ́ máa lo ọdún kan lórí àlééfà
0: tó ti bẹ̀rẹ̀ báwo máa sọ fún wa pé ẹ̀yà díje o máa sọ fáwọn èèyàn kan máa pariwo bout 20-30 kó tí ó rẹ́lì ó ṣe oríṣiríṣi kan làwọn èèyàn kọ síta wọn ni mẹ́rìnsọ ló ní káwọn èèyàn máa pariwo kí ni o it is not it can't be anybody o lè force àwọn èèyàn láti like product yẹn tí product yẹn ò bá ti appeal sí àwọn èèyàn and how would kí ni product yẹn ṣe fẹ́ appeal sí àwọn èèyàn tí product yẹn fúnra ẹ̀ tí ò bá serve purpose product ma serve purpose tí o bá ti jẹ́ wípé solution ló ń provide even as a business owner tó bá ṣe business tí business ò bá provide solution people will run away from that business because everything tá bá ti ń ṣe fún àwọn èèyàn you need to target the people you need to know wípé kíní yìí o ṣé kò wà àǹtí people that is why every policy tí gọ́vnọ̀ báwo make gọ́vnọ̀ báwo mọ̀ pé àwọn èèyàn ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ tó máa ṣàǹfààní fún àwọn èèyàn because àwọn ẹbí gọ́vnọ̀ báwo náà wà lára àwọn èèyàn wọ̀nyí like nígbà administration kan tí olórí orílẹ̀-èdè kan sọ nígbà yẹn ó ní any policy tó bá máa ṣe and that is my belief any policy tó bá máa introduce must be a policy tó jẹ́ wípé o máa serve àwọn èèyàn because you are still coming back to be impacted by the policy you make so irú ìjọba tí gọ́vnọ̀ báwo ti gbé nìyẹn òun ló wá fi jẹ́ wípé ó rọrùn fún wa ikọ̀ òpàkọ́ lára pé gbogbo àtà ti bẹ̀rẹ̀ campaign ẹ̀ lè gbọ́ pé wọ́n ṣáìdì bọ̀dì ládàá ẹ̀ lè gbọ́ pé wọ́n gún ọkọ̀ lọ́bẹ̀ ẹ̀ lè gbọ́ wípé wọ́n ṣùtà ara wọn dàbọ̀ bolẹ̀ níbìkan because governor ba obi le pe ise won tin fohun fun won gbogbo igba ta yi gboro ta yi gbogbo ilu awon eyan so fun wa awon loba loba so fun won so fun wa awon ara ilu so fun wa wi pe gomina e lo joko ki le dara yi labu fun ise yi ti fohun si be e ma tun wa ba toro ibo lowo wa gbogbo nkan te ta te se la ri ah the real opposition Lekiti because opposition mo pe e ti se ise ipe gbogbo nkan te se kale woyi ati opposition ati ti ki se opposition lo we join e e ba se wahala governor wa ni awon se wahala tori pe ka won le win won ni a se wahala so that Ibo Ekiti ma kun daada 500,000 plus is our target bawo la se fe ni tori pe ka le fi gba nkan to tuju bayi lo Labuja igba ta di lojo si gbogbo Ibo Ekiti di for governor bawo de 2022 was 187,000 ti o gbe governor bawo wole gbogbo ile ti awon opposition ni eyi to tele won to se number 2 boya 70 something abi 50 something eyi to tele boya 15,000 gbogbo Ibo Ekiti di ko won 300,000 awon to de register den sumo millions so voters registration I mean sensitization la se kiri voter education la se kiri so that more people will come out so that Ibo ti governorship to bo ati ti presidential to bo a kun daada a le igba ti adibo ti baba adi 225 there about pelu pe adi 225 baba se aduru kan bayi fun wa Lekiti ona ra mo ko seri o tawo yo pariwo baba mi presenter te ba de bi ona yen eni Sekiti leleyi o ti se major federal road to wa Lekiti there are 6 of them baba e ti se gbogbo e ejo eni to seru kan beye gbogbo awon agric intervention ti won gbe wa lati federal government ti won fi support wa Lekiti to je pe the whole of Southwest Ekiti ni won fi se pilot Ekiti won ti ni won ti ni won fi se a record wo ko se awon federal enjoy the federal government presence bi eleri bi ojo Saturday ele lose bayi yawo president Bola Ahmed Tinubu nbo e de bo lasan ko wa lasan so gbogbo awon nkan ta enjoy ni governor ba o fe ko tubo ru gogon si awon eyan ni Ekiti oni minister e ko si kini ka wonder state kan ni minister ejo baba wa omo wa Oluyede ti o wa ni Abuja defense bedi to se lori gbogbo ologun ni Nigeria se yan ju minister kan lo nkan ti won ri mole si kerembe yen bi gbogbo awon eyan de le be ni o I awon eleja kan jan kan ti o je pe kini ile ise ologun to ma wa nbe
1: ta si wa nbe titi ojo ayeraye
0: titi ojo ayeraye to je wi pe wa lara kan ta won serubalu ti ri bayi ton su seyin Lekiti to wa be yen batale to wa be yen to ti fe pari te ba wo be yen ro pe ilu ibomi ile wa ni to je pe ola governor bawo ati omo wa to je olori awon ologun ni Nigeria oni abi omo wa to je oga EFCC boya boya Ekiti kan mo we omo ran li loga EFCC
1: boya opolopo de
0: go won bo wa si office won
1: Lekiti na pe won ajo na to ti office nla sibi
0: to ba npi slot bi EFCC e omo Ekiti ya gba won le ku won ko ye Ekiti kere ta de mo pa won lenu igba ton se yi won ti gba omo Ekiti kankan afi ta won yan ba fe so sita kete yi ju minister lo ka to wa ma so pe ngba ta di dada ni o do awa lo kokko deliver nigba yin e wa wo ile ta ba wa di 500,000 plus nigba ba o o mi pe a ma ri close to million nigba baba to de ma tubo wo o lori lati se gudugudu meje yaya mefa fun wa lele to nbo yin se wa ri ni teni oga olotu
1: mo n da yin lohun
0: special edition ni teni
1: lona wo ni o fi je be
0: special edition because governor bawo ti ran mi si gbogbo Ekiti
1: se bayi
0: awon to ba n gbo wa to ba ni luck lati ma gbo wa se ri ijoba governor bawo ki se pe won kan se governance nikan humanitarian governance loloyibo pe nikan ta ran is a government ta ran ni o mu to mu human face si ni to je alaanu compassionate governor la governor bawo yes see so because of pe pelu ba se lo kakiri edibo fun wa e se gbogbo yen a si ran awon eyan lowo ti governor ba o si se ran lowo the governor pa wa so wi pe a ke duro l'office deede wa iyan office wa ton ma ran si awon ara ilu pe do a si support awon eyan won ran wa sa awon eyan ta jise but pe ki se gbogbo eyan na lo si ni access gan si because a ma lo kakiri kakiri pe ko ti se gbogbo eyan na la meet pe so we should use this platform because gbogbo our radio stations la lo ton tin gbo wa nsin la we yan tin gbo wa pe so platform yo ka wa fi ojo eni ka fuse special edition lati reach out si awon eyan so awon eyan to ba ni issue kan abi mi ti won fe iran lowo ti won fe ki governor dasi a mama gba ipe won wa pe wa wole wa so problem e wa so nkan to ni lo a kole a wa verify
1: e lo se wadi
0: a wo se wadi next week a de fo eni kan to fe bi governor ba o se ni ki asise ni e ri ise ko ri pe ko iwe wa 5 million 2 million
1: eni ti o ni so gan ko so fun o
0: ni o ni ni so a ni ni so o koju si waju ibi kan lo orisirisi awon kan ni governor ba lati gbe ba se se campaign la nse empowerment that she continue lati ma fun awon eyan ni ni kan ti governor ba o de ran si wa ami ton de ran wa si won so iwo ti oni lo iran lowo ise o awon ton ni ro lo won mo bo yi eni ton ni ro iran lowo o mo iru iran lowo to ni lo o need the support for business e support for business e o ni business o fe ki won ran e lowo like I said ki se bi ke wa ma pe awon kan ti wa realistic me adan lo
1: ti o je yo
0: awon kan ti o kan wa realistic awon eyan
1: tun gbo pe e so pe e se wadi o
0: a ma se wadi a ma se wadi because awon eyan ti awon orisirisi awon eyan lati help to pe ati help e ri ni office ti governor ti help e ri ta support e ri orisirisi kan lati fi support awon eyan abi ti first lady awon governor ti help e ri to tun wa pe
1: game
0: ero po lekiti o population wa po lekiti I then try as much as possible kali you know at least first time he pe ka te she though ma continue the humanitarian services yes she ma continue in this government so iye leto iwa fo eloto e ma binu so le ni sin lati time yi ki se pe aku 5 minutes abi 10 minutes ti ti ago mewa ma lu e wa bi e fe si
1: ki e ba
0: ka si be ye o ya isi ba
1: be ba ka sare bere
0: ni eto e ma bere o ya eto be
1: eh fun gbogbo eyin ti e n gbo wa ni ori eto ise ti gbo o na le ti gbo lenu won e pe wa si oju opo odo eje odo erin esan erin esan eji efa efa ti eta 0704949 2663 o ni oju opo e ti gbo bi won se so won a si da yin lohun leye osoka e lo eku dede woyi o
2: eku dede woyi o
1: e seun e kaaro yi
2: bebere bi okunrin takuta
0: e se iya mi ori wa nbe ori wa nbe iya mi e se be ni
2: no check
0: be ni e se
1: ẹsẹ̀
2: o mo fẹ́ kí bá ọ̀rọ̀ mi lọ́wọ́ sí ìfọ̀ mi ni o
0: ilẹ̀ ní
2: àfẹ́sí nàìjíríà fèsì ọ̀rọ̀ mo ní ìrànlọ́wọ́ lórí
0: ilẹ̀ ní
1: wọn ọ̀nà fẹ́ kánà lọ́wọ́
2: lórí ìlànà
0: kílẹ̀ fẹ́ fọ́mọ wọn.
1: wẹ́ẹ̀ ìyá glory wọn ní kílẹ̀ fẹ́ fọ́mọ yín gan kílẹ̀ fẹ́ kí gómìnà ó ṣe fún wọn.
2: bẹ́ẹ̀ bá mi máa fọwọ́ sú
0: okay, defending me on. School Ibo lo wa.
1: Mami Glory egbon wa e fokan balẹ. School wo lo wa Ibo lo fe lo bayi? Se sile eko giga abi girama.
0: Okay. Number yi e pe number yi. E ma worry ya Glory e
1: gbon wa. Mami Glory. Ka? E pe number yi.
2: Na
1: ni ma pe o. Oya pe. E pe bayi. Mami Glory.
2: 09 0 322 322 652 352 30
0: Bẹ́ẹ̀ni.
1: Láti àjọ wa àkọ́kọ́ nípínlẹ̀ Ondo ni wọ́n ti kọ́kọ́ pè wá hàn 070-494-92663. Ẹ̀rọ ẹ̀kú dédé wòye ẹ̀kú ìyálẹ̀ta o. Hello? Ẹni tí ó bá pè wá ẹ dá wa náà ní kíákíá ni o.
0: Ẹ̀jẹ̀ ká ṣe ní kíákíá tó bá
1: tó bá tó bá a jẹ́ pé a jà yín kúrò lójú òpó o. 070-494-92663. Ẹ̀rọ ẹ̀kú dédé wòye ẹ̀káàárọ̀. Ẹ ṣeun orúkọ yín bó lẹ ti pè wá. Ojú Abdul láti Adó. Ẹ gbọ́n sókè dáadáa ká gbọ́ yín o. Ẹ ṣeun.

0: Ok. Elle prénomme Barry Baron.
1: O
0: et toi. O et
1: toi.
0: 6 1. 3 8. 9 5. 1 1. Ẹ̀sùn wọn ó kàn sí yín ẹjẹ́ kẹ́lòmí kò tún wọlé lẹ́yìn òṣùkà 0704949-2663 ni ojú òpó ẹkú dédé wòye o.
2: Ẹ̀sùn
0: orúkọ yín bó lẹ́ti pé o.
2: Orúkọ mi ni òkè ẹ̀sà.
0: Láti bó.
2: Láti Adó.
0: Ẹ̀sùn.
2: Ẹ̀sà ẹ̀fúnṣẹ́ àríṣẹ́ takuntakun tí wọ́n ṣe níwájú ẹ̀jọ̀ sí wọn.
0: Ẹ̀sùn mà.
2: Ẹ̀sùn ọjà frizà ló ń jẹ mí o.
0: Kílẹ̀ ń ṣe? Wà nílò níbo lẹ ti ń tà?
2: St. Paul
0: roundabout tó wà lọ́wọ́
2: Odò
0: Adó.
2: Ẹ
0: ṣe o. Ẹ pe nọ́mbà yín kíákíá.
2: 21.
0: Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín o.
3: 50 ni.
0: Hello. Ẹ kú dédé wòye o. Orúkọ yín máa ibo lẹ ti pè.
1: Orúkọ mi ni Olúwa Kẹ́mi láti ìlú Màrántà.
0: Lómú àná nípínlẹ̀ Kwara lẹ ti ń gbọ́ wa yìí. Rédíò yín ẹ kọ́kọ́ yin sísàlẹ̀ ká lè gbọ́ yín. Ẹ̀rọ mà.
1: Sọ́mọ
0: ìpínlẹ̀ Èkìtì ni yín.
1: Mi ò ti tẹ́ kankan mi sọ́mọ ìpínlẹ̀ Èkìtì tó mọ̀ mo ní ìfẹ́sì program
0: yín. Ọgbọ́n náà wà láti.
3: Ok, kílẹ̀ ní ìjẹ̀mọ́.
0: Kílẹ̀ wọ́n ní kílẹ̀ nílò.
1: Ká ìgbàtúmọ̀ nílò ní ìrànlọ́wọ́ fún bísínẹ́sì.
0: Kílẹ̀ ń ṣe kílẹ̀ tó kò wò tẹ́ ń ṣe.
1: Ọjà oko mi mò ń tà fún mi ò rí owó láti fi ta.
0: Ọjà oko ẹ pe nọ́mbà yín.
3: Nọ́mbà yín.
1: Ọjà ìdáwọ̀ ètò.
0: 081.
1: 63.
0: 63. Ẹ̀hẹ́ mo gbọ́.
1: 17. 99.
0: Ẹ
3: ṣe kí a mọ̀.
1: 99 again.
0: Ẹ ṣeun. Ẹ dẹ́kun. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yìn tí ó bá pè wá. Ẹ yí rédíò yín sísàlẹ̀ ká lè gbọ́ yín ká tún máa gbọ́ ohùn ara wa. Ẹ kò tọ̀nà bẹ́ẹ̀ o. 0704949-2663 ni ojú òpó. Láàárọ̀ yìí ẹ̀yin lẹ́ni o. Ẹ̀yin ni kẹ́ ẹ pè wá o. Àǹfààní wà fún yín o. Ẹni tó bá sì ti pè wá àjẹpọ̀ Ọlọ́run bá ṣẹ́nu 0704949-2663 ni ojú òpó. Ó ti wọlé o. Ẹ̀lọ́ ẹ kú dédé wòye o.
4: Ẹ̀lọ́ ẹ kọ́ àrọ́sà o.
0: Ẹ ṣeun orúkọ yín bó lẹ ti pè.
4: Orúkọ mi ni Michael láti Aba Ìyá Mẹ̀dí
0: lọ́nà ìlàwẹ̀. Michael láti Aba Ìyá Mẹ̀dí lọ́nà ìlàwẹ̀. Ẹ ṣeun. Ìrànlọ́wọ́ wo lẹ nílò?

0: PNG tó fi kun mọ́tọ̀ bí spray something. Bóyá ká mú ẹ́ńjìn tó fi kun wọ́n tún sọ pé abẹ́ ilé. Ẹ̀yin ni ó wà abẹ́ ilé. Ẹ pe nọ́mbà yín o.
1: 4639
0: àti mú un. Kò sí wàhálà, a ó máa kàn sí yín.
2: Ọjọ́ Sátidé ìyàwó President wa ń bọ̀ lẹ́kìtì ni ọmọ àkọ́kọ́ wá sí ilé gàǹgà tó wà ní Exu ICT Center tí wọ́n kọ́ tí wọ́n tún lóòdù ẹ̀ dáadáa. Ọlá ìyàwó gọ́vnà wa náà fi fún wa ní ICT Center yẹn Lẹ́kìtì bíbá wọ́n máa ṣí tán bá ti ṣí tán wọ́n máa wá sí pavilion láti flag of women campaign rally Lẹ́kìtì tó dẹ̀ jẹ́ wípé gbogbo àwọn ìyàwó Steve.

0: 63 òun ni bóyá kí ìpínlẹ̀ èdè yorùbá kó lè yé eyín ẹnìkan ti wọlé ẹ kú dédé wòyí o hello à ń wòyí ẹ kú dédé wòyí o hello ó dàbí pé wọn ò tí ṣetán ṣé ẹ wà ń bẹ hello
1: hello
0: ẹ ṣeun mọ́mọ́ ẹ káàárọ̀ máa o hello ma ó dàbí pé ẹ jẹ́ ká sọ kó yẹra wa ẹ lè gbọ́ nǹkan méjì papọ̀ rédíò yín tẹ́ ẹ bá ti fẹ́ gbé ìpè ẹyí sísàlẹ̀ ká lè fi gbọ́ra wa yé dáadáa gómìnà ló mú àǹfààní wá ẹ jẹ́ ká jẹ àǹfààní o torí mo sọ fún yín pé tá a bá ti rí arábìnrin mary ọ̀sọ́ mọ́tọ̀sọ́ lórí iṣẹ́ ti gbọ́ a jẹ́ pé nǹkan ròdòròdò àǹfààní kan ló wà hun lẹ́yìn òní ó tún lè tọ́jọ́ mẹ́ta kẹ́ tó rí wọn o ẹ̀yin tẹ́ ẹ bá nílò tó bá jẹ́ pé àwa gan tá a wà bí báyìí lè béèrè ìrànlọ́wọ́ mo wà ní káfíìnì lọ táwọn èèyàn bá pè wá ẹ̀lú ẹ̀kú dédé wòyí o.
1: ẹ̀lú ìgbà ẹ̀kú àárọ̀
0: kan. àárọ̀ la wà ẹ̀kú ìyálẹ̀ta orúkọ yín mà.
1: orúkọ mi ni tolúlọpẹ láti adó.
0: tolúlọpẹ láti adó kí lẹ ń fẹ.
1: mo fẹ́ kí bá òré mi lọ́wọ́ ni sà.
0: nípa kí ni.
1: mo ti kọ́ṣẹ́
0: Go straight to the point. ẹ ṣeun bẹ́ẹ̀ bá sì ti fẹ́ pe nọ́mbà eléyìí tó jánà bẹ́ẹ̀ bá ti pe nọ́mbà ẹlòmíì a jẹ́ pé ẹlòmíì ni wọ́n lọ wẹ́ o 070

0: Double six, double five,
1: 4 7 5 4 5 4

0: ètò iṣẹ́ ti gbọ́ náà ni léyìí tẹ̀ ń gbọ́ tẹ̀ sì ń wò láwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn níbi tẹ̀ ti ń gbọ́ wa tẹ̀ sì ti ń wò wá ketekete yìí ẹni tí mo gbà lálejò ní orí ètò yìí òun náà ni arábìnrin mary ọ̀ṣọ́ mọ́tọ́ṣọ́ tí gbogbo àwọn èèyàn máa ń pè ní àdàpé márúwá tí ń fa tírélà nínú ìṣèjọba tó wà lóde yìí ẹ kú déédéé wòyí o ẹ káàárọ̀ o ẹ ṣeun orúkọ yín láti bo níbo ní mọ̀bàmọ̀bà pọ̀ odò ọjà kí lẹ pé yìí ọ̀tún rí odò ọjà lọ́tún kí lẹ ń fẹ́ lọ́wọ́ gómìnà. ìrànlọ́wọ́ owó ẹ pe nọ́mbà yín. 08063 13 76 28 ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín àkókò wa ti ń lọ ó ti ń lọ adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i mo nígbàgbọ́ pé ọlọ́run ní mo ń ṣe ìlérí tí ò kì í yẹ ṣùgbọ́n a rí àwọn náà tọ́lọ́run dá tó jẹ́ pé bí wọ́n bá sọ pé báyìí náà ni arábìnrin mary ọ̀ṣọ́ ẹ̀bẹ́ bá ti wá sórí ètò inú àwọn èèyàn máa ń dùn mo sì nígbàgbọ́ pé bí ẹ ṣe sọ náà ni gómìnà ṣe sọ àwọn èèyàn ó tún testify lórí ètò ìta bá padà wá ẹ wá bá mi sọ̀rọ̀ ìyànjú kẹ́ sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ èkìtì kó tó di pé a máa lọ lórí ètò yìí.
1: a dúpẹ́ lọ́wọ́ gbogbo èkìtì nǹkan tá a ṣe yìí gọ́vnà báwo kàn fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ èkìtì pátápátá fún àdúró tí wọ́n ni because irú nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí kò ṣẹlẹ̀ rí tó jẹ́ wípé gbogbo ibi tí gọ́vnà báwo bá ti dé ni wọ́n ti ń sọ ṣe mọ̀ wọ́n ní èkìtì tí èkìtì wọ́n jẹ́ wípé àwọn fúnra wọn ló ń jáde polongo fún gọ́vnà báwo wọ́n ti ń gba pvc ti jáde báyìí voters card ti jáde àwọn èèyàn tún rọ wọn tún jáde ìgbà tó ń ṣe registration pvc ẹ báyìí a fẹ́ register káyè ṣe báwo káyè ò tẹ báwo so pvc tún jáde ń sí àwọn èèyàn kan ló tún pè ó ti jáde o ṣé ká lọ gbà ṣé wọn ti ń pè so ó ti jáde àwọn èèyàn tún jáde títorí gọ́vnà báwo ẹbí bá ṣe máa ń sensitize àwọn èèyàn ẹjọ́ rí ballot paper yẹn ẹ̀ ní rí báwo bẹ́ẹ̀ o ìgbálẹ̀ ibi tẹ bá ti rámì ìgbálẹ̀ òní ẹ máa tẹ̀ka sí ìka ńlá ìkọlà dẹ̀ fi ń dìbò fake ni ó ti di bàrúfù kẹdrọ́pù ẹ̀ sílé
0: kàì
1: lábẹ́ ọ̀hún alárobó tó kékeré olè fi ṣe ẹ ṣe púpọ̀ o ẹ ṣe púpọ̀ anytime tá a bá ti wá ni gọ́vnà báwo máa máa rán wa wá lágbára ọlọ́run ire lójú wa dẹ̀ máa máa rí gbogbo àwọn tá a ti kọ̀ yìí a máa verify wọn tá a bá dẹ̀ ti verify wọn next week next edition àmà tí mi bá wá ẹ máa rá àwọn tí mi àti presenter tó máa present gbogbo àwọn nǹkan tí ẹ fẹ́ so a máa ti pè yí kó tó dìgbà yẹn.
0: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba arábìnrin mary ọ̀ṣọ́ mọ́tọ́ṣọ́ náà a dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn tẹ̀ ń ṣe fún ètò iṣẹ́.
2: Life is exciting on Adaba FM.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
4: SELARIE salary
3: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
5: TURMERIC turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ Maggi chicken flavour kan fún yín
6: ohun ìṣebẹ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Here you go, dear.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, mommy.
9: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
10: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 Grand promo pack. Open them. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 Grand, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Emi omo yin na ni o, jolly jani. Mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si. Oya espelli celery.
4: SELARIE. Salary.
3: Ah, boda mi. Espelli so espelli no di salary. Oya, lopin igbiyanju. Espelli turmeric.
7: TURMERIC turmeric.
3: E kare. Pali ohun isebe Maggi chicken flavor kan fun yin.
6: Ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa, celery ati atale. Pupa oluyipada ayo.
5: Se ngbadun adaba
11: mo ngbadun adaba
5: mo ngbadun adaba
11: mo ngbadun adaba
5: mo ngbadun adaba

0: bíbélì wípé ọ̀rọ̀ ọlọ́run yé ó sì lágbára púpọ̀ ó yá o ètò ọ̀rọ̀ yé lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí adaba 88.9 FM níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ prophetess ẹ̀mí lọlọ́run fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ọ̀rọ̀ yé lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tí ò tí gbọ́ gbogbo ẹni tí ò tí mọ̀ wípé ètò ọ̀rọ̀ yé lórí afẹ́fẹ́ kò ṣe é má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé ọlọ́run ìránṣẹ́ ọlọ́run prophetess ẹ̀mí lọlọ́run tún ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mí mọ́ bí ó ti wà láti kọ́ sí. Ó ń bẹ nísìn, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìní pẹ̀kú. Àmí, àmí lórúkọ Jésù.

0: lójú kílọ̀ pé olóluwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ òní mo ṣe kọ́ rí odò ìbùkún olúwa ló tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú dáfídì kí lolúwa tẹ́ síwájú rẹ̀ bí ara rẹ léèrè tí ogun ló fẹ́ mọ ọjà sọ pé olúwa palẹ̀ ogun mọ́ olúwa máa palẹ̀ ogun mọ́ nínú ayé rẹ bí olúwa ti palẹ̀ ogun mọ́ fún dáfídì yẹn lójú àwọn ọ̀tá rẹ yẹn ó ní ó tẹ́ tábìlì sílẹ̀ lójú àwọn ọ̀tá mi kì í ṣe lójú èèyàn kan ó ní tó bá jẹ́ èèyàn kan á ní olúwa tẹ́ tábìlì sílẹ̀ lójú rẹ̀ àmọ́ lójú àwọn ọ̀tá mi wọ́n pọ̀ ó ní bí gbogbo ayé di tẹmọ wa wọ́n gbọ́dọ̀ tẹríba fún olúwa àwa ọmọ ìjọ mímọ́ ẹ dìde kẹ́yìn olúwa àlè alleluya ní orin wa alleluya wà nínú ìṣe wa bí ayé fẹ́ bí ayé kọ wọ́n tẹríba fún o ó ní báyé kò mọ́ mi ṣùgbọ́n wọ́n ti mímọ́ mi èké mímọ́ sọ́ba ìmọ̀ lẹ ó ní màdélẹ̀ ilé rí mi màdébí máa jẹ̀mú mi bó ti wù kó ṣùgbọ́n tó màdélẹ̀ ọmọ ológo sàmì mẹ́ta tó rìnlẹ̀ ó yá délẹ̀ ìlérí rẹ̀ ó ní ayọ́ tó fi fún mi máa jẹ́ ké ṣùgbọ́n lọ ó tún pa ọlá tó tọ́ fún mi jẹ́ kó bá mi ogun àbáwáyé rẹ̀ orí àmì ojoojú alẹ́ ogo dáfídì ó ní ó tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi ó da kíni sí mi ní orí
1: ìwọ da òróró sí mi ní
0: orí olúwa da òróró ó ní ọwọ́ tó yí ọwọ́ padà èyí tẹ́ ó ṣe láyé mi ó tó gẹ́ ẹ̀dáwọ́ ẹ túwọ́ lọ́rọ̀ ayé mi o ọwọ́ ọlọ́run pààrọ̀ gbogbo ọwọ́ tó sọra rẹ̀ dọ́ba inú ayé ó yá bàbá kó pààrọ̀ ọwọ́ bẹ́ẹ̀ ọba àwọn ọba ó tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú dáfídì rántí pé today is last Tuesday of May. Èní ni ọjọ́ ìṣẹ́gun tó parí nínú oṣù karùn-ún. Ayé máa tara rẹ ni ọlọ́run. Ó ní èmi yóò pọ́n kíkí rẹ́ olúwa.

0: foru loruko Jesu ide mara anagba jade lara re ami yi kere ide moro loro ya ko jade owo wo lo tile ku mo lore wa ara ko owo kan lo tu po tu David sile laarin opo ero oluwa yan David lo ba nile Jesse oni mo si ri oni ateta pili sile niwaju mi loju awon ota mi o ri bi ki aye yen o lo ni amo agbara kaka lati debe amo nitori ti ori anugba ori ofe mu dori aga re asi teta pili sile niwaju re iwo wo lo nbo ta re je to nbo ta re mu opolopo ma sa won ti en se sa ma labe ni ti o to won o ya akoko ti to angele re ko lo ti teta won fun o Oh, tu gbọdọ jagun mo ma ja ogun melo lo fe ja ogun jija re pin loruko Jesu eni lojo isegun gbogbo eru la o la ma di sori apata eni ba gbogun ti o ya sa me kan to rinle o ya pe pe je lori loruko aya ma diru nitori ogo gbowo le seda re eru aimodi ti won tori ready ti won tori emi atomo atoko ataye atebi ati jodi o ya loruko baba loruko ti omo loruko ti emo iwo ta mi re sara o ya eru me lo loruko bi o si ku seju kan won kan sunkun amo nitori oruko re yen ni David gbagbo o ni oruko re ni igba lati awa wa lati mo oruko kan soso o lati fun wa ni oruko Jesu pe ki gbogbo oruko ma wole taleni to nje po re to nje yo re to fi o sinu gbendeke o ya loruko Jesu o ya ro ojiji ami e kere wo eni to fe fadide yen o ti ronu ati ja ebo nene iwe samu yen sam 7 yen sisale o ni won gbe koto won si wa ofin o ni won si bo sinu ofin tan wa o lo si gisi atari re sam meta eni gbe koto ogun fun o nitori ore to se bo dada eni gbe koto gbese sile fun o nitori ti o ran lowo eni gbowo re to fi sare ti o ya koto re o ya koto ibo lopolopo ti rogun elomi rogun nipa eje nipa ogun eje elomi rogun nipa si adabi elomi rogun nipa se ma ba debi kan sa me meta ki to lagbara gbogbo eni to lo ma ba wa debi kan olorun ran lo si
1: ami loruko
0: awa sori afefe ni ti baba ti omo ti emi mo olorun baba mi baba lola o ya ko da si oro
1: adewa
0: olorun baba mi mo se ma do ya ko da si oro Olorun bele wo safa ya ko tan ma le si ara wa okuku birimu to yi e ka o ya ko ma se
1: ami je
0: o awon kan lawon okin gbo number je sare pe kin to tesiwaju pe 09052958330 gbo dada 09052958330 08142668722 08142668722 loruko Jesu bo te npe mi to nwa gbogbo asogun ojo pipe loruko Jesu ina olorun ko fa ya eta swaju tori akoko o ma yin olorun se ororo ikura ti ki je ke eyan ko pada sinu ogun mo ororo ikura to ma yi itan pada oya oluwa dabi olori Isaiah yan kilo sare so Isaiah 40 verse 11 kilo so
2: Oyo bo
0: owo eran
2: re
0: Oluwa lo ma bo owo eran wa ituma e ni pe Oluwa ma bo wa Oluwa ni agbara Oluwa po ni agbara o lo ma bo owo eran wa a tesiwaju
2: bi olusu agutan yo se fi apa re ku awon odo agutan
0: o lo ma fi apa re owo agbara Olorun e tesiwaju
2: yo se ko mo si aya re yo si rora da awon ti o loyun
0: loruko Jesu Christi ti Nazareti ibi to ti re o ya baba bere ise
1: ami Jesu
0: eni to baba mi ni revelation iwe ifihan 7 verse 17 loruko Jesu bo lo ma ja gbangba iwo wo lo sa meta o ma ja gbangba eni to baba mi ni second Peter yen to baba mi ni second Peter 2 yen loruko Jesu o ne pasan mo ni loruko Jesu o ne pasan iwo la re ti lola o akoko re ti to wonu ogo re lo revelation 7 verse 17 yen kilo soma
3: nitori odo agutan ti nbe ni aarin itena ni yo ma se olusu agutan
0: hallelujah loruko Jesu oba awon oba to se olusu agutan bi Jesu se se olusu agutan lori ijo be na lo olusu agutan sise lori ijo o ya loruko Jesu olusu agutan rere ko dara ko ba wa àwọn olólùsọ àgùntàn àwọn ogun ọrùn àwọn gọgọrùn ogun ọrùn àwọn abánijáde àwọn abánirìnrìn àjò àwọn tí kì í jẹ kólógo pasán àwọn tí wọn kì í sílẹkùn ẹkún sílẹ fún nígbàgbọ ìgbàgbọ èmi àti ìrẹ láyé ọkọ jésù ayé òní fẹ kú ta wá lọrẹ lórí ọkọ jésù. Kí ló sọ?
3: Tí yóò sì máa ṣe ọmọlá wọn sí ibi orísun omi.
0: Ó ní alleluia. Ó ní èmi lè ṣe ohun gbogbo nínú kírísítíọ̀nù tó fi agbára fún mi. Ó lò máa ṣàmọ̀nà wá síbi kí ló pé omi iyè omi iyè rè ẹ wá mú lọ́fẹ̀ẹ́ ìwọ́ wo lo ń gbẹ́ngbẹ́ olúwa rẹ ò bẹ̀rẹ̀ lórúkọ Jésù. Kí ló yẹ kó o ti ṣe tó lágbára láti ṣe? Kí ni ipa rẹ ò ká? Ó yá agbára bàbá ká lórúkọ Jésù. Ó ní agbára bàbá ká o. Agbára Jésù ká ìwọ ń kọ́ o. Agbára bàbá ká o. Agbára Jésù ká gbogbo gbogbo ìṣòro tó wà láyé mi o. Agbára Jésù ká agbára Ọlọ́run yá kó ká ogun wa lórí ọmọ Jésù. Ọwọ́ agbára Olóòrùn máa ṣàmọ̀nà wá débi orísun omi. Second Peter 2 yẹn kí ló sọ? Ìwọ́ wo lè rí kàn lóṣù yìí? Níbi tó sùn ikú sí, kọjú sí ẹnìkan pé bí ayé fẹ́ bí ayé kò èmi máa gbé gbọ́ ọpẹ́. Ó yá lórúkọ Jésù ó máa gbé gbọ́ ọpẹ́. Kí ló sọ sà?
2: Ṣùgbọ́n
0: wọn ò ní èké wà láàrin àwọn ènìyàn. Wọ́n mọ fi ìgbàgbọ́ rẹ sínú ẹnikẹ́ni. Ó ní ságbẹ́kẹ́lé yí ó gbà ọ ojú kò ní tí ọ. Ìran oríṣiríṣi ti wà. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ti bàjẹ́ nítorí àsọtẹ́lẹ̀ oríṣiríṣi. Ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn wọn ti pòrúru. Wọn à mọ ipele tó kàn. Wọn à mọ ìgbésẹ̀ tó yẹ kán gbé mọ́. Àmọ́ mo sọ lórúkọ bàbá tí ọmọ tẹ̀mí mọ́. Lórúkọ Jésù Olúwa kó gbà wá lọ́wọ́ alágbára. Kí ló sọ mà?
2: Gẹ́gẹ́ bí àwọn olùkọ́ ni èké ti yóò ti wà láàrin yín.
0: Ó wà ẹ tẹ̀síwájú.
2: Àwọn ẹni tí yóò yọ mú àdámọ̀.
0: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ̀gbẹ́ wọ inú yín wọ́.
0: Lórúkọ Jésù Kristì gbogbo ẹnikẹ́ni tó ń sọ ìran òdì láti sọ ẹ sínú ìhòhò. Àwọn kan máa ríran oríṣiríṣi àwọn kan máa sọ àsọtẹ́lẹ̀. Àmọ́ bíbélì fi yé mi ló pé ní orúkọ Jésù kí o gborúkọ máa wọlé. Ó ní àwa kì yóò kí kúkú kan bí kò ṣe yíyè. Gbogbo ìran àsọtẹ́lẹ̀ òdì èyí tí Ọlọ́run ò rán sí ọ èyí tí wọ́n rán ó yá lórúkọ Jésù pẹ́pẹ́ yí dà lórúkọ Jésù. O máa ní èrè. Psalm 27:1. Bẹ́ẹ̀ ni ẹ bá mú wo Psalm 27:1. Ní kankankankankankan lórúkọ Jésù ò nira rẹ̀. Ó ní Olúwa ni ìmọ́lẹ̀ mi. Wọ́n gbé ìmọ́lẹ̀ náà. Tètè túré kó máa bọ̀ lọ́la. Pàdé wa lọ́la pẹ̀lú ọ̀pá ìmọ́lẹ̀ àti ìtísí ìgò omi kan àti èso oríṣi mẹ́ta. Ẹrù ayé rẹ tó wúwo bíi ọwọ́ ńlá gbé lórúkọ Jésù. Mo ní ògo yìí. Olúwa.

0: oyi bo ogun aba waye re ko ni ba je
1: ami jesu
0: awon ka ni ti ba se ohun to de ki lo de bo o ya baba ka ni ti aye
1: re ami jesu
0: olowo la o ya ko nogun agbara re e tesi waju ni be
1: ani emi o beru
0: ta lo fe beru
1: oluwa ni agbara emi
0: oluwa ni agbara ebi mi
1: ayata ni o
0: fo mi
1: nigbati awon eyan
0: nigbati won diro mo dafidi ni psalm 23 yen o ni loju awon ota mi in psalm 27 yen now to down o ni nigbati awon abinuku mi sumo mi eh won sumo mi
1: be
0: ni o
1: ati awon abinuku
0: be ni o won sumo mi lati gera ara mi gbogbo lohun to sele mo ni ni pari osu ota re ma ko
1: eh
0: yara sarai ra jama ota re ma ko o ni awon abinuku mi se kini won ko se won si sobo ota re ma sobo ota emi ati re ma sobo gbogbo ta lagbara te n parada lati je wa niya lati san gbese ohun ta mo ya jesu omo dafidi nitori ti o so loro re o ni won ti ta wa lofe iwo ma ra wa pada lai sanwo nipa oruko re nitori oruko re ni o ya baba ra wa pada gbogbo abi a ma gbọ wọle ìṣẹdá rẹ ẹkú tó máa ku ìṣẹjú kan kó sùn tilẹkùn ẹkú tó máa ku wákàtí kan kí oṣù kó parí ẹkú tó máa ku ọjọ kan péré kí oṣù kó parí ó yá bàtà ọfọ pẹpẹ tilẹkùn mọdọ tàbá rí ẹsẹ tó máa síwèé ìrántí kan ọmọ ológo ó yá gbọ́rọ̀ lẹ́nu wòlíì lónìí lórúkọ jésù mo sọ bí olúwa ti ń bẹ láàyè mo gbáwọlé ìṣẹdá mi mo fi àmì òróró orí ọ̀fẹ́ tá a yọ̀ǹda fún mi mo fi sọ̀rọ̀ sínú ayé yín gbogbo abiyamọ ayé àti ọ̀run gbogbo ẹnikẹ́ni tó ní òun máa jẹ wá níyà ó yá pẹpẹ abiyamọ ó yá kó yẹ̀yẹ́ agbára o ní sọ ògonù ògùn àbáwáyé rẹ kò ní sọnù wọ́wọ́ ló gbàgbọ́ ògùn rẹ ò ní ráre lórúkọ jésù ó máa délé ìlérí rẹ Isaiah 51 kí ló sáré sọ níbẹ̀ ìwọ́wọ́ ló gbàgbọ́ lónìí lórúkọ jésù mo ló máa ní ẹ̀rí Isaiah 51 kí ló sọ níbẹ̀ o máa ní ọjọ́ ayọ̀ ọjọ́ ayọ̀ rẹ ò ní bàjẹ́ ìmọ̀kímọ̀ kò ní sẹ lórí rẹ ètekéte kò ní jọ ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀nà kó forí ara ẹ̀ bí kí ló sọ níbẹ̀.
2: ẹyin ti ń tẹ́lẹ̀ òdodo
0: lórúkọ jésù ó yá nínú òdodo yẹn wọnú ògo lọ kí ló sọ níbẹ̀.
2: ẹyin ti ń wá olúwa
0: wo
2: àpáta nì
0: bẹ́ẹ̀ni
2: nínú èyí tí a ti gbé yín
0: tí a ti gbé yín bẹ́ẹ̀ni
2: àti ihò kòtò
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
2: níbi tí a ti gbé ti wá yín
0: lórúkọ jésù gbogbo ohun tó ṣí sílẹ̀ tí yóò jẹ́ kó débi gíga kòtò ẹkún ni wàhálà ni ìdààmú ni ó yá pẹpẹ kó ti ilẹ̀ kò mọ́ lónìí ọba tó yan dáfídì tó sọdọba láàrin ìran rẹ lọdọọba ìran rẹ ìran rere rẹ ó yá kó lọ máa ṣe ó ti rí bẹẹ ó ní ṣe lásán ó tètè máa bọ lọla ẹnìkan ní níbo níbẹ o ìlú omi fún ni ní ọrẹ òun bọ látàkùrẹ ni ijó àkùrẹ ijó èkìtì ni ibikíbi ni ìkẹrẹ ni ọwọ ni ibikíbi tó bá ti ń bọ dé àkùrẹ wọ mọtò omi fún kó lóun lọ sọrẹ bọọlẹ nílùú omi fún sọdá sí òdì kejì bọọlẹ níbi ọjà sọdá sí bí òdì kejì gbé ọkadà kó lóun lọ sí sẹlẹ trinity cathedral nílùú omi fún ìjọ obìnrin náà máa ń pebẹ lórúkọ jésù ò ní gbàgbànú àdúrà ìwọ tó ń bọ lọrẹ tó ń bọ láti kogi láti ibikíbi ni lórúkọ jésù ó máa rà ànágbà ìwọ tó ń bọ láti bèní òhosùn ni bèní níbikíbi ni tó bá ti bọlẹ nílùú ọrẹ kọjá wa kò béèrè mọ́tò mi fún sọdá kò wọ mọ́tò tó bá ti ń bọ́lẹ̀ níbi ọjà gbé máa sì níbẹ̀ kó lóun lọ sí trinity ògùn ọlọ́run máa fọ̀n fún ọ ní àlọ́fíṣà wa gba ìrì ìjì ajúnilọ kò ní jà ọ orílẹ̀-èdè wa kó gbọ́rọ̀ olúwa mo kí bàbá mi kábíyèsí nílùú òdìbò ìjì ò ní jà yẹn bàbá mi kábíyèsí mo wà lórí ìkúnlẹ̀ bàbá ọ̀run jà ojú ò ní tì yẹn ìlú omi fún kó di nílá ògùn ọlọ́run kó farahàn ìjọ trinity ọlọ́run kó sọ ni nílá iléeṣẹ́ àdàbà kó tẹ̀síwájú jé over jésù kristi michael mímọ́ olúwa gba gbogbo ògo wá ọgbọ̀n ìṣẹ́jú ìsọdínà ọkàn wa kó balẹ̀ ìjọba ọ̀run ò ní bọ́ sọnù láyà àti láéláé àmì àmì àmì.

okay, gbogbo wa ni titibiti aba wa a tun ka bo si eto wa to so nipa aisan opolo bi a se le toju re ati awon ami ti a ma ri ni ose yi a ma so nipa bawo ni a se le mu pe opolo enikan pe ko ni aisan opolo nigba ti a ba n tesiwaju o yato die si kan ti awon eyan ro ni akoko na awon kan ti a ma ri ta fi le mo pe opolo eyan pe o ni wi pe aseyori re o gbodo poju ibi ti o ti bakulo success as shift in life must outweigh failures ni bi seni ninu ikonkon ti ba ma dowole ni aseyori e o gbodo poju ibi ti o ti bakulo ara won ami to se gbogi leleyi ta fi mo wi pe opolo onitorun o pe daada awon kan mi ma wa iru eni be opole ba pe o gbodo setan lati le dojuko awon epenija asiko yi be kan dun ko dun ni o e kan ori bo se e ko ri a gbodo je pe o da omi rewesi ba okan wa bi kan ba se nyoju ani lati gbaradi lati le dojuko must be able to meet with the demand of life so what you say awon kan mi to tun se pataki fun eni ti opolo e pe ni o gbodo nife omo enikeji bẹẹ ni awọn eyan ti o fife han fun gbodo fife han fun pada enikẹni ti o ba wa ti o ni ife omo enikeji inu e je pe o ni arun opolo eleyi atun le ri ninu bibeli ti a Christ sọ fun pe fẹran omo enikeji e gẹgẹ bi ara rẹ fun opolo ti o peye ti o laba won o ni eni ti o fẹran omo enikeji e gẹgẹ bi ara rẹ awon mi to tun wa nbe ami to tun wa nbe ni pe eni egbodo ni ifarada tan pe iwa wa o yato sira wa sugba ibi kibi ti a ba wa eni keni ti a ba n ba gbe ti a ba je oni wa tutu to ba je pe eni ti o n kanra la n ba gbe agbodo le ni ifarada fun iru eni be ka mo iwa fun oni wa sugba eni ti o ba le farada eni keji e je pe opolo okude ka to ninu eleti mo so yi a daba ni pipe o yato fun nkan ti awon eyan ro sugbon o jinle ju nkan ti a n sono tori pe o so saaju pe ko seni ti opolo e pe tan patapata pe gbogbo wa la ni awon aisan opolo sugbon o jura won lo ni lo fi se pataki fun wa ge mo se n so tele pe a gbodo fi enikeni se yeye tabi a fi se eleya yato fun pe a nife omo enikeji a gbodo ma ro ti omo enikeji mo pe titi ara wa bi a se n nirogba rere fun ara wa bi a se n ro pe ki o dara fun wa tabi a n gbe igbese kan ti o dara e je ka ma wo omo ti omo enikeji se nkan ta fe se se ko nipa omo enikeji lara ka ma ro ti omo enikeji mo ti ara wa ka ma se pe tiwa nikan tiwa nikan tiwa nikan aba je oga nibi seni o aba je olori ni o aba ibase ninu idile ni o ibase ninu ibi ise ni o ibi kibi ti aba wa e je ka ma ro ti omo enikeji wa pelu tara wa ti omo eni ti omo enikeji ba da iba ma da ko sele to kan wa ta iyen tumo si pe opolo wa o ku de ka to ko sise bo se ye ki o sise siwaju si iru eni be o gbodo le danu ro ki se pe gbogbo kan to ba fe se o gbodo bere ni o gbọdọ ní èrògbà rere fún ara ẹgbẹ igun sì fẹ ṣiṣẹ òun lélẹ kì í ṣe pé ó dìgbà tó bá lọ gba àṣẹ lọdọ ẹlòmíràn irú àwọn tó bá ń ṣerú eléyìí tó jẹ pé wọn àti ẹlẹ ìjókòó pé bí mo ṣe fẹ ṣe kan mi lélẹyìí bí mo ṣe fẹ gbé ìgbésẹ mi lélẹyìí a jẹ pé àwọn tó bá ń ṣe bẹẹ ọpọlọ wọn ó kù díẹ káàtó síwájú sí a rí pé irú ẹni tí ọpọlọ ẹ pé ó gbọdọ lè fi ara da ipòkípò tí ì bá wà ìgbà tó bá dùn á farada ìgbà tí ó bá dẹ̀ dàbẹ́ ni pé ó korò díẹ̀ ó gbọ́dọ̀ farada ṣùgbọ́n ìgbà tí ó bá dúpẹ́ ìgbà tó dùn nìkan ni ẹni bẹ́ẹ̀ mọ̀ tó jẹ́ pé ìgbà tí nǹkan wá yí padà sí nǹkan tí ò da kò lè farada irú ẹni yẹn ó fẹ́ ní àìsàn ọpọlọ then àwọn míì tó tún wà ní pé irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ ojúṣe ojúṣe mi leléyìí o ìbá jẹ́gẹ́ bí ọkọ nílé tàbí àyà nílé irọ́ ọkùnrin tó tọ́ pé ojúṣe tiẹ̀ ó ní tìyàwó òun ni àti pé irọ́ ọkùnrin bẹ́ẹ̀ ó ní àìsàn ọpọlọ ṣùgbọ́n ọkùnrin tó bá mọ ojúṣe tó mọ ojúṣe ẹ ṣe nílé ìbádẹ jẹ́ obìnrin ojúṣe ti ìyàwó náà nílé ọ̀tọ̀ ni tó bá ti mọ ojúṣe àti pé ọpọlọ ẹ̀ ó pé tó bá dẹ̀ jẹ́ ọmọ náà tó mọ ojúṣe nílé àwọn pé ojú ọpọlọ ẹ ló pé ṣùgbọ́n ẹnikẹ́ni ipò kíkó tí a bá wà ìwé tí a bá kà ipò kíkó tí a bá wà tá a bá ti mọ ojúṣe wa
gẹgẹ bi awon olori ton moju se won fun awon ton dari awon ton dari na ton moju se won fun awon olori ari pe awon mo pe iru awon opolo awon eyan be opolo won pe olorun ara eni kokun ma lowo abola adaju lori wa ogun olorun ase feran ni igbesi aye wa opolo wa koni daru o tun di ojo mejo olorun wa pelu eni kokan wa.

gbogbo olùgbọ́ ètò yìí àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi àmì. A dúpẹ́ lọ́wọ́ arákùnrin Peter Olúwádàre Adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ. A dúpẹ́ bákan náà fún àtìlẹ́yìn fún ọ̀rọ̀ ìlera àti ìgbaninímọ̀ràn láti ọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọ́le. Ẹ jẹ́ kí á mọ̀ ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi àmì. Àkóríṣẹ́ ìránṣẹ́ tòní ni ìrònúpìwàdà. Ẹ jẹ́ kí á gbàdúrà. Ọlọ́run òtítọ́, Ọlọ́run ìṣẹ́gun, Ọlọ́run àánú, ẹ jọ̀ ẹ wá bá wa sọ̀rọ̀, ẹ tún ayé wa ṣe, ẹ múnú wa dùn, ìbùkún yín kó jẹ́ tiwa, gbogbogbò kó sì jẹ́ ti ẹ̀yin Ọlọ́run, kí a lè dá jogún ìyà àìnípẹ̀kun ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa àmì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, Ọlọ́run àìkú, Ọlọ́run àìdíbàjẹ́, ọba tí ó pa ẹnìkọ̀ọ̀kan wa mọ́ títí di ọjọ́ òní. Ẹ má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe rí àkọsílẹ̀ rẹ̀ ní orin Dáfídì 62 ẹsẹ̀ 7-8 Psalm 62:7-8. Ọlọ́run sọ fún wa wípé nípa Ọlọ́run ni ìgbàlà mi àti ògo mi, àpáta agbára mi, ààbò mi sì ń bẹ nínú Ọlọ́run. Gbẹ́kẹ̀lé nígbà gbogbo ẹ̀yin ènìyàn, tú ọkàn yín jáde níwájú rẹ̀, Ọlọ́run ààbò fún wa. Ààbò Ọlọ́run yóò dájú lórí ẹnìkọ̀ọ̀kan wa, lórí bàbá, lórí màmá, lórí ọmọ, ẹ̀gbọ́n àbúrò, ẹbí ará àti ìlú. Ẹ jẹ́ ká fi gbẹ́kẹ̀lé wa sọ́dọ̀ Ọlọ́run wa. Àpèmọ́ra ẹni ni gẹ́gẹ́ bí a ṣe máa ń pè ní tèmídire. Ẹ má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run. Orin Dáfídì 62 ẹsẹ̀ 7-8 Psalm 62:7-8. Nípa Ọlọ́run ni ìgbàlà mi àti ògo mi, àpáta agbára mi, ààbò mi sì ń bẹ nínú Ọlọ́run. Gbẹ́kẹ̀lé nígbà gbogbo ẹ̀yin ènìyàn, tú ọkàn yín jáde níwájú rẹ̀, Ọlọ́run ààbò fún wa. Orin Dáfídì 62 ẹsẹ̀ 7-8. Fún ìtẹ̀síwájú sí ìránṣẹ́ tòní ìrònúpìwàdà. Ẹ jẹ́ kí a rántí wípé nínú àwọn iṣẹ́ ìránṣẹ́ tàtẹ̀yìnwá, a ti mọ òtítọ́ nípa ẹ̀mí mímọ́, ìgbé ayé tí ó kún fún ẹ̀mí mímọ́. Bákan náà, ìfẹ́ Ọlọ́run fún ìwọ àti èmi àti ìhà tí Jésù Kristi kọ sí àwọn ẹlẹ́ṣẹ̀. Jésù yóò gbà ọ́ bí o ṣe rí, ṣùgbọ́n kì yóò fi ọ́ sílẹ̀ bí o ṣe rí. Ọlọ́run wa gangan ni a mọ̀ ní atóríṣe, ọba tí ó ń ṣe àtúnṣe ayé ẹ̀dá, tó ń yígbà padà sí rere. Kí wá ni ọ̀rọ̀ Ọlọ́run fún wa nípa ìrònúpìwàdà? Láìsí ìrònúpìwàdà tòótọ́, Ọlọ́run kò lè dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ìrònúpìwàdà ṣe pàtàkì púpọ̀ fún ìgbàlà wa. Bí Ọlọ́run ṣe fẹ́ wa, Ọlọ́run wa jẹ́ ọba mímọ́. Mímọ́ ni wọ́n, ohun àìmọ́kan ẹ̀ṣẹ̀ Ọlọ́run ò fẹ́ rárá. Ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n Ọlọ́run kórira ẹ̀ṣẹ̀. Ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀rọ̀ ìrònúpìwàdà a ò gbọ́dọ̀ fi ọwọ́ rọ sẹ́yìn rárá. Ẹ jẹ́ ká rántí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa ní Rome 3:17, Romans 3:23. Gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run. Gbogbo wa pátá ni a ti ṣe. Tá a bá sì wá tún lọ sí Rome 6:23. Nítorí ikú lè rí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni iyè tí kò nípẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. Àmì. Ọlọ́run fẹ́ràn ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kórira ẹ̀ṣẹ̀. Ọlọ́run fẹ́ kí o tọ̀ wá bí o ṣe rí, kí o lè tún ayé rẹ ṣe. Nítorí tí ẹlẹ́ṣẹ̀ bá kọ̀, tí ò jáwọ́ nínú ẹ̀ṣẹ̀, tí ò jáwọ́ nínú ìbàjẹ́, láìpẹ́ ní àkókò Ọlọ́run, Ọlọ́run yóò pa ẹ̀ṣẹ̀ run. Ọlọ́run yóò pa Sàtánì àti àwọn ìránṣẹ́ rẹ̀ run. Ọlọ́run ò sì fẹ́ kí ìwọ àti èmi tí Ọlọ́run dá ní àwòrán rẹ̀ kí a di píparun. Nítorí náà, kí ẹ̀ṣẹ̀ wa kí ó tó lè di ohun àfọ̀mọ́, ohun tí à ń mú kúrò, kí a lè gbádùn ìdáláre Ọlọ́run ní kíkún, a gbúdọ̀ ní ìrònúpìwàdà tòótọ́. Nítorí pé láìsí ìrònúpìwàdà tòótọ́, Ọlọ́run kò lè dárí ẹ̀ṣẹ̀ jì wá. Ìrònúpìwàdà ṣe pàtàkì gẹ́gẹ́ bí a ṣe sọ ṣáájú fún ìgbàlà wa. Ẹ jẹ́ kí a wá lọ sínú Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run ní kíkún. Kí tiẹ̀ ni ìrònúpìwàdà?
ẹjẹ ki a wo apẹrẹ igba ti ranṣẹ Ọlọrun sọ gbólóhùn yi gẹgẹ bi a ṣe ri ni ise apostoli ori kẹta ẹsẹ ìkọkàndínní ogún Acts 3:19 Ọlọrun sọ fun wa wipe nitori naa ẹ ronú pìwàdà ki ẹ si tun yi pada ki a le pa ẹsẹ yin rẹ ki akoko itura ba le ti iwaju Oluwa wa nibi ironu piwada tumọ si wipe ki e si tun yi pada o dabi ti a ba ti atupale oro yi gẹgẹ bi o se je Yoruba ki a tupale ninu awọn silabu ti a pin si ironu piwada ronu ko pa iwada o se pataki fun ọmọ Ọlọrun bi se iranse se nlo a wa wo boya agbara lati pa iwada owo ibo lo wa ki wa ati emi ki a le je anfani re gẹgẹ bi onkọwe kan se so ironu piwada ni ki a kaanu fun ese wa ki a si ko sile mo ronu mo pa iwada agbodo kaanu fun ki a si ko sile orisi ironu piwada meji ni o wa ironu piwada ti o je iro tabi eke ekeji o si je ooto o se ni laanu ti e ba kiyesi oro aye yi papa julo oro bibeli bi a ba se ri ohun to dara ta ri ogidi naa la ri aye deru irun piwada naa alele to je iro alele to je ooto ki emi Ọlọrun ki o dari wa e je ki a ka ko wo Korinti keji ori keje ẹsẹ ikẹwa yi o se pin si abala meji a o kọkọ wo abala akọkọ lati le mọ ewo ni ironu piwada ti rọ ni seju diẹ si a wa wo abala ikeji ni Korinti keji ori keji ẹsẹ ikẹwa ki a le mọ ewo ni ironu piwada tootọ ki Ọlọrun alaanu ki o fi ọrọ naa ye wa 2 Corinthians 7:10 part 1 nitori pe ibanujẹ ẹni iwa bi Ọlọrun a maa ṣiṣẹ ronu piwada si igbala ti kii mu abamọ wa ṣugbọn ibanujẹ ti aye a maa ṣiṣẹ iku ti a ba wo Korinti keji ori keji ẹsẹ ikẹwa yi ẹ o ri wipe gbólóhùn ti o pari rẹ yi ti a le pe ni apa ikẹhin ẹsẹ bibeli yi òun ni o n tọka si ironu piwada ti irọ ọpọ ni ko ni oye to nipa ironu piwada ọpọlọpọ le o n kaanu nitori wọn ti dẹsẹ ti wọn si n fihan araye pe wọn ti yipada nitori wọn bẹru pe aṣiṣe wọn yoo ko iya jẹ wọn ṣugbọn iru ironu piwada yi kọ ni bibeli fi kọ wa awọn wọnyi n kaanu nitori ijiya ni kìí ṣe nítorí ẹsẹ wípé ẹsẹ yìí burú jáì ṣùgbọ́n ìbẹ̀rù wípé mo ti dáràn nǹkan báyìí á ṣẹlẹ̀ ìyẹn kìí ṣe ìròrí pìwàdà tòótọ́ ẹ jẹ́ kí a wo àpẹẹrẹ rẹ̀ nínú bíbélì a ó rí ní ìrere Matthew orí 27:30 ẹsẹ ìkẹta títí dé ìkeje Matthew 27:3-5 ọ̀pọ̀lọpọ̀ wa pàápàá jùlọ àwọn tí a bá ń ka bíbélì là á sì gbọ́ orúkọ ẹnìkan rí ti a n pe ni Judasi e je ki a wo ìrere Matthew níbi tí a sọ ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé nígbà náà ni Judasi ẹni tí ó fi hàn nígbà tí ó rí i pé a dá a lẹ́bi ó ronú pìwàdà ó sì mú ọgbọ̀n owó fàdákà náà padà wá ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà ó wípé èmi ṣẹ̀ lé èyí tí mo fi jẹ́ fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ hàn wọ́n sì wípé kò kàn wá máa bójútó ó sì da owó fàdákà náà sílẹ̀ ní tẹ́ḿpìlì ó sì jáde ó sì lọ iso ìtumọ̀ rẹ̀ ni pé ó lọ pokùnso agbára Ọlọ́run àní fọwọ́ ara wa ṣera wa gẹ́gẹ́ bí òǹkọ̀wé kan ṣe kọ́ òǹkọ̀wé arábìnrin ni a máa pè ní Ellen White ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí ó ṣe jáde lẹ́nu rẹ̀ tipátipá nítorí ọkàn rẹ̀ da lẹ́bi ó sì ń retí ìdájọ́ gbígbóná pẹ̀lú ìbẹ̀rù bojó eléyìí kìí ṣe ronú pìwàdà tòótọ́ ó dàbí àtàwọn ọmọ iléèwé bá wà tàbí àwọn oníṣẹ́ ọwọ́ tàbí àwọn òtàjà tó ní ẹ̀rọ ìléwọ́ kan ti sọnu ta ló mẹ́rọ ìléwọ́ mi ẹ̀yìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí lágbájá kan ń wá owó mò ń wá owó iye báyìí ni
moye to je egberun meta naira ni egberun kokan de lo je mo nwa ibi mo fi si o da mi loju mo nwa ta lo mu aparo wa titi ko se to je wo o da oga ise wa ni o ti down loju tabi oga ile we pe owo yi o tabi nkan ta wa e ko kuro ni di ta wa e o ya ko le ka luku gbe apo e jade abi je ka ma ti owo bo apo ile ka luku eni ti o je wo nigba ta wa tewo bo apo ta wa ri wa ni a ejo e dariji ni e satani ni rara rara rara nitori pe ki lo fa teni na fi dake igba to ri pe boya asiri ti wa tu pa mi sile ma pa mi sita eyi ki se ronu ku wada toto eyan gbugbo kaanu fun ese wi pe ohun ti mo se ko da ronu ku wada judas gege bi asiri ni irore mati ori keta le ni ogbon ori keta di ni ogbon mo to ro aforiji ese keta titi de karun matthew 27:3-5 o ti ri wi pe ohun to n se won lo ti bumo lowo nigba kan ri ri pe won ti gbianju ati mu jesu sugbon asiko ti to jesu arin kuro laarin won so o ti koko wo ti abanka to bibeli lo pe kite lanfani oga igan ki la fe ri je lara lo se wo pe ko n gbowo ko n fi han pelu erogba pe igba ta ba fe mu oga tun pora mo won lowo won ni ri sugbon nigba to mu jesu ti ebi ese deba owo eje lele yi ko ba mo olorun ara eni kokan wa lowo a o ni se asise ki wa ni o nfa ironu pe wada tooto a si ma pada si corinthi keje ori keje sugbon ki a to lo eje ki a wo rome ori keje ese ikerin romans chapter 2:4 ki a gbo oro oluwa bibeli bi mo so fun wa wipe tabi iwon gan oro ore ati ipamora ati suru re ni aimo pe ore olorun ni o nfa o lo si ironu ku wada ori kan wa oni gbe mi o ba le dupe a je pe mi o more opo egbe mi ti ku opo egbe mi ti lo teyan ba wo ra to ba mo pe ana olorun lo pa mi mo olorun lo je ki o wa laye wa laye teyan ba wo ana olorun bíbélì sọ pé àánú olúwa ni tí àwa kò parun tán à ń rìn à ń lọ à ń bọ ọlọ́run dáàbòbò wa ya pé kí ni mo tiẹ̀ ṣe gan-an tọ́lọ́run fi ń ṣore báyìí fún mi tó fi ń ṣàánú fún mi nígbà téèyàn bá kíyèsí ore ọlọ́run àánú ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe rí ní rome orí kejì ẹsẹ̀ ìkẹrin á jẹ́ kéèyàn ronú pé mo dẹ̀ ń ṣe nǹkan báyìí tí ò dáa bóyá ẹni yẹn tiẹ̀ ń ṣe ní kọ̀kọ̀ táyé orí pé ó mà tó kí n ronú pò wada kí n jáwọ́ nínú ìwà ẹsẹ̀ kí n jáwọ́ nínú ìwà ibi àwa padà sí kọ́rìntì kejì èyí tí a ti kà ṣáájú orí keje ẹsẹ ìkẹwàá 2 Corinthians 7:10 nítorí pé ìbànújẹ ẹni ìwà bí ọlọ́run a máa ṣiṣẹ́ ìrònúpìwàdà sí ìgbàlà tí kìí mú àbámọ̀ wá èyí ni ìrònúpìwàdà tòótọ́ ìrònúpìwàdà tòótọ́ pé ẹsẹ̀ burú jáì mo ṣe nǹkan tó ṣe mo ṣe yìí tán olúwa dáríjì mi olúwa ṣàánú fún mi a ó tún rí àpẹẹrẹ irú ìrònúkú àdá báyìí ní ọwọ́ ẹnìkan tí a mọ̀ sí agbowó òde àwọn tí jẹ́ pé ó ti lo ọgbọ́n ẹ̀wẹ́ láti gbà ju bó ṣe yẹ lọ wọ́n ti pọ́n ọ̀pọ̀lọpọ̀ lójú ṣùgbọ́n nígbà tí arákùnrin yìí tí ẹ̀mí ọlọ́run tó mu tó bá jésù pàdé ẹgbọ́n kan tí sákèwù sọ ní ìrere luke 19:8 sákèwù sì dìde ó sì wí fún olúwa pé wò ó olúwa àbọ̀ ohun ìní mi ni mo fi fún tálákà bí mo bá sì fi ẹ̀sùn ìké gba ohun kan lọ́wọ́ ẹnikẹ́ni mo san padà ní ìlọ́po mẹ́rin ìrònúpìwàdà tòótọ́ leléyìí mo san padà báwo ni orílẹ̀-èdè yìí bá ṣe rí tàbí àwùjọ àbílú yìí tí ẹ̀sìn pọ̀ lọ ilé ìjọsìn pọ̀ lọ oníkálukú sọ pé olúwa sì rẹ ni mo ṣe ẹni tó sì ń kówó ìlú jẹ ó ń kó jẹ ó ń pòórá tí ènìyàn bá sọ pé nǹkan tí mo ṣe ò dáa tí owó tó ti gbé bí ọdún mẹ́wàá sẹ́yìn ọdún márùn-ún sẹ́yìn tó bá fẹ́ da padà lẹ́ni ó yẹ kó fi èlé si nítorí pé owó èyí kò jẹ́ kó ṣiṣẹ́ tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe irú àpẹẹrẹ ìrònúpò àdá yìí òun ni zákèwù ló fi hàn gẹ́gẹ́ bí a ṣe rí ní tabaka ìtàn rẹ̀ zákèwù 19:1 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹjọ ẹsẹ̀ ìkẹjọ la kà tán láìpẹ́ yìí ìrònúpìwàdà tòótọ́ ni eléyìí bí ẹlẹ́ṣẹ̀ bá ti ń rí ìfẹ́ ọlọ́run tí kò lẹ́gbẹ́ sí i yóò káàánú fún ẹ̀ṣẹ̀ rẹ̀
yo ka anu nitori o se Olorun ife pe ah Olorun se fe mi to mo de n se bye agbodo fi Christi han elese gege bi olugbala ti o ku fun ese gbogbo aye ki Oluwa ko re ni kankan wa lowo arakunrin ati arabirin Olorun feran re Olorun feran mi Olorun fe ka se ironu piwada to to yo si dara fun wa ni oruko Jesu Christi amen nje o se lati ni ironu piwada to to nipa agbara ti eniyan rara Olorun ni o fun yan ni agbara na eje ki a wo Johanu ori kerindini ogun ese ikeje ati ikejo John 16:7-8 sugbon otito le mi nso fun yin anfani ni yo je fun yin bi emi ba lo nitori bi emi ko ba lo olutunu ki yo to yin wa sugbon bi mo ba lo emi o ran si yin nigba ti o ba si de yo fi oye yi araye ni ti ese ati ni ti ododo ati ni ti idajo emi Olorun ni Jesu se leri ni bi pe Jesu ni awon gbodo lo agbodo ku ko jinde o si gokere orun nipa na le mi ma so kale wa a si dupe pe emi Olorun ti wa laarin wa ti enikan ba nhu wa ti o da to njirin ti o irin ti o ye ko rin tabo mu nkan ti o ye ko mu nipa ti a ba ba so tabi to ba gbo wa sun emi Olorun lo ma nje teyan kaanu wi pe ah iru igbe aye wo ni mo ti en gbe yi o ma ti ye kaye mi o latu se Olorun a de ba se ekeji ti a ba wo ise aposteli ori karun ese kokan le ni ogbon Acts 5:31 Olorun so fun wa wipe only Olorun fi owo otun re gbega lati je omo alade ati olugbala lati fi ironu piwada fun Israeli ati idariji ese Olorun wa nipase emi mimo ati Jesu Christi lo ma n ta wa lokan ji wipe ah nkan ti mo nse yi o buru jai nkan ti mo nse yi o ye ki jawo nibe to ba wa je pe fun olugbo eto yi okan wa kaanu pe ah mo ti se ma sori tinu idi ni yi ti Olorun fi so fun wa ni rere Matthew ori kokanla ese ikeji dini ogbon Matthew 11:28 e wa sodo mi gbogbo eyin tin sise ti a si jero wo le lori emi o si fi simi fun yin Olorun yo fi simi fun o yo si dara fun o ni oruko Jesu Christi amen pari oro Olorun ileri re Johanu kini ori kini ese ikejo sisale bi awa ba wipe awa ko le ese awa tara wa je otito ko si ninu wa bi awa ba je wese wa olooto ati lododo le ohun lati dare ese wa jiwa ati lati we wa nu ko ninu aisododo gbogbo Olorun alaanu yo dariji wa eje ki a be Olorun ka jewo ka ronu piwada igba aye wa yo lalaafia igbala pipe yo je ti wa ijile gan yo lalaafia awujo yo dara orilede yi yo si lalaafia yo si dara fe ni kankan wa eje ki a gbadura baba mimo Olorun ti mu ni ronu piwada e ba ye ni kankan wa pade ka ye wa o le latunse e mo ja sagidi sinu ese ko le dara fun wa gbogbo ko si je ti eyan Olorun te ba si wa se kori aye e ka wa ye ogo ni fun oruko yin ni oruko Jesu Christi Oluwa ati Olugbala wa amen.

07068446353. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun.

0: 9344. Bó ti jẹ́ nìyẹn, títí ìgbà míì tá a tún máa gbàlejò màmá senior mother prophetess Fọláṣadé Ọláyinka, màmá ọ̀kan kókó kì títí ìgbà náà má sì wárí kúnlé Ọládèjì lórúkọ mi tí gbogbo èèyàn ń pè ní òdòdó. Ẹ kú kalẹ̀.
1: Ọkan náà lánàá lónìí àti lọ́jọ́ gbogbo, òun ló ń pe gbogbo ènìyàn sínú ìjọ Kérúbímán Seraphim. Ìyanu Olúwa ọ̀kan kókó kì nínú àwọn ìsìn àti pàdé àdúrà wọ̀nyí. Ọjọ́ Sunday school máa ń bẹ̀rẹ̀ laago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́wàá àárọ̀, nígbà tí ìsìn gangan máa ń bẹ̀rẹ̀ laago mẹ́wàá àárọ̀ sáago kan ọ̀sán. Ọjọ́ Tuesday ni ẹ̀kọ́ bíbélì laago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Wednesday ni pàdé àdúrà lágbára tá a pè ní Shiloh máa ń wáyé laago mẹ́sàn-án àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Ọjọ́ Thursday ni àkókò ìgbaniníyànjú counseling laago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́. Bákan náà, ìsọjí alágbára máa ń wáyé lọ́jọ́ Wednesday sí Friday tó kẹ́yìn oṣù. Ọjọ́ Wednesday àti Thursday aago mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́jọ alẹ́ ni, nígbà tí tọjọ́ Friday máa ń jẹ́ ìṣòro alágbára látàgo mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru. Ìjọ Kérúbù àti Seraphu Ìyanu Olúwa ọ̀kan kókó kì í wà ní number 23 Fakunda Street off Awule Road, Àkúrẹ́. Màmá senior mother prophetess Fọláṣadé Ọláyinka ni Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olùdásílẹ̀ àti alákòóso ìjọ yìí tí Ọlọ́run sì ń lò. Nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pe màmá sí 08035289344. Ẹ rí ìyanugba bẹ́ẹ̀ ti ń darapọ̀ lórúkọ Jésù.
2: Ṣé gbádùn àdàbà?
3: Mò ń gbádùn àdàbà.
4: Ó ń gbádùn àdàbà.
5: Gbogbo wa là ń gbádùn àdàbà.
6: Àwọn tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná ọ̀mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
8: gbọ́dẹ tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
9: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
10: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
9: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
10: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. bẹ́lò mi bá ti ẹ̀gbìn ẹ̀jú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ̀ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ẹ sojú lọ́sẹ̀ o ńgbà tó o bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
9: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
10: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wahale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite Oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode a ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wona ba wa si odo mi ka wa janfa ni ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni ale ririn ogoji iseju ale rin ogota iseju ale rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu se ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tọlọrun ba ni ko gbẹju to le yọju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fọkan balẹ lagbara ọlọrun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo ọlọrun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 o 64 60 64 19 o 7 o 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 dudu yemi lane opposite Oyemekun grammar school nilu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
3: a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayo ohun ti e wa su mi agbo ni isi lo se je lobe ti wo gbo nipa babo oke ogun ni o ògbólógbò ọdẹ tó ń fi wí àtegò ń ṣọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegò ṣèwòsàn.
4: Life is good on Adaba FM.

Mon badou adaba.

0: nínú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlọ́rọ̀mọ̀ kí n lọ wà. Tá a ti gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ni ẹyẹ ká a ṣe o. Ẹyẹ ká a ṣe o, ìka yókò ni kààbọ̀ bá yá ẹyẹ ká a ṣe. Ìka yókò ni kààbọ̀ bá yá ẹyẹ ká a ṣe. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ni ẹ sọ fún gbogbo ṣèkàṣèkà kí wọ́n lọ jáwọ́ o. Bí bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá ti lọ jásẹ̀ ọ̀rọ̀ tẹ́nu ìpàdé dọ̀dọ̀ elédùmarè tó dá wá sílé ayé. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ni kí wàá lọ fẹ́ lọ jíyìn iṣẹ́ tó ṣe. Ṣé ti iṣẹ́ tó wà lọ́wọ́ rẹ̀ yìí náà ni àbí dàkejì? Bẹ̀m̀bẹ́ ròyìn òun ni gbélé ayé kó ṣe rere. Ògbóná nú kùtùtù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. A tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa nù lórí bẹ̀m̀bẹ́ ròyìn. A tún máa jálẹ̀ bí àpò yìrì. Ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àkú múra ọdún iléyà ti wọlé nù. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde ká máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Lórí bí ọdún iléyà bó ṣe ti kọ̀ lábẹ́yìí. Àwọn ikọ̀ elétò ààbò, àwọn tó lè gbagbára lọ́wọ́ àdó olóró àtàwọn tó lè ṣàmójútó, wọ́n ti kó wọn báyìí káàkiri àwọn ibùdó tí wọ́n ti kírun yídì. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ni ẹ̀ṣọ́ dáadáa ẹ̀ṣọ́kun ètò ààbò yí dandan. Ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé, ọyẹ́ ẹ tún gbọ́. Èèyàn méje ni wọ́n ní kán lọ sọ̀rọ̀ báyìí. Ilé ẹjọ́ ńlọ́pàá ṣe bẹ́ẹ̀ látàrí bọ́n ṣe ṣekú pa òjíṣẹ́ ọlọ́run kan nípínlẹ̀ Rivers. Ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Okay now, mo tún sáré rí ìròyìn kan tó jẹ́ ti ọdún iléyà ni. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ẹ̀. Ọlá àtọ̀túnlá wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ o láti ṣayẹyẹ ọdún iléyà. Ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé, ọyẹ́ ẹgbọ́. Láti ìpínlẹ̀ Kánò ni àwọn méjì ni wọ́n ti ní kán lọ sọ̀rọ̀ náà títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu wọn. Kíni tí wọ́n ṣe ìwọ́n ṣekú pa ọ̀rẹ́ wọn? Bẹ̀m̀bẹ́ ròyìn ọlẹ́ẹ̀sì bẹ̀rù Ọlọ́run. Ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọmọ yàwú-yàwú ọ̀rẹ́ wọn ogún ọdún e nípínlẹ̀ Èkìtì léléyìí ti ṣẹlẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní ọlọmọ yàwú rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n. Ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo tún tajú kán rí ìròyìn eléyìí. Ibi àgùntàn tó ti ń sunkún àìlẹ́yìn òun náà ni mọ̀dùn ní òtírètè bó tiẹ̀. Àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n dóòlà ẹ̀mí ọmọ tuntun jòjòlò ọmọ òòjọ́ tí wọ́n gbé dànù. Bẹ̀m̀bẹ́ ròyìn onírú kí a wá leléyìí. Ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyá tààràtà ó di ìpínlẹ̀ Ọ̀yọ́ mo tún tajú kán rí. Àwọn ọlọ́pàá wọ́n ṣekú pa àwọn agbébọn tó jẹ́ ajínigbé mẹ́ta. Wọ́n tún dóòlà ẹ̀mí àwọn kan tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àjọ elétò ààbò DSS wọ́n ti ń bèrè fún ìdájọ́ kúlẹ̀rì ẹsẹ̀ gẹ́gẹ́ bí ilé ẹjọ́ bó ṣe ti kóra ró lórí àwọn tó ṣe ìkọlù sí ìlú Ọ̀wọ̀ lọ́dún 2022. Ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Awakọ̀ ọmọ gún òṣìṣẹ́ alámòjútó ojú pópó Ogun pa nílùú Calabar. ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní. Torí ipò gbóná fẹlifẹli náà ni. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 grand, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Oh yeah, come up with a lot of kilong. Eje abere npapapa. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá lólùlulẹ̀ yìí Abuja. Iná jẹ́ pé ó ti kó àwọn ikọ̀ eléyìí tó jẹ́ pé wọ́n lè gbagbára lọ́wọ́ àdó olóró àtàwọn alámòjútó ikọ̀ elétò ààbò míì. Náà jẹ́ pé wọ́n ti ní wọ́n ti sọ́ra wọn ní dòǹdò káàkiri àwọn ibi tó jẹ́ pé wọ́n yóò ti kírun ìyídì báyìí àti àwọn ibùdó míì tó jẹ́ ti ìdè àwùjọ ṣáájú ayẹyẹ ọdún. Iléyà eléyìí tó jẹ́ pé ó ń bọ̀ yìí ṣe ni kíkó àwọn ikọ̀ elétò ààbò ń káàkiri kò sẹ́yìn ọ̀nà láti rí dájú pé àlàáfíà ọjọba kọ́fọ́n kó sì má fìrùnàgbà lásìkò ayẹyẹ ọdún iléyà ọ̀hún. Ẹnu àtẹ̀jáde èyí tí ẹni tọ́jú alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nílùlulẹ̀ yìí Josephine Adde tó fìta ló ti ní kọmíṣánná ọlọ́pàá ọ̀hún Ahmed Sanusi. Iná jẹ́ pé ó ti ní àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún náà ti túbọ̀ fikún ìsapá wọn báyìí láti sokun ètò ààbò yìí dandan nílùlulẹ̀ yìí Abuja. Bẹ́ẹ̀ lọmọ sórí káàkiri àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà náà gẹ́gẹ́ bí àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá bí wọ́n ṣe ní wọ́n ti gbáradì dáadáa báyìí láti lè so okun ètò ààbò yìí dandan lásìkò ọdún iléyà yìí kọ́fọ́n ò sì má fìrùnàgbà. Ìwé ìròyìn punch onúgbéjáde lọ́sàn òní. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ti kéde

ọdún ilẹ̀yà eléyìí tó kù báyìí ìyẹn ṣe ni ìkéde yìí òun ni ẹni tó jẹ mínísítà fọ̀rọ̀ abẹ́lé olóbòmí tó jẹ́ òjò ìlókéde inú àtẹ̀jáde èyí tí ó fi ti ẹni tó jẹ́ akọ̀wé iléeṣẹ́ náà tó fi ta ìyẹn ṣe ni ìkéde yìí ó lọ́ wáyé gẹ́gẹ́ bí ogunlọ́gọ̀ àwọn mùsùlùmí káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri àgbáyé gẹ́gẹ́ bí ó sì jẹ́ pé wọ́n gbaradì láti ṣe ọdún iléyà ọ̀hún ọgbà bẹ́ẹ̀ ni àtẹ̀jáde ọ̀hún ó ní ìjọba àpapọ̀ ìlú ti wá kí àwọn mùsùlùmí nílẹ̀ nàìjíríà àti lókè òkun ló ti kí wọn kú oríire ayẹ ọdún iléyà báyìí tó sì rọ̀ wọ́n kí wọ́n lo àkókò náà láti gbàdúrà fún àlàáfíà àti ìṣọ̀kan tó fi máa ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn punch àti this day tó fi mọ ìwé ìròyìn míì onúgbéjáde lọ́sàn-án ni ọ̀ọ́yá mo kó ń bẹ̀ ó gbóná lótùtù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yobe ló ti ní àwọn ikọ̀ elétò ààbò rẹ̀ tó wà ní damaturu náà ti dóòlà ẹ̀mí ọmọ tuntun jòjò lọ́kàn eléyìí tó jẹ́ ọmọ òòjọ́ tí wọ́n lọ gbé dànù sí agbègbè kan ní abúlé kan tí wọ́n pè ní kalalawa ìyẹn tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà dungus abdulkareem inú fojú ọ̀rọ̀ ìlédè nu àtẹ̀jáde tó fi ta gẹ́gẹ́ bí ó ṣe ti wí ó ní ọmọ tuntun jòjò lọ́hùn iná ti gbé lọ sí ẹ̀ka eléyìí tí wọ́n ti ń ṣe ìtọ́jú àwọn kéékèèké nílé ìwòsàn ìjọba èyí tó wà ní damaturu níbi tí wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ṣaka báyìí òun náà ni ara ọmọ náà dá wọ́n ti wá fa ọmọ ń lé ẹ̀ka eléyìí tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọ náà àwọn ọmọ kéékèèké àti ààbò rẹ̀ wọ́n ti fà á níhàn lọ́wọ́ tí ìwádìí tó ì ti ń lọ lọ́wọ́ lórí ẹni tó gbé ọmọ náà tó lọ gbé jù ú bẹ́ẹ̀ ó gbóná lótùtù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìpínlẹ̀ yobe náà mo sì wà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ló ti fi léde pé ọwọ́ àwọn ti ba àwọn afurasí méjì kan tó jẹ́ pé ọ̀kadà ọlọ́kadà òun náà ni wọ́n máa ń jí gbé o ní ìjọba ìbílẹ̀ gulani àti jakusko ní ìpínlẹ̀ náà ń ṣe ni ọ̀kadà ẹnìkan wọ́n sọ náà pé ọ̀kadà kan eléyìí tí wọ́n jí gbé ni wọ́n wá sọ níléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ 25 oṣù eléyìí tá a wà yìí tó èyí tó jẹ́ ti aláàjì mama àti ẹnìkan eléyìí tó yẹ pé ibẹ̀ òun náà làwọn ikọ̀ elétò ààbò ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ tí wọ́n sì fi kélé òfin gbé afurasí kan èyí tó ń gun ọ̀kadà náà lọ wọ́n ní afurasí ọ̀hún ó ti wá jẹ́wọ́ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò báyìí kódà ó ní ìṣe ni wọ́n sọ wípé ọ̀kadà ọ̀hún òun náà tún wá fi kélé òfin gbé ẹnìkan náà jai mohammed garba wọ́n ní òun náà ó jí ọ̀kadà ọlọ́kadà ó jí gbé ni ìwé ìròyìn daily post ló gbé jáde lọ́sàn-án ni ó gbóná lótùtù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀yẹ́ ẹ lọ ṣekú pa wọ́n àwọn méjèèjì ẹ pa wọ́n ni o torí ipá wọn náà wọ́n lọ pa ọ̀rẹ́ wọn ilé ẹjọ́ ló pàṣẹ bẹ́ẹ̀ ilé ẹjọ́ gíga yìí tó wà nípínlẹ̀ kánò ló ti ní kí àwọn méjì kan yusuf ahmed àti awa abdulhamid kí wọ́n lọ yẹgi fún àwọn náà títí tẹ̀mí yóò fi bọ́ lẹ́nu wọn látàrí bí wọ́n ti gun ọ̀rẹ́ wọn kan tí wọ́n gun pa ibrahim umar mahmud ahmed ọ̀hún náà ni ó ń gbé ní agbègbè kan tí wọ́n pè ní ridia lemon ní ìjọba ìbílẹ̀ ugogo ní ìpínlẹ̀ náà nígbàtí abdulmadi tí òun náà tó ń gbé ní agbègbè kan ní ìpínlẹ̀ kánò wọ́n ní àwọn méjèèjì náà fi ẹ̀sùn ìlẹ̀dí àpòpọ̀ wùwọ̀ ọ̀daràn àti ìṣekúpani kan nígbà tó ń gbé ìdájọ́ náà kalẹ̀ onídàájọ́ musa dahuru muhammed ó ní àwọn olùfisùn wọ́n mú ẹ̀rí tó dájú wa lórí tí wọ́n fi ẹ̀sùn tí wọ́n fi kọ́ ọ̀hún náà bá ní ọ̀dà náà kí wọ́n lọ yẹgi fún àwọn náà tẹ́mi ò fi bọ́ lẹ́nu wọn ìwé ìròyìn leadership onúgbéjáde lọ́sàn-án tòní ọ̀gbà bẹ́ẹ̀ nípínlẹ̀ rivers ilé ẹjọ́ ti dájọ́ ọkú fáwọn méje kan lórí pé wọ́n lọ ṣekú pa òjíṣẹ́ ọlọ́run kan nípínlẹ̀ rivers ilé ẹjọ́ gíga yìí tó wà nílùú port harcourt ló ti dájọ́ ikú fún àwọn tẹ̀gbọ́n-tàbúrò méjì kan àti àwọn bíi márùn-ún míì lórí pé wọ́n jí òjíṣẹ́ ọlọ́run kan wọ́n jí gbé reverend edwin isaiah dokumbo harry tí wọ́n jí gbé tí wọ́n tún ṣekú pa ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló wáyé ní ọdún 2013 ní agbègbè ìjọba ìbílẹ̀ asari toru ní ìpínlẹ̀ náà adájọ́ ilé-ẹjọ́ onídàájọ́ boma depiri nínú ìdájọ́ rẹ̀ ló ti ní òun tún tu ẹnìkan lẹ̀ emmanuel israel àti ẹlòmíì náà tí wọ́n pọ́kọ rẹ̀ ní ẹ̀fìlẹ́mọ̀ tó ń jẹ́ ọmọ

ọdún márùn lé ní ọgbọ̀n lórí ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án ni àwọn ọ̀jẹ̀bí ẹ̀sùn náà lórí ìlẹ̀dí àpòpọ̀ ìjínigbé àti ìṣekúpani tó fi mọ níní àwọn nǹkan ìjà olóró ṣùgbọ́n ọnìkan lọ yẹgi fún àwọn tí wọ́n jẹ̀bi ẹ̀sùn ọ̀hún ìwé ìròyìn dizzy òun ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nọ́wà lọ́sàn tòní ògbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọmọ yàwúyàwù ó ti rẹ́wọ̀n ogún ọdún Elekiti ògbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn

0: ilé ẹjọ́ gíga èyí tó fìdí kalẹ̀ sílùú Adó Èkìtì ló ti ní kí ọmọ yàwúyàwó kan ọmọ ọdún 25 ní Ayọ̀mídé Adémilóyè Ìfẹ́olúwa ti àwọn èèyàn èyí tó yẹ pé wọ́n rí gẹ́gẹ́ pé ọmọ yàwúyàwó ni wọ́n ní kọ́mọ lọ sí ẹ̀wọ̀n 20 báyìí lórí ẹ̀sùn fífi ẹrú pera rẹ̀ lọ́mọ gbígba owó lọ́wọ́ èèyàn lọ́nà àìtọ́ ní ṣe ni ìròyìn fi ni pé wọ́n wọ́ díẹ̀ lọ sí ilé ẹjọ́ lábẹ́ ní abẹ́ onídàájọ́ Bámidélé Ọmọ́tọ́ṣọ́ látàrí bí wọ́n ti káwọ́ ẹ̀pọ̀n yìí lọ́jọ́ 5 oṣù 5 ọdún tá a wà lórí ẹ̀sùn 4 èyí tí àjọ EFCC tí wọ́n fi kàn wọ́n ní ọgbà owó lọ́nà àìtọ́ èyí tí ó jẹ́ pé wọ́n sì ní ẹ̀sùn tí wọ́n fi kàn náà iná jẹ́ pé ó jẹ́ eléyìí tí ó tako òfin. Ìwé ìròyìn Nigerian Tribune ló gbé jáde lọ́sàn-án òní ní pápápá mo kú ó ń bẹ̀. Àjọ DSS ló ti ń bèrè fún ìdájọ́ kúlẹ̀rì ẹsẹ̀ lórí bí ilé ẹjọ́ bóyá ti kóra dó lórí ìdájọ́ ìkọlù tó wáyé táwọn onísùnmọ̀mí tí wọ́n ṣe sínú ọ̀wọ̀ lọ́dún 2022. Ilé ẹjọ́ gíga èyí tó wà nílùú Àbújá ló jẹ́ pé lónìí ló ti kóra dó lórí ìdájọ́ àwọn bíi 5 eléyìí tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ìkọlù eléyìí tó wáyé lọ́dún 2022 sí ilé ìjọsìn St. Francis Catholic Church ní ìlú Àwọ̀ nípínlẹ̀ Ondo. Àjọ DSS iná jẹ́ pé Ọwọ́de Idris Omeza Ale Kozim Idris àti Jamiu Abdulmalik tó fi mọ Abdul Alim Idris Mọ́mọ́ Abubakar lọ́wọ́dì wọn lọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn 5 tó ní ṣe pẹ̀lú sùmọ̀mí onídàájọ́ Emeka Nwate iná jẹ́ pé ó kéde rẹ̀ lénìí lẹ́yìn tí àwọn agbẹjọ́rò olùfisùn àti àwọn tó jẹ́ ti olùjẹ́jọ́ tí wọ́n parí àwọn àwíjàre wọn tán ní onídàájọ́ ọ̀hún ìlọ́ba ni àwọn sì kóra ró lórí ìdájọ́ ọ̀hún tí wọ́n sì mọ kéde ọjọ́ tí wọ́n ó gbé ìdájọ́ náà kalẹ̀. Ìwé ìròyìn This Day onógbe jáde lọ́sàn-án òní. Ògbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ìròyìn 08162549991
1: Ògbóná ní
0: òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ìròyìn.
1: Ọ̀pọ̀ ẹ̀rọ méjì ọ̀dẹ́ akọ́ọ̀lẹ́ sà.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Wòlíì David Solomon. Ẹ̀mí ń bẹ láti ìlú Ọ̀kà Kókó.
0: Ẹ ṣeun.
1: Ọ̀rọ̀ ètò ààbò Ọlọ́run á bá gbà wá lórúkọ Jésù.
0: Àmì o.
1: Mo dẹ̀ gbàládà fún ọdún tí wọ́n fẹ́ ṣe ní ọ̀la. Ọlọ́run á fàbọ̀ ẹ̀bùn wá. Ọmọ Yahoo tó dẹ̀ ṣàṣe má ṣe. Wọ́n ti fọwọ́ fi mú ìjàdọ́ba ti tọ́kàn fi jẹ́.
0: Ẹ ṣeun.
1: Jésù àwọn ẹ̀kọ́ àlùkò jíjẹ.
0: Àmì ẹ ṣeun. 08162549991
1: Ẹjọ́ yàwúyàwú yẹn. Gbélébílé kan fún kílẹ̀ ṣe pé kan fún 20 years. Gbélé kan fún lẹ́wọ̀n gbé ni.
0: Ọ̀dà ẹ ṣeun. 08162549991 Ògbóná ná.
1: Ògbóná ná.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ìròyìn.
1: Orúkọ tèmi ni Titus Ọlọ́run gbà mí là láti ju àlàáfíà.
0: Ọ̀yà ń gbóyún.
1: Inú mi gẹ́gẹ́ bí ẹjọ́ tó ń dá fún àwọn tó jẹ́ tó pààyàn tó papẹ̀rẹ̀ pásítọ̀ tán ni wọ́n pa níbi tó ti pààyàn ní
0: Rivers
1: yẹn. Ẹjọ́ tó ń dá yẹn bó ṣe yẹ kó ṣe máa dá fún àwọn kọ̀ọ̀kan nìyẹn. Kí ló wá dé tó fi tún dá ẹjọ́ ilé tán ni wọ́n kọ́ wọ́n lórí ẹ̀ fún àwọn tó pààyàn nílùú Ọ̀wọ́. Ẹ dájọ́ tó tọ́ tó yẹ ẹ mà kú ètò.
0: Ẹ ṣeun. 08162549991 Ògbóná ná.
1: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ̀ ìròyìn.
1: Ẹ mọ̀ pé ètò sáà.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Abímbọ́lá Afọlábí. Ó lè dáfi ọ̀rẹ́.
0: Ó yà ń gbọ́yìn.
1: Nípa àwọn tí a kọ òjíṣẹ́ Ọlọ́run ọba tí a gbé òjíṣẹ́ Ọlọ́run tí a tún bá ṣe fúnpa. A gbọ́ pé wọ́n dájọ́ ọkú fún wọn kí wọ́n tún ṣe jẹ́ òṣèlè kíákíá. Nípa tí a tún lọ sínú ọ̀wọ̀ náà tí a tún sọ pẹ́sẹ̀lá tàdájọ́ tún kóra ró tó àmọ́ tó ṣe kóra ró ṣùgbọ́n ìkúrẹ́ ni ẹsẹ̀ ẹni bá ti pa ni ẹjẹ́ ká pa òun náà tí a bá pa wọ́n kò sí gbó bá pẹ́ títí ọ̀daràn ó ta lórí ìfẹ́ tí a bá ṣe pa wọ́n.
0: Ẹ ṣeun. 08162549991 Ògbóná ná.
2: Ó tutù lẹ́yìn orúkọ tèmi ni Ẹ̀fọ́ Ajẹ́lẹ́sẹ̀ Ayélo láti ìlú Kóńlá.
0: Ó yà ń gbọ́yìn.
2: Ẹnikẹ́ni tó bá ti pa èèyàn ẹ jẹ́ ká dájọ́ ikú fún wọn. Kílódé ká ti sọ pé ẹni bá ti dà pa ni ìdàlára ó ti pa ẹni bí ẹni bá ti ṣe ni ẹ jẹ́ ká pa.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ jẹ́ máa lọ ìyókù ọ̀dọ̀ la látọ̀ mọ́ pàdé ọpẹ́ yẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́ mi jẹ́ o òun abáṣe lẹ́nìí ká mọ rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la o ẹ jẹ́ agbélé ayé ká ṣe rere o èmi ò ní bó kọ bàbá tèmi jẹ́ ìwọ náà mọ́ bàjẹ́ o a kó òmùrọ̀ ọdún yọ bà wá láyọ̀ àtàlàáfíà inú dùn láá sì fi ṣe ọbẹ̀ ò ní ṣẹlẹ̀ ò gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
3: Live it, my father.
4: ADABA.
5: Ẹkú dédé wòye o ẹyin tèmi nílùú
6: àdó èkìtì
7: èmi fẹmi alágbó ló ń sọrọ tí ọfíìsì mi wà ní sọlọ junction lẹgbẹ democracy park máa balẹ
8: sí ìlú àdó èkìtì ní ọdẹ 27 di ọdẹ 30 ní oṣù karùnún tí a wà yìí ní sadiat hotel ní old ilawe road ní àdó èkìtì.
9: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránníṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ fẹmi alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wa máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa nọmbà wa rèé 0706532684 lẹ́ẹ̀kan sí 0706532684. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbó kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n níyàwó mẹ́rin márùn mẹ́fà tó wá dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó ìwọ tí ò mọ̀ ń gbá bíi ronaldo tàbí messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ fẹ́mi alágbó àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn ẹ̀mẹ́fà irú eléyìí ò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi fẹ́mi alágbó nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 0706532684 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé àpàlóṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbó àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí kí ni ìyẹn tún jáde kí ló jáde kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́ àbà ọlọ́run ni pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́ ìwọ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé ọ̀ kíní yóò ṣeéṣe kí ló dé kí ló ṣeéṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó ṣàmàbọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o yá ìwọ tó jẹ́ pé ò ti ẹ̀ mọ̀kọ́ tó ń ṣe lágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ ní ìwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn àti gbéra ẹrọ mi àwọ ẹyin mi kí ló ṣe é lẹyìn máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbó nípasẹ̀ elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọmba wa rè lẹ́ẹ̀kan sí 0706532684 ọfíìsì wa wà ní ìsọlọ road níwájú democracy park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí central mosque.
10: Àwọn kan á ní pé ìkan rùn lágọ̀ọ́ra wọn àwọn kan á ní pé ìkan já wọn jẹ lára àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́lẹ̀dùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
11: Ẹ kú dédé ìwòyí o èmi aya Fẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní ìsọlọ junction ní ẹgbẹ́ democracy park ní Àkúrẹ́.
12: A máa balẹ̀ sí ìlú Àdó Èkìtì ní on the 27 títí di on the 30.
11: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rániṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sí yìí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi ẹ ò bọkọ mi ní iléeṣẹ́ à ń retí yín.
9: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o awa okunrin na lo mo nkan to nso okunrin so e ma bo lodo wa ni ile ise wa e o ri mi e o de si ri yawo mi
8: ni on the 27 di on the 30 no shuka ohun ti a wa yi ni Sadiat Hotel ni Old Ilawe Road ni Ado Ekiti
9: an office ile Hausa ni bo ni ile Hausa mo ni si Jemeta ni Yola ibe ni office mi wa mo ti ni si Ogbolafo ni Enugun State ni ile Ibo asukore te eyin temi ke na wa jafani fe mi alagbo adupe lowo eyin te wa lokan o te ni pe a fe mi alagbo ase o ogun te fun wa o ba wa lara mu olohun lo se o fe mi alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se o lagbo ara re ni pa se lodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi fe mi alagbo alafia yin ko ma yin di fi afia o.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used rawọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan ni láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rẹ̀ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa, a ní ìpa ojú, a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream. Tẹ́ ẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product tí ẹ bí wọ́n pé kí ni 3D face cream, wọ́n máa sọ fún yín pé ajẹ́bí iná ni, kó o wọ àwùjọ kíski ni ẹ máa confuse àwọn èèyàn. Face repair, face mask, skin unifier, flawless lotion, whitening lotion, brightening lotion, kiddies lotion, face and body scrub, magic oil, shower gel, whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rántí dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kan kun bíi face mask yẹn, ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni, ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wòó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ. Tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ṣẹ̀ṣẹ̀ wọ̀ lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kí fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀. Kí ni assurance tẹ ní fún àwọn èèyàn, kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé ó dẹ̀ tún wà NAFDAC approved, a ń ṣiṣẹ́ in such a way to ẹ pé you can buy our product, you can trust it for longevity. A dẹ̀ care about your skin. Kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan. We care about your skin, we care about safety, we care about the environment, we care about everything that concerns your skin. So be rest assured, ipe top touch natural skin care product is safe, is effective, that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi, ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni Ṣẹ́rí ní Ìrèlè, a ní Mrs. Adeyaba, wọ́n wà níbi ojú ọjà ní Ìrèlè, ní Ọ̀rẹ́ Villa Gold, a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní Ọ̀rẹ́, ní Òṣogba ní Orísunbára ní Marembo àti Umu, a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo, ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market, ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meran Abuja, ní Dutse Beauty Solution Cosmetic. Àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location ti yín, you can reach out to us via the number we call, a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà. Then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa, tẹ fẹ́ bá wa ta ọjà, tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top, bẹ́ẹ̀ ni you can reach out to us and we'll supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́, and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé, ṣé ẹ rí àwọ̀ yín, it is something very important that you should not joke with. Kò ṣe pé kò wọbì kankan máa wò pé ta ló dé, àmọ́ kò wọbì kan kíski ni ẹ ti kankan máa pariwo, top touch nìkan ló lè ṣe irú ẹ.
0: Ìyẹn lọ ti gbọ́ o, láti ilé iṣẹ́ top touch natural skin care.
2: Here you go there.
3: Mom, you didn't add milk.
2: No need to. Taste it and see why.
3: Wow, but how?
2: Is it milky?
3: Yes.
2: Is it creamy?
3: Yes.
2: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
3: I love it, Mommy.
4: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
5: Milo. For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
6: Kuti to
7: iseda gbogbo fe gba tun se
6: ife ja
7: gbogbo fe pada bo sipo
6: mo e fojuri taye nbe ti
7: ni
6: so ni sinu kuku biri mu biri
7: mu lati parking go
6: iso jo lojo mo kele lo
7: kuru olorun ko se un ti gbe kale
6: lati fanu gba gbogbo iseda patapata
7: yi ti a pe akole re ni
6: idasi olorun laarin lasigo
7: afiye si laarin ariyan jiyan
6: attention at miss contention
7: now it's your turn for total deliverance
6: eji ti o gbera so
7: lojo keji
6: titi di ojo keji le lokun
7: kefa
6: from the 2nd to 22
7: June 2026
6: idi ti ago maru irole lojojumo
7: ko se un ti prayer hall
6: opposite Oyeme Grammar School,
7: Akure Ondo State, Nigeria.
6: Ibi ti o biti biti awon iko ati riju Olorun alaye.
7: Olorun ba mi Edumare mi si.
6: O ti ma fa so tele jaide wole esupa le yan yan.
7: His Royal Majesty.
6: Oba Adebanji Ajibola.
7: Ile Ture of Ture Kingdom.
6: Prophet Paul
7: Oluyemi.
6: Atawon iran si Olorun kanrin kanrin.
7: O ti ma fa so tele si fere si orun sile.
6: Baba wa.
7: Ile Olorun alaye ti aran si iran isisi.
6: Pastor Dr. Paul Obatare.
7: O ti ma pa si agbara fun imuse ile.
6: Ni isoji olojo mokanlelogun yi.
7: Mo sala isin be o.
8: Fún àmì ẹ̀yẹ ọkùnrin tó dángájá jùlọ, olóyè òwò ni kókó.
9: Bẹ́ẹ̀ni, èmi ni olóyè òwò ni kókó. Mo sì ṣe kókó lọ́dọ̀ aya mi, torí mo máa ṣeré ohun mẹ́ta tóbìnrin fẹ́. Owó, oúnjẹ, àti òkòkò bí òkò. Ọ̀pẹ̀lọpẹ̀ Rungis Organic tó ṣe kókó. Oògùn ìbílẹ̀ amárale kókó tó dáa láì ní ìpalára fọkùnrin àtobìnrin. Àjọ NAFDA fọwọ́ sí FDA lórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti ṣe wá gan lù lóǹtẹ̀. Ní báyìí, Rungis Organic ti wà láwọn ilé ìtajà tó súnmọ́ yìí bí. Vsmart Pharmacy, Àkúrẹ́, ẹ pè wọ́n sórí 0806-263-8183. Abilola Pharmacy tó wà ní Sabo Ọ̀rẹ́. God's Time Pharmacy, Ilẹ̀ Olújì, Immaculate Immaculate Pharmacy, Ọ̀wọ̀. Great Sunny Best Pharmacy, Ondo. Fresha Pharmacy, Òkìtìkúpa. Filmi Pharmacy, Àkúrẹ́. Kanayo, Àdó-Èkìtì. Yemkem Pharmacy, Ìkẹ́rẹ́-Èkìtì. God's Will Pharmacy, Ọ̀yọ́-Èkìtì. Twins Pharmacy, Ìyẹn-Èkìtì. Láti jẹ́ alágbàtà 0703937-8100. Rungis Organic, amárale kókó.
10: Màmá wa Princess Olóyè Elizabeth Olájùmọ̀kẹ́ Ayọ̀dẹ́lẹ́ ṣe bẹ́ẹ̀ dàgbére fáyé kó dìgbò ṣe lẹ́yìn ọdún 95 láyé. 95 years.
11: Òkú ọlọ́mọ rè é.
10: Ọjọ́ 21 oṣù kejì ọdún yìí ni màmá wa dágbére kó dìgbò ṣe o.
11: Bí ètò ìsìnkú màmá wa Elizabeth Olájùmọ̀kẹ́ Ayọ̀dẹ́lẹ́
10: ti ṣe lọ rèé o.
11: Thursday ọjọ́ 28 oṣù tá a wà yìí
10: ni ètò ayẹyẹ kíkọ orin oyè ìdágbére ìkẹyìn ní ìrántí olóògbé
11: yóò wáyé nílé rẹ̀ ní
10: 16 Kings Road
11: Ọ̀ṣọ́
10: níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ láago 5 ọjọ́ náà.
11: Friday ọjọ́ 29 oṣù yìí ni ètò ìsìnkú fọlọ́ọ̀gbé
10: ní St Andrew's Anglican Church
11: Ọ̀ṣọ́
10: láago mẹ́sàn-án òwúrọ̀
11: ká tó tẹ́ màmá wa sí bojì feru feru àti yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀
10: ní ìrètí àjíǹde
11: kẹ́tẹ́lẹ́yẹ yìí ni àríyá wẹ̀jẹ̀wẹ̀ mú
10: ká gbàlejò ọ̀pọ̀ àwọn èèyàn tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ìyàwó
11: abiyamọ tòótọ́
10: Princess Elizabeth Olájùmọ̀kẹ́ Ayọ̀dẹ́lẹ́
11: lọ́ba St Andrew's Anglican Primary School
10: lódì kejì ilé ìjọsìn St Andrew's Church
11: Ọ̀ṣọ́ máa sùn ìyàwó
10: tòótọ́ abiyamọ àtàtà
11: a ò lè gbàgbé rẹ o fún ìtọ́jú wa
10: torí ìlànà rere tí ẹ fi ẹsẹ̀ àwọn ọmọ yín lé
12: káre oyè mi
13: ọmọ dùṣọ́ amúwẹ̀ tùbú
12: kàn rí gbéjẹ lébù dúré
13: a ìré òun ọyìn òun lọ rí gbéjẹ lébù dúré
12: a ọrún re o ó dìgbà
10: gbogbo àwọn ọmọ
11: ni olùkéde
14: ṣé o lè fi irun mi dárú àrà yìí
15: oníbàárà mi ọ̀wọ́n ó ń kọ lórí YouTube ni
14: ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni
15: dátà láti MTN ó yàtọ̀ mà ní pẹ̀lú 400 naira péré mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ̀gbẹ̀ta dátà.
16: Má dúró má rosẹ̀ jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀ o tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gígábáìtì méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀ lóòótọ́.
17: Mo gbọ́n jáde òwe lórí ẹ̀rọ àpèjíṣẹ́. Ìwé ẹ̀bẹ̀ tó kọ yìí nígbà mo kà á. Ó fẹ́ gbomi jẹ́ lójú ẹ̀rọ. Ó wí pé báwo láti ṣọ̀rọ̀ wa lákòókò Southeast àkókò. Medical Software. Olojú ọjọ́ pọ̀ gírígítì. Ohun gbogbo ṣú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. Bí ẹni wípé lẹ́wọ̀n ní mọ́. Àdúró tó bá ń gbọ́. Àti gbogbo olólùfẹ́ lákòókò Southeast Akoko Software. Ẹgbẹ́ wà yìí. Ìmọ́lẹ̀ yóò tàn. Ojú ọjọ́ yóò padà dára. Ìrún rere wa yóò sì ṣe. Ẹ wò ó. Ọlọ́run ti gbé ẹni rere kan kalẹ̀ fún wa. Ẹ jẹ́ ká dìde tí ìmọ́lẹ̀ lẹ́yìn. Kí ìmọ́lẹ̀ gbogbo wa kó lè tàn. Ká lè rí iná kejì rí ohun tó tọ́. Àgbò tó yẹ. Káwọn ẹ̀tọ́ tá a tọ́ sí gbogbo kó lè tẹ̀ wá lọ́wọ́ nínú ìrọ̀rùn àlàáfíà. Ẹ jẹ́ ká gbàgbọ́ wa wọ̀ fún àdàní Abdullá ọmọ olówó kéré ọmọ inú ọgbà tí kì í ṣe ṣu yọ. Ìràwọ̀ tuntun tó mọ́lẹ̀ kárí ayé pérégedé ńlá. Ìmọ̀lẹ̀ lábẹ́ àṣẹ ẹgbẹ́ Action Alliance ẹ jẹ́ kí mẹ̀kúnù gbáyé ẹ fàyè gbà mọ́lẹ̀ kó tàn ní àkókò Southeast àkókò Southwest kọ́ lóhun kó gbà fún gbogbo wa. Ìmọ̀lẹ̀ dé o.

0: ṣe pàtàkì kan ti lọ nílẹ̀ yóò di bẹ̀rẹ̀.
1: Ẹgbẹ́ni Albert Ọlọ́run Ṣọlá Akínsan nílẹ̀ mi wí o.
0: Former permanent secretary nípínlẹ̀ Ondo.
1: Akọni tó jẹ́ oníwà rere ó ti lọ.
0: 85 years ló sì lò láyé.
1: Ló bá juwọ́ síta yàtọ̀ ọmọ tẹbí rẹ̀ kó dìgbà.
0: Lọ́jọ́ Wednesday ogúnjọ́ oṣù May la ṣe service of songs.
1: Thursday rẹ̀ la ṣe Christian wake.
0: Friday rẹ̀ la ṣe church service pẹ̀lú reception.
1: Gbogbo ìkéde wọ̀nyí ni láti ṣe kọjá.
0: Ṣùgbọ́n a kàn wá lo ìkéde eléyìí
1: láti fi dúpẹ́ lọ́wọ́ àwọn tó wá ni o.
0: Gbogbo tẹ̀bí tààràtọ̀ rẹ̀ tó júlù mọ̀.
1: Àtàwọn former and present permanent secretaries Londo state.
0: Títí torí gbogbo ìjọ Ọlọ́run tá a jọ ṣètò ìsẹ̀yìndé bàbá. Bàbá wa Engineer Albert Ọlọ́run Ṣọlá Akínsan mí máa ṣẹ́ni rere nígbà ayé rẹ̀.
1: Gbogbo àwọn colleagues àtàwọn tó bá a ṣiṣẹ́ pọ̀ ló ń ròyìn rẹ̀ títí dòní.
0: Tó
1: ó máa dárọ̀ o.
0: Ọmọ Adéfọlákẹ́ ọmọ Ṣàwù Lákúrẹ́ òyì.
1: Ọmọ àgùntàn mẹ́ta ọ̀ọ́dúnrún ó yẹ ẹ bá mi dá sí.
2: Lẹ oyin nọla. Lẹ́sùsù lẹlẹ n'oyì. Lẹ́sùsù àbẹ̀mṣẹ̀dún.
1: Bẹ́ẹ̀ni.
2: Lẹ́sùsù àbẹ̀mṣẹ̀yẹ.
1: Ẹ̀lẹ́ ẹ sọ sí.
3: O là ní o, ọmọ kẹrin lédè mi.
1: O ṣe
3: o. Ìyáàdì mi ló kùn. Ọmọ Lisa Kẹ́hìndé. Mẹ́rin yẹn wẹ́sẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọmọ Ilé-ìwẹ̀kùn ládìbò méjì.
1: Ọ̀kárẹ́.
3: Ọ̀rìn aṣọ̀rẹ́ òyì
1: náà. Tó gbogbo àwọn ọmọ bàbá ló ní akéde pé gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa ṣe
0: ẹ máa ṣeun.
4: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: Abba ajó òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù
6: lọ́gán lọmọ ọkùnrin abádúró tán
5: tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀
6: àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà
5: ó da alágbó ara
6: 24/7 Abba Mixure
5: láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253
6: orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixure.

Ọlọ́run apostle Esther Abadekioko Oluwagba mi lọ́wọ́ ìyá tún ti dé nínú ọdún èyí o láti tú orúkọ rẹ ṣe nínú ìpàdé àdúrà ni Oluwagba tèmi rò èyí tí yóò máa wáyé láti ọjọ́ ìkíní títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 ní orí òkè Oluwagba mi lọ́wọ́ ìyá kìlómítà 4 Adóòwò Express Road Àkúrẹ́ èyí tí a pe àkórí rẹ̀ ní a ó pè mí ní orúkọ tuntun ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò kó rẹ̀ ní ọjọ́ náà lára wọn ni Prophet Ezekiel Akinbíyì Mark Evangelist Wálé Adélẹ́yẹ Pastor Olúwájú Ìtàn Pastor Akínbọ̀dẹ̀wá àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹ̀mí yóò wà nínú ìpàdé àdúrà yìí lára wọn ni Apostle Elijah Akintunde Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ Prophetess Doctor Bisi Aláwiyé Àlùkò Bukola Akinade Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù olùgbàlejò àgbà ọjọ́ náà ni Prophetess Doctor Àánú Olúwapọ̀ Ọlọ́run Ṣọlá èyí tí ń ṣe ààrẹ ìjọ ìgbàlà ti Kristi lágbàáyé OIPC 2026 I shall be called a new name.

0: lagbon egbe sunday ademule tulu se awon maluta kes awon ma to bere oyo pantala kere may 28 ohun ero ti abere pelu gbalibade may 29 ohun aje golopa egbe sunday ademule o ko hun lute may 30 ohun aje kagbero dupe rojo hun dagba soko lute olola gomina ondo se doctor loki ori mi saye da wa ohun special guest of ona jane is for you majesty obadeji mi adua lagbado agiri lalase ogo gafukara chairman ekiti state council of oba ati kabiyesi oliye re is for you majesty oba motude alaba biyan adako ireji second omo ero you fathers of the day chief roti mi benjamin ibida the area tulu she of our kingdom atare akile odua ile ohun chairman 2026 zero and she utte development senator lagide ipinsagba pag member representing odo non senatorial district ati honorable emmanuel oluwa meyandelegbe member representing owo se federal constituency omo guest of honor ero planning committee idomo pe yi fun
1: Get your my girl, give my loyal Kiora, Coco Lupula, oh no, Lampon, and that world do not look at me, city to his real majesty. Obalawi, Olari, why do I dare you? Your wife, Mula, for Kiora, Coco, Ria, Gopache, Lato, Gomina, Quilla, oh no, his excellency, Rocky, Ori, Miss, I hear that you are. Make I yell your Wednesday, Jocket, the Lampo, who should canoe, I don't name it, 27. But allow Gomewa, you rock to Gale, Gale, or if it is St. Benedict's Cali Prime School, Okiora, Coco Lupula, oh no, Habes, your Balawi, Olari, why do I dare you? Asiko re atu tomode tagba ulu oke oro lora pese owa adimula oke oro akoko wa pe bi mo pe se pe lule aye wa dagbadagba bi ra oyuro kutukutu ogbo gaga gaga na se ba ri ro orire o omo alakoko ororo kiro omo alakoko ko me sojo bi bo olele bi oke agbeni be bora apata para ajapagi aira oba ni lale kale mi tititi omo luda ni ni lako omo luda firibuji omo alaire lela oke oro oni sasi oju apa ikorire o egbe oke ba loye loke oro akoko na pompo kan kede
2: si kede pataki yi tedun tedun sugbon pelu okan pe si olorun la wa molebi adejuwon nilu gbaroke fin kede ipapoda mama wa olori sicilia olayinka adejuwon ti gbogbo eyan mo si iya mekunu iya jade laye lenu omodun 89 years bayi ni alakale eto siku mama wa yo ti lo friday ojo kokandilogbon osu yi ni a o gbe ara oku kuro ni ile iwosan general hospital igbaraoke lo si ilegbe re to wa ni adejuwon house odode igbaraoke laago mewa owuro lojo yi kan na ni wake up yo kale ka nile re yi kan na to wa ni number 44 odode street igbaraoke ni dede aago merin role saturday ogbonjo osu yi bakan na ni eto isin oku yo waye ni papa isere anglican grammar school igbaraoke laago mewa owuro ti a o si fieru ni dede aago meji labo ojo saturday kan na leyin eyi ni ayeye awe jewe mu yo kale ka sori papa isere anglican grammar school igbaraoke ma sun laye olugbala titi ojo ajinde ti ipaya oni simo gbogbo ebi adeju won ni lugbaraoke lolukede
3: la ilaha illa la u
4: hey wow ore wa royal african number tun ti gbe bo se nse de nipa ka se onje igbalode ati ti le wa to orun re gbale gba oko tadun re o se lelegbe royal african loba awon onje to sara lore bi jollof rice beef rice Asun rice, ofada rice, Caribbean rice, coconut rice, moi moi arewa, pelu awon ounje okele bi iyan, pando, eba, amala, pelu gbegiri to gbona lala, Royal African leti ma ba, ko wa to sibe, bread wa je ponu lani, asun wa o lelegbe, shawama, barbecue to je point and kill, pelu awon oti elerin dondo, iyen ni VIP wa, check in to wa ja eton, bi won se be si odun ileya ati children day yi, 15% discount wa lori gbogbo ohun te ba ra lodo wa eh eleyi ma tun benu ton arabian ti yen gan leyo sa wa towo ni be tete tara sasa ko ma bo ni royal africana to wa ni oke jebu yen ni doju koju matrix petrol station be ba si fe ka gbe wa ba yin nile yen home delivery e tete pe ni komo komo sori number ye 0704976-0813 royal africana lo so wi pe barika de sala and happy Children Day.
5: Ile ise kan be lode le yi ti won tin ran aso ti o dabi eni ti won bi ni mo Mass Fashion Studio o ya eja ajo debe
6: susun la aye ba susun sha la aye
5: ìròyìn ọ̀tá àfojúbà ẹni bá dé mass fashion studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi àwọn senator style lónírúurú tí ó dúró rekete lára wọ́n tún bá ní kóṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀ ẹ̀yin iléeṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first iléeṣẹ́ yín wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́ àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́ ẹ máa bọ̀ ní Max Fashion Studio wọ́n wà ní Kajola Junction nílùú Ondo ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ Max Fashion Studio ni kẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà a wà láwọn orí social media Instagram àti TikTok ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360 Max Fashion Studio ẹ dẹ́ wa wò lónìí ẹ rí pé rere ń toluwa.
6: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kòjọ kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n aṣẹ́ tó ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìsí yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí wọ́n ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ìlàfi ni aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
7: Ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábáyín tí a mọ̀ sí CDCare. Application ni tẹ́pẹ́ tí ẹ bá ti ní orí fóònù yín ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀díẹ̀ gbogbo nǹkan èlò nulé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
6: gas ni o
7: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò pé èlò ni wọ́n ń ta
6: àwọn
7: bẹẹni kí wọn lọ wò kó tó di pé wọn ò wá ní àǹfààní pé ó dà jẹ mọ sanwó kínní ní ọdọ wa àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá so àwọn kan tó wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn fẹ́ láǹfààní láti mọ sanwó àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks
6: ogójì ọ̀sẹ̀
7: ogójì ọ̀sẹ̀ láti mọ sanwó.
6: Mo fẹ́ bí n pẹ̀ ṣé wọn kọ̀kọ́ san iye kan lẹ̀ ni wọn wàá gbé ọjà wọn àmọ́ san yòókù díẹ̀ díẹ̀ àbí báwo ṣe ṣe.
7: Ẹ ṣeun olóòtú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ fi ní àǹfààní láti mọ san yòókù fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó ìyókù ní oṣù míì táàbọ̀ sí tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
6: Kí ni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn.
7: Ẹ ṣeun olóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ san owó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
6: eléyìí
7: yóò lè máa sanwó lọ lóòótọ́ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
6: Ṣé àwọn ni wọn lọ ná kinní ọni wọn lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ rà fún wọn.
7: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílàpẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
6: Níbo ni ọ́fíìsì yín?
8: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Fectochi Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
7: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olóòtú.
9: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 0707454-2995 lẹ́ẹ̀kan sí 0707454-2995. 9-5.
7: Ẹ ṣeun olóòtú.
6: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tí ẹ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
10: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
11: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
10: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
11: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
10: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
11: Irọ́ ni o.
10: Òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti rà wọ́n kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
11: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
10: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
12: CDK making life easier.
13: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
14: Oṣuba CDK laye nlo, CDK laye nlo. Sandi adi e la wan ma tun se CDK la ye lo. Ogun mata lopo ko mara la win o pada ti dopin. Santagbara ka san yoku leta CDK la ye lo. Santagbara ka san yoku leta CDK la ye lo. Ko to ba ti ra to ba je electrical appliances, computer ati computer accessories, won ta automobiles, o se ko non ta lo ba CDK e. Wa ara lodo won, a ma fun lo die die. O so su ni funise osu. Ose ose folojo ose e le san losu meji osu merin osu mefa osu mejo abodun kan to je osu meji la te ba ti wa san daji 50% wa gboja yin fun yin wa ma so ku die die ko si owo ele lori e o zero interest ni won ko ko se lori e le download app yi lórí app store.
15: Igi ńlá lọ ní gbọ́. Àràbà ńlá ya níjù. Èyí ọmọ ṣe bẹ́ẹ̀ ò lọ. Ó dìgbò ṣe.
16: Ojúmọ̀ ìró ni o. Ojúmọ̀ ìró ni o.
15: Àwọn ẹbí Fámúṣùdò dájì àti owó nìdáhùn fi àsìkò yìí pé gbogbo ènìyàn síbi ìsìn ìkẹyìn fún ẹni rẹ tó lọ màmá àti ẹ̀gbọ́n olóògbé Rachel ẹ̀bùn olúwa Fámúṣùdò ni owó nìdáhùn tó jọlárun nípè lẹ́yìn tó ti lo ọdún 73 lókè ìpè bí ètò ìsìnkú yóò ṣe lọ nìyí Thursday 28th of May ni ètò ìsìnkú onígbàgbọ́ lago 4 ìrọ̀lẹ́ nílé wọn lọ́nà tó lọ sí Flora B Hotel Òkè Ìjìgbò Ìta Ògbólú nígbà tí ètò ìsìnkú yóò wáyé níjọ́ kejì Friday 29 nílé ìjọsìn St James Anglican Church Ìta Ògbólú ní dédé aago 10 òrọ̀ lẹ́yìn èyí ni ètò wẹ̀jẹ̀wẹ̀mú yóò gbéra sùn ní pápá ìṣeré ìjọ Anglican yìí kan náà káre o màmá
17: ọmọlálẹ̀ kan kọ bí ogúnràn kan dí gba oṣù tọrẹ ọmọ aṣọro olóògbé kùyé ìjà ọmọ aṣọro olóògbé ẹbẹrẹ ẹgbọn ó gbogbo ẹbẹrẹ ẹgbọn ó lẹlẹ nínú oko lóru obàrẹ mú lọnà
15: gbogbo ẹbí àti àwọn ọmọ ń ṣèdárò rẹ o màmá o nínú rẹ má jọkùn má máa jẹ kò lò ohun tí wọn bá ń jẹ lájùlé ọrùn ó ní kó o bá wọn jẹ ọlájídé dájì lolùkéde lórúkọ gbogbo ẹbí.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Mokin ekale asiko ise lataro iroyin asale lawon afin lati kan ni Adaba FM 88.9 akure. Ile ilara mokin lawa ta tin gbun sategun. Opeyemi jo danu niroyin. Sajuna epo koko to wa ninu iroyin na. Ijọba apapọ orilẹ-ede Nigeria kede ọla atọtun la gẹgẹ bi ọjọ ọsinmi lẹnu iṣẹ. Ile ẹjọ n lo ti fun Jonathan Niyonda lati dije fun ipo are lọdun 2027. Awọn agbebọn ṣe ikolu si aafin kan ni ipinlẹ Kwara.
2: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya e speli celery
3: s e l e r r I e salary
2: ah boda mi e si fe so speli lo di salary oya lopin igbiyanju e speli turmeric
4: t u r m e r I c turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
1: Iroyin na re lekunrere Ijọba apapọ orilẹ-ede Nigeria lo ti kede ọla ti se ọjọ kẹta din ni ọgbọn ati ọtunla ọjọbọ ti se ọjọ keji din ni ọgbọn osu karun ọdun ta wa ye gẹgẹ bi ọjọ simi lẹnu ise lati fi se ayẹyẹ lati le fi se ayẹyẹ ọdun ileya eyin se ni minister foro abele Olubumi Tunji Ojo inu kede eye loruko ijọba apapọ ikede naa lo wa ninu atijade ti en toje akowe ileise ohun yi ni Maglenin Ajani to fita o fi lede wipe ikede naa inu wa nibamu pelu ijọba lori bibowo fun esin ni orilede Nigeria gege bi ogunlogo awon muslimi lolede ye yo se darapo mawon akegbe won yoku lagbaye lati se odun ileya nibi ko se ti tobi wakati 16 mo ti odun ileya to je pe yo wole de bayi nse ni awon muslimi ni ipinle osun no je pe won ti bere si ni se igbaradi lori rira awon nkan bayi eleyi ti won nilo kaakiri awon oja fun ayeye odun ileya na en to je akoroyin ile ise Adaba FM tulu lope faleye o to pinpin awon oja ohun kaakiri ilu osogbo ti sululu ipinle ye to si fi abojẹ ni wipe awon olugbe ipinle osun se won kominu papa julo lori bi gbogbo awon nkan bi o ti di owon gogo loja papa julo awon ohun elo ta tiri eran agbo atawon nkan mi bawo eyan bi won si tin lo lati lo mo ra awon ko ohun fun ayeye odun ileya Ijọba apapọ orilẹ-ede ye lo ti towo bo adehun iwe adehun agboye bayi pelu orilẹ-ede Turkey lori ojuna ati le tunbo fi owo suwapo lori oro eka imo eka ohun alumoni ile iye lo mu ki awon orilẹ-ede mejeje ohun ki won tun ma bere fun ifowosuwapo ti o ye bi okun kan jagban papa julo lori oro itoraje ati anfani eto kowo ade ohun o noje pe won fenu ko si ti won si fowo si ni ibi ipade apero eleyi to waye ni Istanbul en to je minister foro ohun alumoni ati idagbasoke re dele alake oni ifowosuwapo ohun yo tun bo se iranwo fun orilede Nigeria lati bumu ninu omi ogbon ile Turkey papa julo lori oro awon ohun alumoni ile ati fifunni ni iwe ase to fi mo idanileko to yanranti atejade eleyi ti lara owo eye wise to fita to je oluran lowo pataki fun minister foro ohun alumoni ile ohun dele alake inloro ohun nlo ti jeyo O se se baye ki epo robi ko ja wale laarin bi ojo die sasiko ta waye gege bi oro epo robi lagbaye bi o se tin wale die die baye leyin ti ibasoro ifikun lokun alaafia laarin orilede America àti orílẹ̀-èdè Iran bí ó se ti ń jọ. Èyí kò sẹ́yìn bí ó ti jẹ́ wípé epo rọ̀bì ọ̀hún eléyìí tí wọ́n tà ní ọ̀sẹ̀ tó kọjá ní owó tó tóbi dọ́là mọ́kànlé ní àádọ́fà. Iná jẹ́ pé ó ti wá jáwálẹ̀ báyìí sí dọ́là mẹ́tàdínlọ́gọ́rùn-ún. Ìròyìn fi inú pé epo rọ̀bì ọ̀hún iye tí wọ́n ń tà iná ṣeéṣe kí ó wá wálẹ̀ dáadáa báyìí ti orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran tí wọ́n bá fi lè ti fẹnukò lórí àdéhùn láti lè sí ojú òpó Strait of Hormuz. Lọ́jọ́ sinmi tó kọjá epo ọ̀hún òun náà ni ó jẹ́ pé wọ́n tà ní bíi dọ́là mẹ́tàlélọ́gọ́rùn-ún sí dọ́là márùnlélọ́gọ́rùn-ún. Èyí tó jẹ́ pé ńṣe ni àpẹẹrẹ ló ti hàn wípé àwọn orílẹ̀-èdè tọ́rọ̀ kan ọ̀hún iná jẹ́ pé wọ́n ti ṣetán láti mọ́pin débà ogun eléyìí tí wọ́n jọ ń jà. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìtanijí lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ pé ó ti gba àwọn èèyàn nímọ̀ràn báyìí wípé kí wọ́n wà ní ojúlá lákànfi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àìsàn ẹ̀bólà. Ìṣe ni àjọ yìí ló ṣe ìkìlọ̀ náà nu àtẹ̀jáde tí ẹni tó jẹ́ olùdarí àjọ náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adébíyí Adéfarasin Stephen tó fi ìta lónìí. Èyí ń lọ wáyé látàrí bí ó ṣe jẹ́ pé ńṣe ni àìsàn ẹ̀bólà ọ̀hún iná ti ń kọlù wọ́n pàápàá jùlọ ní àwọn orílẹ̀-èdè bíi orílẹ̀-èdè eléyìí tó jẹ́ ti Congo àtàwọn orílẹ̀-èdè míì. Nínú àtẹ̀jáde ọ̀hún ni wọ́n ti ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn lórílẹ̀-èdè Nàìjíríà iná ti bẹ̀rẹ̀ sí ní rí dájú pé wọ́n ń ṣe ìtọpinpin pàápàá jùlọ lórí àwọn tí ó jẹ́ pé wọ́n wọ orílẹ̀-èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì rí àìsàn ẹ̀bólà ọ̀hún ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n fi léde wípé àìsàn ẹ̀bólà náà iná jẹ́ pé ó lè ní àwọn èèyàn lè ní látàrí bí ẹ̀jẹ̀ ti ẹni tí ó bá ní àìsàn ẹ̀bólà tó bá kan ẹni tí kò ní àti wípé ti ẹni tí ó bá ní ìlágùn ẹni tó bá ní àìsàn ẹ̀bólà ọ̀hún tí ó sì lè tún kóran ẹlòmíì. bákan náà ni ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ̀rọ̀ ìdánilójú fáwọn olùgbé ìpínlẹ̀ náà wípé àmójútó òun náà ló ti ń wáyè lórí àti lè má jẹ́ kí àìsàn ẹ̀bólà kó kọlù wọ́n ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ó sì ti ń búrẹ́kẹ̀ ní apá àárín gbùngbùn àti apá ìlà oòrùn ilẹ̀ adúláwọ̀. Èyí òun lọ wáyè gẹ́gẹ́ bí wọ́n ti ń gbé gbogbo àwọn ìgbésẹ̀ akin láti lè rí dájú pé àwọn àmójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì òun lọ jẹ́ pé wọ́n ní ó ti wà ńlẹ̀ láti mójútó ọ̀rọ̀ ìlera. Àmì ìdánilójú yìí òun ni ẹni tó jẹ́ kọmíṣánná fọ̀rọ̀ ètò ìlera ní ìpínlẹ̀ náà Ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí. Iná tún fi ìta kọmíṣánná ọ̀hún ó ní ìbúrẹ́kẹ́ àìsàn náà iná ti gbẹ̀mí àwọn èèyàn tó tóbi 187 báyìí tí àwọn tí wọ́n gbúrò àìsàn náà lára wọn tí ó sì lé ní 500 ní àwọn orílẹ̀-èdè bíi Congo àti orílẹ̀-èdè Uganda. Nínú àtẹ̀jáde ọ̀hún òun ná jẹ́ pé wọ́n fi síta lẹ́yìn tí gómìnà Babájídé Sanwó-Olú tó ti pàṣẹ fún àwọn tí ọ̀rọ̀ kan láti mójútó ọ̀rọ̀ àìsàn ẹ̀bólà ọ̀hún kọ́ mọ̀ wọ ìpínlẹ̀ náà. Ilé-ẹjọ́ gíga eléyìí tó fìdí kalẹ̀ sílùú Àbújá ló ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Goodluck Jonathan iná jẹ́ pé ó láǹfààní àti ìyọ̀ǹda láti díje fún ipò ààrẹ lọ́dún 2027. Ilé-ẹjọ́ ọ̀hún nínú ìdájọ́ eléyìí tí onídàájọ́ Peter Levo tó dá ló ti ní kò sí òfin kankan eléyìí tó jẹ́ pé ó de Jonathan láti má díje fún ipò ààrẹ. Ìṣe ni onídàájọ́ Levo ọ̀hún iná tó sọ di mímọ̀ wípé ńṣe ni ilé-ẹjọ́ kò tẹ́milọ́rùn iná ti yanjú ọ̀rọ̀ bóyá Jonathan ó lè díje ni àbí kò lè díje. Bákan náà ona je pe ile ejo ohun lo wa ni awon ti o pe ejo na ina je pe won o ni ase labe ofin lati pe iru ejo be ani asof amofin kan ti won poko e ni GDOB John Mary ina pe ejo ohun ninu ejo na lo tin bere bi pe ki ile ejo ku so boya Jonathan Hosley lanfani ati le deje leyin ti o je pe won ti bura fun le meje ototo Ajo eleto dibo lole de Nigeria lo je pe o ti pejo ko temilorun ni ile ejo giga baye lo ti pejo ko temilorun lori idajo ile ejo giga yi ti o je pe o

0: lórí ìdájọ́ ilé ẹjọ́ ilé yìí tó wáyé lógúnjọ́ oṣù karùn-ún ọdún ilé yìí tó jẹ́ pé a wàyé tí wọ́n sì pé ẹjọ́ níbi títí tí wọn yóò fi pé ẹjọ́ kò tẹ́milọ́rùn tí wọ́n fi bójú wo ẹjọ́ kò tẹ́milọ́rùn ilé yìí tó jẹ́ pé wọ́n pè ṣe ni ẹni tó jẹ́ agbẹjọ́rò àjọ náà alex iyan ló sọ dímọ̀ wípé àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ni wọn ò faramọ́ ìdájọ́ eléyìí tó jẹ́ pé ó wà òun tó sì ń pè fún kí ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn kó gbé ìdájọ́ náà kó gbé sẹ́gbẹ̀ẹ́ kan. ilé ẹjọ́ gíga yìí tó wà nílùú àbújá ló jẹ́ pé ó ti kúraró lórí ìgbẹ́jọ́ ìdájọ́ àwọn márùn kan eléyìí tó jẹ́ pé wọ́n ní wọ́n lọ́wọ́ nínú ìkọlù tó wáyé sí ilé ìjọsìn st francis catholic church nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo lọ́dún 2022. àjọ elétò ààbò dss ìlọ́wọ́de idris omeza alkozim idris jamiu abdulmalik àti abdulhalim idris tó fi mọ mọ́mọ́ abubakar lọ sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn mẹ́sàn-án tó ní ṣe pẹ̀lú sùmọ̀mí tí wọ́n fi kàn wọ́n onídàájọ́ emeka nwati ìlọ́jà pé ó kéde èyí lẹ́yìn tí àwọn agbẹjọ́rò tí wọ́n ti sọ atótó ni wọn tí wọ́n sì parí àwíjàre wọn níwájú ilé ẹjọ́ onídàájọ́ nwite ọ̀hún ló wá ní ìdájọ́ ọ̀hún ńlọ́jẹ́ pé wọ́n ti kúraró lórí ẹ̀ tí wọ́n sì mọ sọ ìgbà àti àkókò tí wọn yóò dá ẹjọ́ náà fún àwọn tọ́rọ̀ kan adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ó tún sọ fáwọn agbẹjọ́rò wípé kí wọ́n pé wọ́n sọ fún àwọn agbẹjọ́rò àtàwọn tí ọ̀rọ̀ kan ọ̀hún láàrin bíi wákàtí 24 tí wọ́n bá ti fẹ́ gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn tí ìdájọ́ ọ̀hún tí wọ́n bá ti parí ẹ̀. wàyí o ìyẹn ṣe ni ẹni tó jẹ́ agbẹjọ́rò olùfisùn ayọ̀dèjì adédìpẹ̀ tó jẹ́ akọni níwájú adájọ́ ọ̀rọ̀ ilé ẹjọ́ wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn ọ̀hún ó ní kí wọ́n dá ẹjọ́ ìkúlẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ fún níbàámu pẹ̀lú bí ó ti jẹ́ pé ẹ̀sẹ̀ tí wọ́n sì ọ̀hún ọjọ́ ilé tó lágbára. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti fi léde báyìí wípé àwọn ikọ̀ elétò ààbò rẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọdẹ ìbílẹ̀ àtàwọn elétò ààbò míì náà ti ṣekú pa àwọn tó jẹ́ ajínigbé mẹ́ta tí wọ́n sì dóòlà ẹ̀mí ẹnìkan tí wọ́n jí gbé lásìkò tí wọ́n kọlu agbègbè kan ní òkè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́. iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló fojú ọ̀rọ̀ ìlédè inú àtẹ̀jáde tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá dsp ayinlade ọláyinka tó fìtà. iléeṣẹ́ ọlọ́pàá ní kò sí ọdẹ kankan tó gbẹ̀mí mì lásìkò ìkọlù ọ̀hún tó wáyé. ó fi léde wípé lọ́gán tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n fojú kẹfin wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn sáwọn ikọ̀ elétò ààbò èyí tó sì ṣokùnfà kí ìró ìbọn kọmọ ọdún lákọlákọ láàrin àwọn méjèèjì. iléeṣẹ́ ọlọ́pàá wa tún fi léde pé wọ́n dóòlà ẹ̀mí ẹnìkan masood gbọ́lágadé eléyìí tó jẹ́ ẹni 50 ọdún tí wọ́n jí gbé. àwọn agbébọn kan ló jẹ́ pé wọ́n ti jí àwọn èèyàn bíi 10 ni wọ́n ti jiyàn gbé láàfin emi àti yaskira ní ìjọba ìbílẹ̀ baruten ní ìpínlẹ̀ kwara. àwọn tí wọ́n jí gbé ọ̀hún láti rí àwọn aya emir náà àtàwọn ọmọ rẹ̀ nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà adétun ìjìrẹ́ adéyẹmí tó fìtà ló ti ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n ṣe ìkọlù sí ààfin náà àti iléeṣẹ́ ọlọ́pàá yaskira eléyìí tó jẹ́ pé wọ́n ṣe nítẹ̀ntẹ̀lé. nínú àtẹ̀jáde ọ̀hún ló tún fi léde wípé ìkọlù náà eléyìí tí wọ́n ṣe sí ààfin ni wọ́n ti dáná sun abala kan ní ààfin ọ̀hún tí wọ́n sì jí àwọn èèyàn 10 tí wọ́n jiyàn gbé lọ. bákan náà ló ní wọ́n kọlu iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n àwọn ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ wọ́n gbéná wojú wọn. ìròyìn àṣálẹ̀ ẹ̀lẹ́ ń gbọ́ láti ìkànnì àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlàrámọ̀kínláwà tá a ti ń gbóhùn sátẹ́gùn tá a bá padà dé ìròyìn ilẹ̀ òkèrè àti eré ìdárayá òun náà láàmú wá fún yín à ń padà bọ̀ ẹ kú kalẹ̀ ná.
1: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up Red Hot 130 gram promo pack.

0: ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
1: Mo dé sí Ọlọ́run fanú bá mi ṣe.
2: Perfect International Bible Church. Jọ t'Ọlọ́run gbé kalẹ̀ láti bo omi rin ọkà tó ń gbé ayé ń gbẹ. Perfect International Bible Church. Jọ t'Ọlọ́run rọ́sáyé láti paná poró pọ̀fọ̀ àpẹ̀gùn ìdílé àti ìṣòro ayé ènìyàn run. Perfect International Bible Church. Jọ tá a gbé kalẹ̀ nínú májẹ̀mú Ọlọ́run láti ọ̀run wá. Fún ìmúdàgbà sókè lẹ́mí àti lára gbogbo ọmọ Ọlọ́run. Lótìtọ́ l'Ọlọ́run gbanilani tún ni sílẹ̀ ṣàwòtán ayé ni. Níbi àwọn ìpàdé àdúrà lágbára ńlá tá a là kalẹ̀ yìí wọ̀nyí. Faith Clinic ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́sàn-án àárọ̀. Àdúrà bá sọkún mọ́. Ní gbogbo last Friday of every month by 10 PM. Gbádùn jayọ Jésù nípẹ́. Nínú ìpàdé àdúrà 1-2-3 ní gbogbo oṣù láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́. Sí ọjọ́ ìsinmi wo gbẹ̀yìn láago méje àárọ̀. Ọ̀rọ̀ àwọn ẹni àmì rú Ọlọ́run t'Ọlọ́run ń lò ni. Pastor Abiodun Ajayi. Evangelist Tunde Alamu. Pastor Mrs. Folasade Ọlọ́run Sọlá. Nígbà tí bàbá wa Prophet Abiodun Isaac Ọlọ́run Sọlá tí wọ́n jẹ́ alákòóso ìjọ yìí yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ibi àwọn ìpàdé àdúrà lágbára òní ìjọ Deeper Faith International Bible Church tó wà ní number 40 Ajaka Street opposite Mode College ìlú Ọ̀wọ́. Gbogbo ẹ wá síbi àwọn ìpàdé àdúrà tá a là kalẹ̀ yìí. Àlàáfíà ni fún ọ.

0: ó ti pẹ́ tí gbogbo yín ti ń gbọ́ ètò yìí tí sì ń ṣayé yín lóore. Prọfẹ̀t Biodun Ọlọ́run Sọlá Bàbá It Is Well ni Olúwa máa ń lò fún wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Bàbá ń bẹ ń bí digbídigbí fún sí agbára rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run ti fún wọn ní àṣẹ àti agbára rẹ̀ láti máa túdè jáde gbogbo ènìyàn kúrò lẹ́ni ẹ̀tọ́ lórí ọ̀fẹ́ àti gbọ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àṣírí Olúwa ń bẹ lára àwọn wòlíì rẹ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan lókọ̀ gbogbo àwọn ìgbìmọ̀ àjọ Debafet International Bible Church tó wà ní Àjàká ní Opposite Mode College. A dúpẹ́ o fún àṣeyọrí agbára àwọn ètò tí wáyé nínú ilé ìjọsìn yìí. Nọ́mbà tẹ́ ó pe bàbá sí lálẹ́ ẹ̀ mọ́gbàgbé 08036716651 àti 08273846131 08036716651 àti 08273846131 òní nọ́mbà tẹ́ fi bọ́ wa sọ̀rọ̀. Ìdóhùn àti ìlókọ̀ mi jẹ́ pẹ̀lú eléyìí ni mo fi ń kí bàbá káàbọ̀ sórí ètò títa lẹ́yìn.
1: Hallelujah. Ogo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ogo ni fún ọba ayérayé, ogo ni fún Ọlọ́run alágbára. Ẹnì kan ṣoṣo tí gbogbo ipa àti agbára ń bẹ ní kawọ́ rẹ̀. Aláàánú, bàbá ńlá olùdámọ̀ràn, ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀, Ọlọ́run Elédùmarè, adá ogun àtọ́lá tọ́lá lápadà lọ sí ọ̀dọ̀ rẹ torí tí ìwọ nìkan náà ni. Ogo ni forúkọ rẹ̀, ogo ni forúkọ rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ rẹ ní ti ìrọ̀lẹ́ yóò olúwa ẹ̀gbọ́ pẹ́ wa o. Ògo ni fọlọ́run lókè ọ̀run. Gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run pátápátá ní ibikíbi tó bá wù kẹ́ ti máa gbọ́ mi. Mo kí ẹnì kankan wípé àkò àjálẹ ojú òní tiwa ní orúkọ Jésù. Ọlọ́run máa dìde àánú lórí ọ̀rọ̀ èmi àti ẹ̀yìn ní ti aṣálẹ̀ yìí ní abẹ́ ìṣàkóso bó ti wù kó rí. In the name of Father, Son, and Holy Spirit, yóò dára fún wa ní gbogbo ọ̀nà ní orúkọ Jésù. Àkó àjálẹ ojú òní tiwa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Father, Son, and Holy Spirit, nípasẹ̀ orúkọ rẹ ní a gbàdúrà ní aṣálẹ̀ yìí tí a dẹ̀ bẹ̀rẹ̀ ètò yìí ní orúkọ Bàbá ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Mo fẹ́ jẹ́ kí ẹ bùkún fún gbogbo àwọn ènìyàn yín pátápátá ní ti aṣálẹ̀ ní orúkọ Jésù. Mo fẹ́ kí ogo kó jẹ́ tirẹ̀, kí ìtìjú kó jẹ́ ti Sàtánì ní gbogbo ọ̀nà. Ogo ni forúkọ rẹ ní orúkọ Jésù Kristi ní agbàdúrà. Àmì àmì àmì ní orúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí mo kí ẹni kankan wá ní orúkọ Jésù dẹ ni mo kí wa àkó àjálẹ ojú òní tiwa. In the name of Jesus. Ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fẹ́ kó fún Ọlọ́run ní ìṣẹ́jú díẹ̀ lára àkókò rẹ kí a lè jọ jẹ gbádùn ìbùkún Ọlọ́run yìí. You know, nígbà tí nǹkan bá dàrú pátápátá fún ènìyàn, ẹni tó lè tó tó lè bani ṣe la ń fi ọ̀rọ̀ lọ talẹni náà, òun náà ni ẹni tó dá ayé àti ọ̀run. Ọ̀gá ògo jùlọ, ọba àwọn áńgẹ́lì, ọba àwọn ènìyàn, ẹni tó dá ènìyàn ní àwòrán ara rẹ̀, tí gbogbo ipa àti agbára sì ń bẹ ní ìkáwọ́ rẹ̀, òun ni Ọlọ́run ọ̀gá ògo. Òun ló lè bá wa tó lè bá wa yanjú rẹ̀. A ṣe apadà gúnrégé. Òun ni mo fẹ́ jẹ́ kí o fi ọ̀rọ̀ rẹ lọ. Òun la báni ṣe, òun la báni tó, òun la báni gbé, òun ló máa ń báni rìnrìn àjò, òun ló máa ń báni wò. Ohun gbogbo ń bẹ ní ìkáwọ́ rẹ̀ yóò dára fún wa ní gbogbo ọ̀nà lórúkọ Jésù. Ní ti aṣálẹ̀ yìí, a fẹ́ sọ̀rọ̀ nípa àánú, that is mercy. A fẹ́ sọ̀rọ̀ nípa àánú, iṣẹ́ àánú, ohun tí àánú ń ṣe. Ẹ gbọ́ mẹ̀yìn ọmọ Ọlọ́run, ijó mọ̀ wípé Ọlọ́run yìí jẹ́ Ọlọ́run aláàánú. Bíbélì tiẹ̀ sọ wípé kì í fi gbogbo ìgbà bá ènìyàn jà, nítorí pé ó mọ̀ wípé irú pẹ̀ṣà ni wọ́n. Yes, ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyẹn. A kò wá sí ohun tí ẹ̀dá ńlá kọjá láyé tó bá lè dá Ọlọ́run mọ̀, tó bá Ọlọ́run rìn, tó gbà gẹ́gẹ́ bí Olúwa tí olùgbà láàrẹ̀, tó dẹ̀ béèrè fún àánú. Dandan ni kó ṣe kíni o, dandan ni kó rí àánú gbà. Mo fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn. Mo fẹ́ jẹ́ kí ẹ ṣe àmì àdúrà yìí níbi tílẹ̀kùn àánú ti mọ́ ìdílé rẹ̀ ní orúkọ Jésù Kristi. Ọlọ́run aláàánú fúnrara rẹ̀, ó padà sílẹ̀kùn àánú náà sílẹ̀ fún ẹnì kankan yín. In the name of Father, Son, and Holy Spirit. spirit se ameyan ko ni agbara amen yo dara fun wa ni oruko Jesu kini anu what is mercy itapasoro ni pa anu we are talking about the mercy of God mercy of God you know mercy of God is compassionate undeserved kindness that withhold punishment forgiving sin oh God anu olorun o je iyonu o je iyonu eyi ti o to si wa sugbon ti a ri gba labe anu re ti o je ka je iya ise to se kini to to si wa o ri pe mi ati iwo nilo anu olorun yi anu tumo si mo dariji e mo ti ba wa soro lori re ri ni opo igba anu tumo si wi pe mo feran e pelu gbogbo ese re you know with all your shortcoming I have mercy on you still I love you that is the meaning of mercy that is the meaning of mercy anu ki nje keniyan je iya ese to se kini to to si eniyan you know she wali anu kan so yi anu je abuda olorun o je olorun fun rara re anu ti an so yi o je ise olorun ni anu olorun o le ise ko ma saanu nitori anu ma nbe ninu ise re ni gbogbo ona olorun je olorun alaanu iwo na ri be to ba kesi genesis you know ni bi ti awon eniyan ti se ijo mo pe si be bi eniyan se se to olorun tun se kini o tun saanu fun adamu ati efa

0: keep it locked on Adaba FM.
1: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai. Ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi. Má le gbápá má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ọkàn sí i pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tún máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹ wà pé mi débẹ̀.
2: Mo kí onílé, mo kí àlejò,
3: àní fàìsàn lògbà. Orúkọ tí èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kéré Wà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
4: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
3: Fóònù nọmbà mi 08164122777.
2: Kí là mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ, àdá afọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
3: Bàbá Kéré Wà,
4: kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
3: 08164122777.
2: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ márùn ún ẹ̀mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí bàbá ìrẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún rọ ẹ ni, oríkèríkè ara ń rọ ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá tiri pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
3: Babangana, Bàbá Kéré Wà.
4: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
3: Fóònù nọmbà mi 08164122777.
2: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lòògùn lọ́wọ́, a ṣiṣẹ́, tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀. Kàn sí mi
4: ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Babangana, Bàbá Kéré Wà. Fóònù nọmbà mi 08164122777. 77 0814 64 12 27 77.
5: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
6: SELARIE salary.
5: Bọ̀dá mi, ẹsí fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
7: TURMERIC turmeric.
5: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa. Olùyípadà ayọ̀.
9: Wait, have you heard? Domino's and Cold Stone Mega Week is here. And this is not your regular kind of offer. We're talking your favorite hot, fresh pizzas. Now at prices that just make sense. Cheesy, creamy, soothing goodness. Without the can I afford it moment. Buy one, feel like you've won something. Buy more, and it's a full celebration. Lunch break sorted. After work cravings handled. No energy to cook? Say less. This mega week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal. It's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Or order now. Mega Week. Indulge your cravings.
10: Guy, why you dey smile like this? Wetin happen?
11: Cause I don't withdrip to go abroad.
12: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
13: Wait!
14: How?
15: Hey kids, parents, guardians, get ready for the biggest Children's Day celebration in Akure as Adaba FM proudly presents Children's Day Fiesta 2026. Up on Friday, May the 29th, 2026. Venue is Ojaja Hall at Ojaja Suite, Alagba Akure. It's going to be fun-packed with exciting activities like quiz competition, debate, choreography, face painting, games, dancing competition, and lots more. You don't want to miss it. Bring your children to enjoy a memorable day filled with learning at Adaba FM Children's Day Celebration 2026, where every child shines, supported by Ojaja Suite, John Vent Company, Dano Milk, and Family Affairs.
16: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, se kan sun lo ni.
17: Abba, ajo ko ti igbo ni, nipa 24/7 Abba Mixo, koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gbalode, 24/7 Abba Mixo, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lomo okunrin ya baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 Abamisho lati je alagbata jake jado le Nigeria e ma pe 091

0: Heaven Abba Mixture. Gbogbo igba ija wa ija ose. Always guide me.
1: Oba lo ni ade ori ile keorun ni ti awon ijoye ka to fi yan ijoye laarin ilu iru eni be gbudo je ni rere lawujo se Victor Ogundare Adeshida te gba o ta oye gege bi olu egbe ni ti le toko
2: ori oye lori mi
3: loti han loti han la torun wa loti han
1: bi ala kale fifi olu egbe tutun je yo se lo ni ye to ba dojo Wednesday 27th May 2026 ni kabiyesi iku baba yeyeye alase keji orisha His Imperial Majesty Oba Dr. Alade Toyinbo Ogunlade Alade Lucy odundun keji Digiti Akure Kingdom yo fun se Victor Ogundare Adeshida ni ota oye gege bi olu egbe tutun ni afi digiti ilu Akure Thursday 28 that is the 2nd of June ni olu egbe ma wole oye Wednesday 3rd June ni dupe oye an official coronation at the Deji Palace of Akure Kingdom pelu gbigba opa ose asiko ti eje olu egbe yi igba le yan ma roju awole yan ma raye ele omo eye ti ori ade eti kekere joye e dagba oye takana ni idile Adeshida dupe lowo kabiyesi oba doctor Alade Toyinbo Ogunlade Alade Lucy bi ese She Victor Ogundare Adeshida. Congratulations. Igbimọ awọn committee lo fun rere e.
4: Ẹ kú ilé gbogbo ọmọ ajíroko àrokò bọ́dúdé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ẹ mọ̀ sí wàá kó àmójúbà chemical blue boat yó. Agẹ́bí ìdóògùn kòkòrò tí ń fàgbẹ̀ lọ́kàn balẹ̀ tápápákú ìrú ẹ̀kún ọkọ kòrìkòrì. Gbogbo lẹ́yìn tìlò síbẹ̀. Ẹ ti tá kò ta ìlú kò lógbò gbá kòrìkòrì yín kòkó yín lọ́rùn sọ yín da láìmọ́ ṣe. Ẹ̀kún ọkọ kòrìkòrì blue boat ni ẹ kówó rà lónìí kẹ́yìn náà orí yàtọ̀. Bí kòkó yín bá ti ń rì tẹ́lẹ̀ gan. Bẹ́ẹ̀ fi ní blue boat á pọ́n lọ wẹ̀ bí edé yíyan. Bí blue boat ṣe ń gbógun ti kòrìkòrì náà ni ó mọ fún kòkó yín lókun so jìnwìnì bí àtẹ ilẹ̀kẹ̀. Kíákíá niṣẹ́ blue boat yìí bẹ́ẹ̀ náà ló lágbára láti dáàbò bo kòkó yín fọjọ́ pípẹ́. Iléeṣẹ́ Wacot Limited ló pò ó pọ̀ fáwọn àgbẹ̀ oníkòkó tí kòrìkòrì ń dà láàmú. Ìṣọwọ́ṣiṣẹ́ blue boat kọjá adanwo kọjá bẹ́ẹ̀. Àjọ Kòkó Research Institute of Nigeria ti gbé ìyẹ̀wò owó tún jàn lóun tẹ gbà. Ẹ lè rírà ní gbogbo ilé ìtajà tó ń ta ojúlówó oògùn kòrìkòrì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Chemical Blue Boat ni ẹ béèrè fún kí kòrìkòrì ó dágbére fóko yín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0811-891-0336 tàbí 0811-891-0234. Blue Boat ẹkùn ọkọ kòrìkòrì dé ẹkú oríire gbogbo
5: ọmọ. So things don easy for Niger now.

0: 88.9 FM. Awolu solu dero pese.
1: Adaba FM, I like it forever.

0: keep it locked on Adaba FM.
1: Ilé ya tẹ́ bú tẹ́nísì championship. Tọ́ ma wáyé nílùú kàlẹ́ àkọ́kọ́. Ǹjẹ́ lọ́jọ́ ọdún gangan. Èyí tí àwọn ìkàlẹ́ sítì bọ̀ ń ṣètò ẹ̀. Tí Dr. Afi Solúwa tó yókù ṣágbàtẹ̀rù ẹ̀. Tí Milẹ̀ kọ́lẹ̀ gbálẹ̀ tìtìtì. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣe wẹ̀jẹ̀ wẹ̀ mú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún Iléyà. Bẹ́ẹ̀ náà lógún àwọn ọmọ kan. Bẹ̀rẹ̀ sí tàn nílùú kàlẹ́ àkọ́kọ́. Ọmọ ológo. Gómìnà ẹlẹ́yọrí tábìlì gbá. Tí àwọn ènìyàn pè ní tẹ́bù tẹ́nísì. Ọwọ́ gẹngẹ pẹ̀lú bat lọ́wọ́. Ká fọwọ́ gbé. Fọwọ́ jù. Fọwọ́ lana. Fọwọ́ defender. Iléyà tẹ́bù tẹ́nísì championship. Irú yín gangan là ń wà. Ọmọ àsápamọ́. Kò jáde síta gòngò. Káyé orí ọ. Ìkàlẹ́ sí tíbọ̀. Àwọn ọmọ ológo àtìgbàdégbà. Tí wọ́n mọ rírì kẹ́yìn ò ní ẹ̀bùn. Kó sì rẹ́bọ̀ ń lò. Inú wọn ṣàpẹkalẹ̀ eré ìdíje ọ̀hún. Àní tó bá ti mẹ́rẹ̀ tẹ́bù tẹ́nísì gbá. Kíákíá ni kò wá forúkọ sílẹ̀. Àwọn èèyàn ti forúkọ sílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ìdíje ní èyí tí ọkọ ní pàtàkì ni. Afúnni má wo bẹ̀. Ọkà kókó kì. Ẹlẹ́yinjú àánú ọmọ Yorùbá àtàtà. Tí ń fi wọ ọmọ lóàbí hàn lójoojúmọ́. Dr. Afeez Olúwa tó yin ògún. Ń lọ sọ pé ògún ọmọ kankan ò gbọdọ̀ wọ mi. Eré ìdíje tó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n. Tó máa parí sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n. Oṣù tá a wà nínú rẹ̀ ìyẹn ní ọjọ́ ọdún gangan. Tó o bá fẹ́ kópa. Kó orúkọ rẹ ní kíkún pẹ̀lú fóònù nọmba rẹ. Gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ sí nọmba yìí 08035666825. Kí a ló máa dọ́dọ̀ wọn? Ẹ̀bú wà fẹ́ni tó bá ṣe kò kíní. Ìkejì àtìkẹ́ta. Ọ̀fẹ́ ni ìforúkọsílẹ̀ o. Iléyà tẹ́bù tẹ́nísì championship. Ó yá tètè máa bọ̀. Ìwọ ni rẹ́kan. Ìkàlẹ́ City Boys ló kéde.

0: keep it locked on Adaba FM.
1: Children-loving governor of Ondo State, Dr. Lucky Ayedatiwa, and his amiable wife, Mrs. Esther Oluwaseun Ayedatiwa, through the Ondo State Ministry of Women Affairs and Social Development, cordially invite all children to the grand final of the 2026 National Children's Day celebration, coming up on Wednesday, May 27, 2026, at the Ganifa Emi Arcade, Igbatoron Road, Akure, by 10 a.m. The theme for this year's celebration is Future Now, promoting inclusion for every Nigerian child. It will feature March Past talent exhibition by children with special needs, displaying their talents in shoemaking, bead making, wheelchair race, singing and dancing, poetic chant, ewi, among others. There will also be cultural display reflecting local content by children and students, special presentation by the Ondo State Children Parliament, among other side attractions. It's time to celebrate and raise awareness on issues affecting our children. They are our future. Announcer, Dr. Shimbosede Osamae, Honorary Commissioner for Women Affairs and Social Development.
2: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R R I E salary
2: ah boda mi espelli espelli no di salary oya lopin gbianju espelli turmeric
4: T U R N E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
6: Guy, why you didn't smile like this? Waiting happen.
7: Cause I don't win trip to go abroad.
8: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
9: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn koríkorí ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn iná gorí ilé fẹdú toto ọkọ koríkorí dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rí a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòríkòrí a kì í tó kèrè máa dínú ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
10: Mo kíyìn o gbogbo ẹ̀yin àgbẹ̀ lábúlé yìí mo kíyìn o gbogbo ẹ̀yin àgbẹ̀ nílẹ̀ yìí pátápátá ní pàtàkì gbogbo ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ káàbọ̀ sórí ètò ìkórèdé. Ìkórèdé ni ètò pàtàkì tá a ti máa ń yànnàná gbogbo àwọn nǹkan tó lè jẹ́ kí àgbẹ̀ kó kérè oko ẹ̀ lákòdélé. Lórí ètò ìkórè lénìí a jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tó bá ti di wípé òjò ń kásẹ̀ ńlẹ̀ ni èèyàn máa ń lo àwọn oògùn kan tó jẹ́ oògùn kòkòrò tó máa ń pa gbogbo àwọn kòkòrò eléyìí tó lè da oko láàmú oògùn tó lè da àwọn kòkòrò náà láàmú ìyẹn àwọn kòkòrò tó máa ń ṣe àkóbá fún igi kòkó fún èso kòkó fún àwọn fúláwà kòkó tó bẹ́ẹ̀ jẹ́ kí n já yẹn sí wípé ṣé ẹ rí àwọn kòkòrò wọ̀nyí ó ní àwọn kan tó jẹ́ wípé wọ́n máa ń ṣe àǹfààní fún fúláwà ìyẹn òdòdó kòkó ṣé ẹ mọ̀ wípé àwọn òdòdó kòkó yìí gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé sẹ́yìn nǹkan tí ò ní jẹ́ kó rẹ̀ dànù nǹkan tó ṣe pé tí kòkó bá ti ń gbé fúláwà jáde tí ò ní jẹ́ kó rẹ̀ dànù àwọn kòkòrò kan ní òkín ló máa ń ṣe àkóbá irú ẹ̀ tí kòkòrò ṣe máa ń rẹ fúláwà dànù ṣe wá rí irú àwọn kòkòrò wọ̀nyí òun náà máa ń lo pa kòkòrò fún àwọn oògùn wọ̀nyẹn ni wọ́n ń pè ní fárífárí ìkan wá ń bẹ pàtàkì tí iléeṣẹ́ Choice Agrochemical Limited eléyìí tí wọ́n ṣe òun ni wọ́n ń pè ní drive èyí tí wọ́n ń pè ní drive yìí oògùn kòkòrò ni kété tí òjò bá ti ń dá lọ tójò ti ń wá wọ́ọ́rọ́ ìgbà yẹn náà máa ń lò ó ṣùgbọ́n tí òjò bá ti wá rinlẹ̀ dáadáa àsìkò yẹn ni wọ́n máa ń lo kòrìkòrì fún kòkó oògùn tí wọ́n ń pè ní kòrìkòrì yìí òun ni oògùn ìkórè ogun tan pe ni korikori o ni ogun ikore se mo pe ba se so seyin tele awon ogun kan wa to je wi pe won tin lo tele tele sugbon nigba ti awon to nse ogun wonyi ti won ri pe awon nkan tan fi nse o ni awon ijamba kan ninu to le se eniyan ni jamba leyin igba ti won ba je koko eleyi ti won bi jade lati nu e o ni won fi lo mo ni won se si wa se awari ogun kan pataki te le ri ni gbogbo ibi ti won tin taja te le ri ni gbogbo ibi ti won tin ta gbogbo awon nkan ti won lo loko to je ojulowo o na ni ikore eleyi ti Choice Agrochemical Limited ti won se e ma gbe sira won o ogun drive o ni fari fari eleyi ti won lo fun koko nigba ti ojo ba sese nde ogun korikori o ni ikore eleyi ta nso nipa e oya ni le se Choice Agrochemical Limited. Awon number ti e le pe ni won yi 0802 300 8736 tabi 003 929 8023 ikore lati le se Choice Agrochemical Limited.
9: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìlò orí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn iná gorí ilé fẹ́jú toto ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dínà ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
11: Tẹ́ ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kó rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi. Fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
12: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fa òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rọrùn sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì. Ẹ ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Yemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-64-19 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ ọ́fọ̀ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹwà àwọn bàbá bàbá wa ẹlòmíì wọn á lọgọ́rùn-ún ọdún wọn á lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀ ẹlòmíì ń ṣe sí ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìnrò àwọn egbò ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 070-60-60-64-19 àlàáfíà ara wo ní bí fi àbí ojúbà.
13: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi, ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni, ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni, kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
14: Abba, ayé òkú ò tíì gbọ́ ni, nípa 24/7 Abba Mixure, kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo, àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé, 24/7 Abba Mixure, kò lọ tí nú rárá, ó kágbó ẹ̀yìn dídùn ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù, lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán, tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀, ìwé àtegbò la fi pèlò rẹ̀, àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà, ó da alágbó ara, 24/7 Abba Mixure, láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà, ẹ máa pe 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure, gbogbo ìgbà ìjàwá ìjà ò sí, always guide me.
15: Guy, why you dey smile like this? Wetin happen?
16: Cause I don't win trip to go abroad.
8: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

tó wọlé òun náà la ṣe gbàgbé àṣà àti gbogbo n tó ń ṣẹlẹ̀ ní ìdílé oníkúlùkù ìdí rèé tí ètò yìí tó fi wáyé pé ẹ má já gbàgbé àṣà wa ìdí ni pé àbáláyé lẹ́tò ètò sì ni àbáláyé ẹ tó kà lẹ́ńbẹ́ o níbi tẹ́ ti ń gbọ́ wa

0706 3 0706 3 0706 0706 3 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706 0706

0: ba se nse ise ti todo ti wa to ba de je pe ona to jina ni wo na wa to je pe o lanfani ati yoju se wa to ba fe da ifa lere oro ara e ko te mo kan to nse e ko mo igbese to kan lere oro ara e o le pe wa to ba ti pe wa pelu oruko e ma pe wa ni ipe abosi o to ni iye ta so pe pe ko mu wa ti wa da niyan le lori iye yen la da fa le lori olodumo ite ti ba gbogbo wa che to je pe ero alagbe ka e o so gbogbo nkan de ero a ya foto e a so pe ka fi ranche si e ti wo fun alara e a foju ri nkan to je pe nkan ti fa so nipa e to ba de ni se ise ifa ile to se yo nbe ta ba ti se a si ile a fi ranche se a te olowo ni bi ki bi to ba wa to je pe oro e na le fi da da yo ilu to gbonu la ta kan mole sigere bi oro ta so ugbon number to je number titi wa ohun ni ko pe ko to ba wewe oro ohun ni 070 6 3 01 2 8 1 6 070 6 3 01 2 8 1 6.
1: E seun baba mi ninu awon gbolo oro ti e so kale afi be ni wipe e mo atejise ti enikan teranse lati ilu otun bolije Benny, any kan lati ilaje ese odo deji king lo loruko won ni baba se ti won ba pe yin si ona jiji lati wa da ifa fun won pe se ele wa tabi ti idile kan ti won ba pe yin lati wa da ifa fun won nile pe se ele wa si odo won be
0: da da ale wa ṣùgbọ́n ó ní asọyé tá a jọjọ jòkó láti sọ pé ká sọ ọjọ́ tá a wá bí ìfa ta fẹ́ dá fún yín kì í ṣe pé kẹ́nìkan sọ pé báyà òun jòkó sákúrẹ́ àbí òun wà ní jòkó déédéé fiṣẹ́ ti pé máa bọ̀ wá bá mi dáfà mi o irú àwọn ìpè àbòsí bẹ́ẹ̀ yẹn a sọ fẹ́ nìyẹn pé a kì í ṣerú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó báyà wọn fẹ́ jẹ oyè nínú agbo ilé wọn ni tó dàbẹ ni pé oyè yẹn ti fẹ́ dá ọwọ́ wù sílẹ̀ àbí pé wọn fẹ́ tẹ ọjà dó nílùú wọn ni wọn fẹ́ gèsì sí ìlú ni ifá ló mọ̀ bọ́n ṣe ń gèsì sí àárín ìlú òun ló mọ̀ bọ́n ṣe ń rí àrìmọ́lẹ̀ sáré ọjà gbogbo nǹkan wọ̀nyẹn tó bá ní ìlú tó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ la sọ pé ká lọ bá wọn ṣe ṣùgbọ́n kì í ṣe ìpè àbòsí kẹni ẹ dédé máa pè bá pé mo wà ní ìdànrè máa bò tó bá dọ̀tún la ṣe wà wá bá mi dáfà mi ìwọ lágbé fa ìwá sì tọ̀ gbòdú tí màá wá bá ẹ dá ṣùgbọ́n tó bá jẹ́ bíi pé a fẹ́ yan ọba ni a fẹ́ yan ìjòyè ni a fẹ́ má lẹ̀ ibùdó ni pé gbogbo ìlú pápátá ni ọ̀rọ̀ yẹn ṣe bẹ́ẹ̀ ni pé ó so papọ̀ à á gbéra ní ìlú wa à á sọjọ́ tá a wá à á mú àwọn babaláwo méjì mẹ́ta dání tó jẹ́ pé àjọjọ bá yín ṣe láti sọ pé bá ká ṣe ní pípé a lè ṣe gẹ́gẹ́ bí ìbéèrè yín.
1: Ẹ ṣeun bàbá wa lọ́lá Elédùmarè. Ìrìnàjò yín kò ní bí ọmọ aráyé inú o.
0: Àṣẹ.
1: Bẹ́ẹ̀ bá ṣe lọ bẹ́ẹ̀ bá ṣe ń bọ̀ ọlọ́ọ̀bà mi a máa pànàmọ́ fún yín o.
0: Àṣẹ.
1: Elédùmarè a sì máa gbọ́ ti yín náà o.
0: Àṣẹ.
1: Adilé adi aya adi ọmọ adi wọ́n mú.
0: Àṣẹ.
1: Ẹ ṣeun bàbá mi. Àwọn lẹ́tà tí a rí gbà tí ẹnì tó kọ sí wa tó ní kan fi gbà òun ní ọ̀rọ̀ ìyànjú àti pé kí ni kò ń ṣe. Ó ní olóòtú ó ní mo kí yín mo sì kí bàbá ajẹ̀rù lóògùn. Ó ní ẹ jọ̀wọ́ ẹ gbà mí orúkọ mi ni Akeem láti ìgbọ́kọ̀dá. Ó mu ti dàgbà tó ẹni tí ó ní ìyàwó sílé. Ó mu sì ní ìyàwó ṣùgbọ́n ìyàwó yìí kò yé mi bó ṣe wá ń ṣe báyìí o. Kò sì ṣe bẹ́ẹ̀ ní ìgbà tí mo rí tí a sì jọ ń gbé. Bíi kó kúrò nílé kó rìn lọ ìgbà tí ẹ bá máa béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló ń wá kiri. Ohun tó wà nínú ilé tí a ti rà síbẹ̀ láni òun wá tàbí kí ọ̀rọ̀ ta sọ jáde má tiẹ̀ ní ìdí kan pàtó. Olóòtú ṣé mi ò ti ṣi ìyàwó gbé báyìí ẹ gbà mí bàbá mi. Ẹ gbọ́ lẹ́tà tí arákùnrin yìí kọ.
0: Bẹ́ẹ̀ ni.
1: Kí lẹ ti rí sí.
0: Kolódùmọ̀rẹ́ ọba ràn wá lọ́wọ́.
1: Àmì.
0: Ẹni pé tí n bá máa sọ gbogbo nǹkan màá máa sọ pé láyé àtijọ́ láyé àtijọ́.
1: Nígbà tó yẹ pé ibẹ̀ náà láti
0: àwọn àgbà. Àwọn àgbà ní pé pẹ̀rẹ̀mùsẹ́kẹ̀ ló ní ọ̀kẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan kí nǹkan ìbáwò tènìyàn bá fẹ́ ṣe ìbẹ̀rẹ̀ ló ti kọ́kọ́ sọ pé kò ń bẹ̀rẹ̀ wá. Iṣu tẹ́ rí tó wù yí. Ibì kan ló ti ń bẹ̀rẹ̀. Àgbàdo tẹ́ rí tó pọmọ yín. ibi kan lati bere gita teri ta so pe agbegilodo le gbe ju ike kan lo nbe ojo kan ni giyan wa to je pe lo sese be ni pe ko tari jade ninu iwo ile so gbogbo nkan ti nkan te ba wu ke yan fe se aya atijo na ni gbogbo nkan ti koko bere so ni aya atijo te yan ba fe fe iyawo yala ko ribele to ni kaluku so pe boya je

0: bó ṣe lè fẹ ìyàwó ń bẹ kó pẹpẹ títí kò lè yẹ máa padà sọ nínú ilé títì ẹ náà ilé tó jẹ pé warapa ló wọn fi jogún ní ilé títì wọn kò sí bẹ ènìyàn ṣe lè sọ pé kò ń fẹ ọkọ ń bẹ kó máa padà bí ọmọ tó jẹ pé irú àrùn yẹn á tún padà ṣẹyọ ní lára ẹ ṣùgbọn kí ni mo fẹ kọkọ wò nínú ti ọrọ ẹ tí ènìyàn bá kọkọ fẹ dọwọ lé nǹkan láti ṣe gẹgẹ bí pé nǹkan òkùnkùn ní ọrọ obìnrin tí ènìyàn bá kọkọ lọ béèrè sí pé ìyàwó tí mo fẹ fẹ ẹ ọkọ tó ń bẹ mi tó ní pé kí n lọ fẹhùn ẹ kí ni iwájú ibẹ kí lẹyìn ibẹ kí ni àárín ibẹ á ṣe rí ifá lè sọ lọpọlọpọ níbẹ ṣùgbọn ọpọlọpọ ẹlòmíín wọn á ti jọjọ ríra tán omi gan ìyàwó àtẹ ti lóyún nígbà tẹlu mi bá dọdọ mi a ní ìyàwó òun tẹfẹ mọ ṣé nǹkan tóun lè fẹ ni ìyàwó báwo ló ṣe jẹ
1: lẹyìn ìgbà tó ti lóyún
0: tó ti bímọ méjì mẹta fún láìṣẹ fẹ lọ bèrè báyìí wàá dá lóhùn pé ṣé èmi láìṣẹ sọ pé ìyàwó kì í ṣe ìyàwó ẹ
1: báyìí
0: sọ pé ilé lágbájá lòdé tó sọ pé kò kì í ṣe ìyàwó ẹ kí ló lórí tó fi sọ bẹẹ láìṣẹ kó ọrọ jọ sílẹ màá ní àtúnṣe ni ọrọ ẹ gbà kì í ṣe èmi lábá ẹ dáfá tó wà fílé ìyàwó ẹ lọ pé kì í ṣe ìyàwó ẹ táṣọ bá ti dọ̀tí ṣe ni wọ́n fọ́ bí àdá bá ti kú ṣe ni wọ́n lọ látún bọ́ sí kinní pé àtúnṣe ni kó lọ ṣe níbi ibẹ̀ kó lòdùmọ̀ rẹ̀ ọba kó ràn gbogbo wa ní lọ́wọ́ ọ̀run mẹ́lọ ní iwájú ilé gbóná girigiri ó ní ìyìnkùlé ibẹ̀ ò ṣe é gbà ó náà ló dé fá fún alárùn yìí tó fẹ́ lọ fi kínkín ṣe àyà alárùn yìí ọba ni ṣùgbọ́n kínkín tá a sọ jẹ́ olórí èmèrè àwọn ẹlẹyẹ lálẹ́dẹ ọ̀run ṣùgbọ́n ènìyàn tó lọ fẹ́ olórí ẹlẹyẹ lálẹ́dẹ ọ̀run irú ìfẹ́ wo lènìyàn ní tó fi ń ṣe olóògbò ṣọ ẹran irú ìfẹ́ wo lènìyàn ní sí ajá tó fi ń ṣọ igigo ẹran irú ìfẹ́ wo lènìyàn ní sí òbúkọ tó kó ìpìpò iṣu tó sọ pé òun á máa bá òun
1: ṣọ
0: báwo lẹ́lẹ́yẹ ló lè fi ẹlẹ́yẹ ṣe ìyàwó kò rò pé bá wà á gbádùn ẹ̀ ká má tiẹ̀ tanra wa jẹ ni ènìyàn tẹ fi ọrọ bora ní kinní ni orí ètò yóò sì ní pé bá ká tan ẹnìkejì jẹ ṣùgbọn ká tó wí ká tó sọ nígbà tí alárán ló mú kínkín ṣe ìyàwó tó báyìí ti ní nǹkan tí alárán bá ti ṣe bọ́yá iṣẹ́ oko ni alárán ṣe sílẹ̀ ní ìkínkín á lọ pe àwọn ẹlẹgbẹ́ pé kí wọ́n wá báwọn bá jẹ́ tó báyìí ti débi ibẹ̀ pé a máa lọ́wọ́ sí òun abẹ̀ sí ń kọ orin pé a lọ́wọ́ sí àlẹ́sẹ̀ sí o pé kínkín ló máa rán rán wa wá pé ká lọ ṣe bẹ́ẹ̀ o wọn wá bàjẹ́ mọ́ ọjọ́ wo alárán fẹ́ gbéra sókè nígbà tí ènìyàn dá oko sílẹ̀ bọ́yá ká fi ṣàpèjúwe ènìyàn dá oko kòkò sílẹ̀ bọ́yá bí igba mẹ́wàá àbí ogún igba pé ilé àtún jíjẹ wọn tún lè ta nínú bẹ̀ àwọn ọ̀rọ̀ ìyàwó da àwọn èsì síbẹ̀ èsì bọ́ sóko mú gbogbo kòkò ó jẹ́ ọjọ́ wo ni alárán fẹ́ rí nǹkan tá a tà tàbí tó fẹ́ rí nǹkan tá a jẹ níbẹ̀ so pé ènìyàn fẹ́ obìnrin pé ènìyàn fẹ́ ọkọ ènìyàn ní nǹkan kan tóun fẹ́ ṣe tó bá ti rọ̀ pé nǹkan tá a ní ṣe pẹ̀lú ọjọ́ iwájú ni ènìyàn kọ́kọ́ máa ń bèrè sí ni ọ̀run bọ̀ níbọ̀jà bá tú ó ná kó lórí àwọn pàtẹpàtẹ ó ná kó àwọn àgbà ṣàǹkùṣàǹkù tí ń dojú ẹran ó ná kó àwọn alákínkanjú ó nà ló dé fá fún ọ̀run mi lọ pìtàn bàbá fẹ́ lọ mú arọ kùnùkùnù tí ń ṣe olórí ẹlẹyẹ ọ̀nà wo ló wọn gbà ìgbà tí ọ̀run mi bá ti jáwé ewé tó ọ̀run mi la já ewé ò jẹ́ mọ́ egbò tó ọ̀run mi la wà egbò ò gbà mọ́ ọ̀run mi la ti fá títí ọ̀run mi la ò fún ibò ọ̀run mi la tó ìṣẹ̀ ní kíyè sí wa pé ibo ni ọ̀rọ̀ yìí ti wá kó tó da pé ifá ìṣẹ̀ jáde níbi ibẹ̀ òbí tá a sọ ifá yẹn dé mọ́ fún onítọ̀hún kó má bàá dàbẹ́ ni pé ọ̀rọ̀ tí ẹni wá sọ pé àwa la túbọ̀ pakún ọ̀rọ̀ ìdílé ìdí ẹ̀ láti ṣe ṣùgbọ́n nǹkan tí mo lè rí sọ fún ẹni ni pé kènìyàn ro nǹkan kó tó da pé ènìyàn ṣe ó yájú pé kènìyàn ṣe tán kó tó sọ pé bọ́yá kò ń ro ọ̀run lọ ní ṣiṣẹ́ ní ṣe kú ọ̀pá ó mú ìbìtì àta ọ̀nà ni kò péjò ọ̀pẹ tí òkun ní wojú ọ̀run sàlẹ̀ ó ní àwọn olóde fún ọjọ́ kan fún ọ̀run mi lọ pìtàn bàbá fẹ́ lọ fún ìsìnmọ́lá ó fẹ́ lọ fẹ́ láyà ó fẹ́ lọ fún ìsìnbà ó fẹ́ lọ fẹ́ láyà wọ́n ní kọ́ ọ̀run mi lọ orúbọ kó túbọ̀ torí ìsìnmọ́lá òun ìsìnbà tọ́run la fẹ́ fẹ́ ní àyà ẹ kó bá lè jẹ́ kí ilé ẹ̀nà ó tòrò kò tẹ́ kì í ṣe pé bọ́yá ọ̀rọ̀ ẹlẹ́lẹ́yẹ dé kì í ṣe pé bọ́yá ọ̀rọ̀ ọlọ́gbọ́n mi dé ṣùgbọ́n nígbà tí ìyá ilé tó gbóná tí ìyàwó tó gbóná ọ̀run mi la ó jẹ́ ni onísùúrù báwo ni ọkàn òun fún aláì ti fẹ́ balẹ̀ ẹ̀mọ̀ pé ẹni tó mọ ẹjọ́ rò báyìí tó lọ fẹ́ ẹni tó mọ ẹjọ́ rò bó pẹ́ẹ́pẹ́ bó yáyá ẹnìyẹn tó mọ ẹjọ́ rò ìmọ̀ akọ́kọ́ tí ò mọ ẹjọ́ rò akọ lẹ́jọ́ nígbà tó bá fojoojúmọ́ kó o ṣe é sì tàbí ọmọ ẹjọ́ mẹ́jọ ṣòkó lòdùmọ̀ rẹ̀ ọba ràn wá lọ́wọ́.
1: Àmì ẹ ṣeun bàbá wa ẹ wá gbà bá fi nọ́mbà yín àti bọ́n ṣe lè rí yín ní ìta ògbólú.
0: Ìlú ìta ògbólú ni mo takàn mọ́lẹ̀ sí ìta ògbólú wà lábẹ́ ìjọba àkúrẹ́.

0: ẹnà local government kété tènìyàn bá ṣàtẹ́ńbọ̀ kẹ́ni ẹ bọ́ọ̀lẹ̀ nílé epo tó fẹ́ àgbẹ́kẹ̀gbẹ́ àkúrẹ́ ẹnà local government secretariat ìdojúkojú ilé epo yìí lẹ́niyàn arétí ti sí ìdàkejì taari pátákó ajúwe wa ọ̀nà pátákó ajúwe ọ̀nà ẹlẹ́sẹ̀ ni ọ̀nà tí wọ́n ti da ọ̀dà sí kẹ́ni ẹ tan ọ̀nà yẹn lọ sí ìsàlẹ̀ kó tó ní òpóná márùn àbótú póná mẹ́fà lákan lé wa lákan ní apá àlàáfíà akun lé wa akun ní àwéwé nọ́ọ̀bà kan tuntun jẹ́ nọ́ọ̀bà titi wa òun ni 070-630-012816 070-630-012816
1: ẹ ṣe púpọ̀ bàbá mi ẹja wa wò báyìí ṣé ká wá gbà wípé ìyàwó ti arákùnrin yìí fẹ́ pé ó fẹ́ máa ṣe gangan ló ṣe ń jáde láì nídìí pàtó tó fi ń jáde nínú ilé ni.
0: gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ìyá àbí àwọn bàbá wa máa ń sọ afọ́jú ni wọ́n sọ pé bá wọn júwe nǹkan fún wọ́n á sọ pé ó yá mọ́wọ́ bàbá yẹn tí orúkẹ nǹkan bí lè ní ló wà lọ́wọ́ ẹ̀ gbogbo ẹni tó bá ti lójú ara ẹ̀ a rí mọ̀ pé wọn kì í ju aboyún fún ènìyàn a ti mọ̀ pé nkankan ló wà níkù ẹni tó wù pé kì í ṣe pé ó dèyàn yó ṣùgbọ́n afọ́jú náà lè sọ pé àwọn obìnrin tó wà níwájú ẹ̀ ó lóyún fún nígbà tó sọ pé ẹni ìbá ẹ tá dédé gbéra tá lọ sí àdúgbò kejì tó á béèrè pé ibo ni ó lọ tá sọ pé òun fẹ́ lọ wo òun fẹ́ lọ mú tẹlifíṣàn ni àbí òun fẹ́ lọ gbé pọ̀tù ó yẹ kán ti mọ̀ pé nkankan ti wà ní inú ọpọlọ ẹni mo máa sọ pé oríṣiríṣi ọ̀nà bí méjì mẹ́ta lènìyàn gbà ń rí àìsàn lènìyàn gbà ń rí àrùn a ti sọ lórí ètò rí tó bá lẹ́nu tó jẹ́ pé ó fọkàn bá wa lọ ní nǹkan bí ọdún kẹta àbí ọdún kẹrin sẹ́yìn pé ìyàtọ̀ wà nínú àrùn àti àìsàn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nígbà tá a sọ yẹn ní ẹlòmíì tó ìṣẹ̀ mọ ìtumọ̀ tó wà ń bẹ̀ ṣùgbọ́n kó má bàa gbà wá lákòókò àtẹ̀fẹnugun lásán ni àrùn lẹ àrùn tó jẹ́ pé ó jẹ́ bí nǹkan tènìyàn jogún bá àrùn tènìyàn dẹ̀ jogún bá òun ni bí àwọn àrùn ayé àtijọ́ tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti wá fún àpẹẹrẹ bá àbí ẹni tí ìwèrè bá ń dà láàmú bóyá ilé wọn ni tí ìwèrè sọ lórí ẹnìkan nínú ibi ibẹ̀ ìyá ó ṣeéṣe kó máa ní àrùn ọpọlọ bàbá ẹ ṣeéṣe kó máa ní àrùn ọpọlọ ṣùgbọ́n kó jẹ́ pé ìyá ẹ̀ kó jẹ́ pé bàbá ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta irú yẹn a lè pè ní àìsàn a sọ pé àrùn ẹni tó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n dédé rí báyìí kò sí nǹkankan tó ṣe tí wọ́n dédé rí ara ẹ̀ tó bẹ̀ sí ń bó tó ń pupa tẹ́ àrùn ẹ̀tẹ́ dédé sọ lára ẹ̀ a sọ pé àrùn àbẹ ẹni tó jẹ́ pé wọ́n jalè nílé ẹ̀ mọ̀ pé bí irú o lè tó wọ́n jà báyìí kì í ṣe pé bọ́yá wọ́n lè sọ pé ẹniyẹn dùbúlẹ̀ a lè sọ pé lágbájá ẹ̀ tó bá jẹ́ pé nǹkan tó wọ́n ṣe nílé wọn ni a sọ pé àrùn ilé wọn ni o lè jíjà ṣùgbọ́n ẹni tí àìsàn bá ń ṣe òun ni pé ẹni bóyá o lọ sí oko nǹkan gbá mọ́ ẹlẹ́sẹ̀ ẹ̀jẹ̀ dúdú sá wọ ọbẹ̀ ó wá di bí àgì tí wọ́n pè ní aromatism a sọ pé àìsàn aromatism ń ṣe a lè sọ pé àrùn aromatism ń ṣe ṣùgbọ́n tí aromatism yẹn tí wọ́n pè ní àgì tó bá ti jẹ́ àrùn ìdílé ni a tún lè sọ pé àìsàn a sọ pé àbẹ́ ló ṣe nílé wọn pé àrùn egungun yìí làrùn tó ń dà wọ́n láàmú nínú agbo ilé wọn ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ jù torí àkókò wa pé kí n lè ṣe àlàyé ẹ̀fọ́ ẹni tó jẹ́ pé kò àbí pé kò fọkàn sí wa níbi ọdún kẹta ọdún kẹrin tá a dédè yànnànà ẹ̀ dáadáa mo ní ọ̀nà bíi mẹ́ta mẹ́rin ni àìsàn àbí àrùn gbà á ṣe ni yálà nípa ta àfọwọ́fà yálà nípa jíjogún bá tàbí nípa ti àrẹ̀nàkù àrùn míì máa wà tàbí àìsàn míì máa wà tó jẹ́ pé àrẹ̀nàkù ni òun la ṣe máa sọ tá a bá ń sọ pé bóyá wọ́n gbẹ́ bọ tàbí pé bóyá wọ́n ṣe ètùtù pé nígbà míì máa ń wà ó yẹ kó níbi tó jẹ́ pé wọ́n á sọ pé kí wọ́n máa gbé sí dó tá a bá sọ pé wọ́n gbẹ́ bọ àbí ètùtù màá fẹ́ kó jẹ́ ìmọ̀ ìdánilójú pé kì í ṣe babaláwo nìkan ló ń gbé ẹbọ tó ń gbé ètùtù ní àkókò yìí àwọn ẹlẹ́sìn míì gan ilé tí wọ́n ṣe gan ju ti babaláwo lọ kó má tẹ̀ dàbẹ́ ni pé ènìyàn tẹ̀ ń bá ènìyàn pàbí ènìyàn polongo ẹni lórí ìkíní òun bá sọ̀rọ̀ ẹlẹ́ni tó jẹ́ pé ó jẹ́ bí oníṣẹ̀ṣe míì tó jẹ́ bí ẹlẹ́sìn míì tó ní nkankan tó ṣe tó jẹ́ pé èmi fún aláàmì tẹ̀ fọwọ́ sọ̀yà pé ẹ lọ bá ẹnì ṣèbí ìjọ ló ń ṣe òun ló ń ṣe nǹkan bẹ́lẹ̀ sí bẹ́lẹ̀ nígbà tó ọ̀rọ̀ débi bẹ̀ nínú àdúgbò irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń fa àrùn bá ọ̀pọ̀lọpọ̀ ó máa ń fa àìsàn bá ọ̀pọ̀lọpọ̀ irú bẹ́ẹ̀ yẹn ni wọ́n pè ní àrùn ìsọsẹ̀ sí
2: náà bọ̀ níjẹ́ ká bá wọn rìn
0: tá ní bá wọn rìn torí tá bá ní pé ká wo ẹsẹ̀ ifá kan orun mi lo ni edi osun mo di edi owo eni odi okuku fo oro sisun se awada to difa fun ewi ilado omo uti okun omo poro inu de agogo ewi lo nfe ona wo ni ilu won a fi dagba ti ilu won a fi tobi ti re gbogbo a fi wonu ilu won a yan ewi lebo pe ewi arubo o sugbon ke ewi lo gbe si orita meta ta de gbe si oko gbe agogo lu pe enikeni ko gbudo rin ninu ilu ko ma ba faya ko ebo sugbon aremo ewi o gbagbe ni igbaye lati so pe boya abi pe boya ewi so fun to je pe ori kokan o se ibi to gbe bo si po se ntoko bo loru ma pede ma sori sise ta won baba wa so ni igba mi ma rin lo so oni di aremo fi ara ko ebo o de were o wa da arun ile won ni bi be so ka to wi ka to so gaga bi ibere te so yi peche arun eni peche o da
1: gangan
0: leni feche a le so pe nkan to nse eni nu ope ni sagbadi were nkan ti o se ni
1: ni kekere
0: to pada se eniyan o ba je pe a woso ta da a kun powder ta da dugbon igba to ba ma fa le dibo mi la fa de igba to ba ma soro nkan mi la so lenu o le wo singlet to je pe inu e jade ko wo se abe aso iru won ni won pe ni sagbadi were o yato si asinwi o yato si were loto so opolopo elomina ku mo yato to wa ni tumo asinwi ohun were to ba dojo mi atun ma pada so iyen sugbon iru ti te no pe ni sagbadi were
1: e seun baba wa ni akutan ki wa ni ona bayo ati ama silu eni to kolete ati awon ti fe be nse lo ninu ile
0: Olodumare ko duro ti gbogbo wa gbogbo nkan tin be laye ni ke niyan ma funra si ke niyan de ma kiye si ra si gbogbo abawun amoran temi gaga be on ti mo si so saaju oni pe ke niyan ma dowo le nkan ke niyan to dowo le kokoko ko ma be lowo ifa Olodumare ti di feran wa to fi fa e to fi ranse si wa pe ka le ma ri lati ma lo lati ma bere o je omode ni bere ora ara e o je agbalagba ni bere ora re ifa o ke so pe o nju lagbaja e o ni so nkan to ba wa o ni so fun ayafi ti babalawo ba fe chike to tun fe paro mo tun ni imodaju pe babalawo to ba ti gbo fa pe ko ki gbudo le se eke pe ese fa kan ni otura rerere oni re tererere oni fa n gbowo sawo oni ki babalawo ma wi oni ko gberu ma tu oni babalawo to gbo bi fa ti wi oni ti o so onu wa binu fa oni ogberi to gbo atuke chuchu

0: ẹ mọ̀ ká lẹ́ ní gbogbo inú ilé kọ̀rọ̀ kọ́ndú tẹ́ ti ń gbọ́ wa yìí o. Ẹ ká lẹ́ nínú ilé epo tẹ́ ti yí sókè tó ń kígbe lálálá.
1: Bá a náà lọ ká lẹ́ lé àdírẹ́sà kan ṣerun ọdún lọ́lọ́.
0: Àdírẹ́sà
1: ẹ̀rùn ọdún léyá.
0: Ṣáwọn kan ṣì ń ṣerun ọdún ṣá.
1: Ṣerun ọdún lọ́lọ́ mo rí lògùn mẹ́bọ̀
0: yìí.
1: Ẹ̀ẹ́ mi kí hàn.
0: Ok. Ẹ ká lẹ́ káàkiri orísà bí tẹ́ ẹ ti ṣàkòkò. Tẹ́ ẹ tún jòkó tì í. Tẹ́ ẹ tún gbé bá jiná tù sẹ́gbẹ̀ẹ́. Àìrọ́ kò le tó yẹ mọ́. Kò le tó yẹ
1: mọ́. Ẹ ká kí dáná kan sá ọlé ní Sátọ̀dé.
0: Bàbá la. Ok, ó tábà. A kí ẹ̀yin tẹ́ ẹ sáwọnú lé.
1: Ní Sátọ̀dé.
0: Tẹ́ ẹ jẹ́ ká ogo mẹ́sàn-án lù bá. Bàbá la arábò ló wà gan. Lálẹ́ Sátọ̀dé yẹn.
1: 4 o'clock mo ti yí ọlé.
0: 4 o'clock.
1: Ojú àṣà arúgbìn ìtàwọn òdì ìrànràn.
0: Ok pẹ̀lú gbogbo ẹ̀ náà ń kọ́.
1: Yes, àti àṣẹlẹ̀ ọkọ̀ kó aláyàjẹ́ ni.
0: Ìran ìran kó láyàjẹ́. Ṣé ọmọ tó ṣẹlẹ̀?
1: Ọgbọ́n kúkú òjò.
0: Yèyé bọ́ba ṣẹyẹ. Àjọ wá sí lára. Má jẹ́ ń dúró ní.
1: Jẹ́ ń dúró ní ṣọ́ọ̀ṣì.
0: Alayé gba kí mọ́tọ̀ ìwọ máa lọ ní láéláé ojú àṣà èríbi.
1: Tàwọn òdì ìrànràn orílẹ̀-èdè gàbá rẹ̀ á ní.
0: Alayé.
1: Ọlọ́ka kúdẹ̀ sá ọlé.
0: Ó wọ́ mi wọlé ní 8. Mo á ní àwọn ọlọ́pàá tá a ṣe night. Ṣé wọ́n ní síta.
1: Àbẹ nọ́ọ̀sì
0: ká. Àwọn àmọ̀tẹ́kùn tá a ń ṣọ́jọ́ ṣọ́bà ìjọṣin. Ṣé wọ́n ò síta. Akínyẹmí o, mo tún wá bèrè pé àwọn ọlọ́dẹ security ṣé wọn ò sí ní ìta àbí ṣé wọn wọnú city room àbí bedroom wọn ni.
1: Àbí driver kí mọ́tò rẹ̀ bàjẹ́ sọ̀nà.
0: Àbí driver awọnugbó. Bàbá lára ó pẹ́ tán ti ń kó wa jẹ. Ó pẹ́ tán ti ń tàn wá. Ó bó ló wà lọ́dún kan báyìí tán láyé máa parẹ́.
1: Ayé àparẹ́. Olùmọ̀ ètò balance ni gàdé sọ̀rọ̀.
0: Gbogbo àwọn tó lówó sí báńkì.
1: Ta property ni ọkàn.
0: Nọ́mbà ẹ̀sìn ń kó wọn sí báńkì. Ẹlòmíì náwó ẹ̀tán. Akínyẹmí o. Bíbélì pé o.
1: Ó pé èèyàn mi ṣègbé.
0: Ó ní àwọn èèyàn mi ń ṣègbé torí wọn ò ní ìmọ̀. Tí n bá fẹ́ sáré màá rí n tó ń lé mi.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Sọ́mọ̀ bá ti dé.
1: Wọ́n ti mọ̀ fàá ti dé.
0: Akínyẹmí wọ́n máa mọ. Ok. Àbẹ́ ẹ ti sùn, ẹ ti lè sùn, ó dẹ̀yìn ètò.

0: ṣe bá. Ẹ ká lẹ́lẹ́ kan sí olú ọmọ Fẹ́mi Ògúndàìsí lorúkọ tèmi. Mi wà á dá wá o. Ẹ ti mọ̀ pé right hand man mi. Tá a bá ti rí 5 àárí 6 torí 19 tó lòun ò ní bó kan ṣe.
1: A nira
0: o, a difficult. Àwọn kan wá ní wọn à ń rọ́mọ lẹ́yìn ejò. Èmi ò wá láti fámìlì ejò. Fábílì Ògúndàìsí lèmi ti wá. So ẹni táwọn bá ti rọ́mọ lẹ́yìn ejò ẹ̀ òun ló ṣàbí torí àdánì kan rìn níjọ ọmọ ejò níyà. Akínra mi
1: o. Ó kí ilé gẹ́gẹ́ tí gbá àfọ̀ ikú àsìkò yọ ọkùnrin abalẹ̀ àdẹ̀kú ọdún.
0: Ọdún mà ti bẹ̀rẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n àwọn tọ́dún yìí ó tó dàbí pé ó ṣọwọ́ kan jàn mọ́.
1: La àgbẹ̀zẹ̀ náà kán mọ́kànrin abalẹ̀ next year kan tún mú.
0: Ẹni tí ò rówó gbàgbó lọ́dún yìí.
1: Ọkùnrin abalẹ̀ next year.
0: Àwọn kan tí club wọn win lọ́sẹ̀ tó kọjá
1: yìí.
0: Márùn-ún nínú mẹ́bà wọn. Wọ́n lọ gbé wúrẹ́ ilé wúrẹ́. Wọ́n fẹ́ fi ṣe
1: pàtí.
0: Ọgọ́nà.
1: Ẹ̀rùn á ti sẹ́wà.
0: Bàbá Lára, jẹ́ bẹ̀rẹ̀ prógrámì.
1: Jẹ́ bẹ̀rẹ̀.
0: Ọ̀dọ́ lọ́jọ́ bíi tòní, òní gangan, today. Jẹ́ kí àwọn tó fẹ́ràn wa. Olówó òkèrè Ekwomọ́ọ̀gì fẹ́ràn wa, ó ti dé. Olóyè Adéṣidà Ọ̀ṣọ́gbọ́n, ó ti dé. Yèyé Bọ́ba Ṣẹ̀yẹ gan ọlọ́dẹ.
1: Ẹni ṣe Sátọ̀dé láyọ̀ orí ètí.
0: Ó wù ẹ́. Sátọ̀dé ló ti ríṣẹ́ tó fà mí wọlé ní ètí. Ìyá ogó bá wù mí. La máa wọlé lálẹ́ yìí. So àwọn tán ń kó yín jẹ, wọn rí àwa kó jẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé àwọn tó lọ night má já fi yẹn, ìyẹn ti lọ. Gbogbo yín pátápátá làkiri pètò ẹ̀ mọ̀ kalẹ̀ o. Ọlájùmọ̀kẹ́ ẹlẹgbẹ́ àwọn náà wọ́n ń wò wá. Gbogbo ẹ̀yìn tẹ́ ti dé àkiyìn pètò ẹ̀ kalẹ̀. Ọlọ́jọ́bí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí, akínyan mi o. Oṣù mélòó la láboyún fi ń lóyún.
1: Oṣù mẹ́sàn-án.
0: Kó tó bímọ. Ṣùgbọ́n ẹ tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ times 2 ní tiẹ̀.
1: Olú ẹ̀sra
0: oṣù mẹ́sàn-án nínú mom sí ẹ̀. Ìgbà tí wọ́n ó bí. Kán tó rí bí kí náà ṣe gan-an. Ta lẹni náà? Ọmọ bo ni? Ọdún mélòó ló pé lẹ́ni? À ń padà bọ̀ lẹ́yìn ìpolówó ọjà méjì. Ẹ mọ̀ káàlẹ́ o, àbẹ́ ti sùn, ẹ tí lè sùn, ó dẹ̀yìn ètò.
2: Bàbá ó káríráyé o. Ní iṣu dáraba ó gbọ́ ọ̀nà ọ̀tún yọ.
3: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlifiriti tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní iṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tókùnrin ní tóbìnrin lọ́mọdé àtàgbà. Olú and t-shirt, jeans and chino, pant and joggers, wristwatches, awoka, senator dressing, resource control ní iṣu. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà nígbàgede ọ̀gbẹ́gbàbù kẹtẹ níbi táwọn ògbàgbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí.
4: Oh my God!
3: Bí odindi ọjà ìlú kan lókè òkun ni.
4: Military and paramilitary accessory.
3: Àwọn officers boots.
4: Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
3: Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
4: Gbogbo schools ní kó tètè wá máa order for uniform container and sanders.
3: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
4: Ìbẹ́ ìṣeléyọ léyọ tàbí dọ́sí dọ́sí.
3: Ẹ̀yẹ tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
4: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
3: Ó yá ní nọmba 85 Ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́.
4: Telephone 08054520455.
3: Ní iṣu
4: abíbàtà kókó ká.
5: Ara àdékúnré kó ṣe ọ̀pẹ́ lọ ti kọ̀ ọ̀bọ ní kẹ̀gbẹ́ dùn.
6: Iyo ṣe ni kẹ́ ti ara dùn mí kẹ́ rẹ̀ mi tọ́ tọ̀sẹ̀.
5: Kó o rí tí ló bá ẹ̀.
6: Awo gba àrùn.

0: kẹrìndínlọ́gbọ̀n
1: ọgbọ̀n yégúnlẹ̀
0: lókòrókòrò gate
1: high court lakurẹ
0: nikú ọlọ
1: láti ṣàyẹwò
0: ara rẹ
1: oríṣiríṣi ẹ̀rọ
0: ìgbàlódé
1: lọ́dọ̀rin ọ
0: ẹ̀rọ òun léde àtú àṣírí
1: ibi kò jòjò sápamọ́ sí lára rẹ
0: a dẹ̀ fọ ọ̀nà àbáyọ sí ọ
1: a dẹ̀ fún ọ lámọ̀ràn
0: a dẹ̀ ní
1: nasara
0: clinic
1: ibi kan tá a tọ́jú ni
0: bẹ́ẹ̀ la dẹ̀ ní ọ
1: nasara
0: herbal product
1: ká má rà rẹ jí pépé
0: wákàtí
1: mẹ́rìnlélógún
0: lọ́fíìsì lọ́sà
1: ẹ àlù ṣíṣí
0: pẹ̀lú ìyàn ṣiṣẹ́
1: ọkọ́ṣẹ́mọṣẹ́
0: ẹ kàn sí a
1: lójúlé kẹrìndínlọ́gbọ̀n
0: ọgbọ̀n ayégúnlẹ̀
1: lókòrókòrò gate
0: high court
1: lakurẹ
0: 08037268
1: kú ọ bá ti yà ṣàyẹ̀wò ara rẹ
0: mọ̀mọ́ jẹun lọ
1: ọlọ́run ní mú lọ́sà
0: healthcare center
1: ṣe á lóríire
2: aranko. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà Akinyemi ja kọ́kọ́ fún nọ́mbà Lopsan Natural Clinic ó wà nọ́mbà 26 Ayégúnlẹ̀ Street títí tó dojúkọ High Court nílùú Àkúrẹ́ nọ́mbà wọn rẹ̀ o.
3: 0803
2: ok
3: 817
2: yeah
3: 7268
2: lẹ́ẹ̀kan sí
3: 0803 817 7268
2: wọ́n sọ nkankan wọ́n ní tẹ bá ń bọ̀ lọ́la
3: nkọ́ mọ̀ jẹun
2: láti lọ ṣe àyẹ̀wò wọ́n ní kẹ má jẹun wá ní iṣu abíbàtà kóòkà ìwọ́ sì fẹ́ raṣọ ọdún àbíbàtà ọdún àbáyà wọn náà kò débìbà ilé tó bá ti ga jù tó dojúkọ Àkúrẹ́ town hall ẹ wọ bẹ ní iṣu náà ń pè bẹ nọmba wọn rẹ o.
3: 0803-425-0455 lẹ́ẹ̀kan sí 0803-425-0455
2: bàbá lára
3: ẹ̀dán
2: bọ̀bọ̀ kan tó jẹ ẹ̀wà ẹ̀wà tí ò lépo tí ò láta òjò àárọ̀ yìí òjò répora kò rátara ṣòmẹ́ni akíngbadé adéyẹmọ david ni ó jẹ ẹ̀wà funfun abọ́sẹ̀dé olúwatóyìn alias ṣèkódùn èèyàn kan ti gúnyán ọjọ́ ìsinmi
3: bẹ́ẹ̀ni
2: ẹ̀yìn ń wábi tẹ́ ẹ ti jẹyán lọ́jọ́ sunday
3: jẹyán jẹ gbádùn falala
2: tẹ́ ẹ tún jẹran gbẹ́ sórí ẹ̀ old palace ilẹ̀kùn ní ọ̀dà road gangan ní ibẹ̀lẹ̀ lọ tálẹ́ni tí mò ń sọ tí mo ló lu ọdún kan àtoṣù mẹ́fà nínú ìyá ẹ̀ anta babatunde laniyan ni

0: ṣé gbàgbé mo ní ọdún kan àti àbọ̀ 18 months ni à ń tà Babatunde Laniyan ń lò nínú ìyá ẹ̀ gẹ́gẹ́ bí oyún ẹ̀yin náà mọ̀ tó bá takoko tó yẹ kí abiyamọ tó bá yẹ kó jálóòdù tí ò jálóòdù àti mọ̀lẹ́bí àti bàbá wọn mọ sá káàkiri ni ẹsẹ̀ lé ok ibi tán ti ń tẹsẹ̀ lébọ̀ gẹ́gẹ́ bí bàbá alára ti sọ nánítọ́ in tó lè ṣe é ò ní pé kí bàbá lọ wá wọ́n rí wọ́n ẹranko tí ń já wọ́n rí wọ́n iná fi ṣe pepper soup. Pepper soup mo gbé o.
1: Ṣe jẹ ìbílẹ̀.
0: Ok ẹ̀yin lẹ̀ ń gbé láti jẹ. Ẹ̀ṣọ́ ọ̀gbẹ́ mi ò gbọ́n. Ok pepper soup lè mímọ̀. Ẹ̀yin àgbàlagbà.
1: Ẹ̀yin àgbàlagbà lè ṣe jẹ.
0: Lẹ̀ ń gbé ní àṣejẹ. Ṣùgbọ́n tí ẹ bèrè ṣé o mọ àwọn nǹkan tó fi sí.
1: Mẹ́mọ́ o.
0: Ok o kàn mọ̀ pé àṣejẹ ni.
1: Àṣejẹ ni ẹ.
0: Èmi wá fẹ́ sọ fún ẹ mo mọ àwọn nǹkan tó fi sí.
1: Bí irú bí ata bí.
0: Oge àti ẹ. Wọ́n fi efiri sí. Wọ́n fi kọrí sí. Àwọn nǹkan tẹ̀mí mọ̀ nìyẹn o. So bàbá lára. Torí ẹ lòmí à ti mú bá rò.
1: Abẹ yàtọ̀ wọ́n rí
0: wọ́n. Kó máa lọ bò mí. Àbí kó gbọ́ ètò mí. Ètò mí.
1: Kó yà gẹ́ lórí ètò mí.
0: Ìgbà tọ́mọ dàgbà lọmọ rí pé tó bóun ni wọ́n ṣe máa jẹ́ àwọn rí wọn. Ó bẹ́tà kí n ṣéǹjì orúkọ ẹ̀ sí tẹ́lẹ̀bù n tó fi jẹ́ anta Babatunde Laniyan nìyẹn o. 1981 ló ti bẹ̀rẹ̀ ṣe tíátà. Ẹ wá mọ̀ wọ́ òun náà ti mẹ́ntọ̀ ọ̀pọ̀lọpọ̀ òṣèré. Mr. No Nonsense kò gbèrégbè yìí torí lójú ayé àti nínú fíìm. Anta Laniyan ò gbèrégbè o. Òun ló mẹ́ntọ̀ arábìnrin kan tó ń pè ní Taiwo Aromokun àti olóògbé Aishat Omoge Campus. Happy birthday. Ẹ ká lẹ́nu lé yìí ọmọbìnrin. Àbẹ́ ti sùn. Ẹ tí lè sùn, ó dẹ̀yìn ètò.

tó ń kọrin lẹ́kàn rẹ̀ mí lẹ́kùn ẹmọ tẹ bá ti ní nọmba ẹ mọ pé o ọ̀la gangan lọ́jọ́ ìbí ẹ̀ ọmọ children's day ni May 27 lẹ́kàn rẹ̀ mí lẹ́kùn ẹmọ ọmọ dáfídì ọkọ̀ olúwa tóyìn bàbá jọmí lójú bàbá dáfídì bàbá michael bámi gbóhùn ẹ̀ sókè ọlọ́jọ́ bí ọ̀la.

gbogbo àwọn ọlọ́jọ́ òbí tóṣù yìí tá ń pè ní mẹ́ẹ̀ gbogbo yín pátápátá mọ̀ kí o ọlájùmọ̀kẹ́ ẹlẹ́gbẹ́ èní gangan ni ọjọ́ ìbí tiẹ̀ lẹ́kan rẹ̀ mí lẹ́kún Amos ọ̀la gangan lọ́jọ́ lọ́jọ́ ìbí tiẹ̀ lágbára ọlọ́run ẹ ti ṣọdún yìí ẹ ṣẹ̀ mí lágbára àti àṣẹ ọlọ́run ọba happy birthday to you all gbogbo ẹ̀yin ọmọ mẹ́ẹ̀ ẹ ṣe júùnù o ẹ ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé ẹ̀ kàálẹ́ àbẹ́ ẹ ti sùn ẹ̀ tí lè sùn ó dẹ̀yìn ètò.

0: alòṣèré tíátà tí mo ní ó ní bóyá ọlọ́run ò kọ adé mọ́ orí òun òṣèré tíátà tá ń pè ní Bàsírà Abẹ́rẹ́ ni mo mọ̀ ń sọ ó ní gbogbo ọgbọ́n tó yẹ kéèyàn ó dá gbogbo ìwà pẹ́pẹ́ furú téèyàn ń ṣe fọ́kùnrin nílé ọkọ lòun ti ṣe ọ̀rẹ́ mi Martins Babatunde tá ń pè ní senator ẹ̀ka alẹ́ o Adégbóyè Gají lórí ẹ̀ka alẹ́ o Adès Eze ẹ̀ka alẹ́ olóyè Aichi Fọṣọgbọ́n ti Àkúrẹ́ Kingdom ẹ̀ka alẹ́ Ayọ̀ Praise Olúwafẹ́mi gbogbo yín pátápátá ni mo kí ẹ̀ka alẹ́ ó ní gbogbo pẹ́pẹ́ furú téèyàn ń ṣe fọ́kùnrin kọkùnrin lè dúró kó fojú re wo ni béèyàn bá bẹ lọ́ọ̀dẹ pé gbogbo ẹ̀ lòun ṣe ṣùgbọ́n àgbéjù sílẹ̀ lọmọdé ń gbégi ẹlẹ́ra Akinyemi o jẹ́ àdíráìsì àwọn tí ó jẹ́ pé wọ́n ládé báyìí ṣùgbọ́n tó ń fi adé yẹn tó fi ń ta káìtì adé tó wà lórí ẹlòmíì gan ó ti sọ ní face cap tó mọ̀ pé face cap wà á mú wà á ṣí wà á mú wà á ṣí wà á sọ síbì kan ó mà ṣe o owó táwọn boys ní là ń yá ẹ adé orí ẹ tí òjò ẹ lójú yẹn tó o bá lè ṣèṣì bọ́ọ̀lẹ̀ Akinyemi.
1: Wà padà rí lórí olùmíràn ẹlẹgbẹ́ rẹ. Wàrà owó ṣàdéré lè.
0: Adé ẹ̀ ná pọ́líṣì báyìí. Adé tí òjò ẹ lójú yẹn. Akinyemi o.
1: Ẹ dáhùn.
0: Wà wá máa wò pé ṣé adé mi ni àbádé ẹlòmíì.
1: Adé ẹlòmíì.
0: Adé ẹ ti di adé ẹlòmíì sá. Ẹ̀ka lẹ́nu bá a ṣe ń ṣeré tiwa yìí.
1: Ẹlòmíì ní kẹ́ ní ká sí.
0: Ẹlòmíì ò ká sí. Ṣùgbọ́n wòlíì ni wá. A sọ̀rọ̀ ṣe ò dẹ̀ níṣe kí ni kò ní sọ̀rọ̀ dànù.
1: Adé olùmíràn ti jẹun lálẹ́ báyìí.
0: Ẹ bóyá adé ò fowó lẹ̀. Ẹlòmíì ti sọ adé ò ti sọ di adé páálí. Ṣé o mọ̀ pé adé páálí. Akinyemi.
1: Adé pépà primary school jẹ́.
0: Tá a fi pépà big note ṣe. Okay. Orúkọ Akinyemi Michael mo bèrè béèrè àbẹ́ ti sùn ẹ̀ tí lè sùn. Ó dẹ̀yìn ètò.

0: olórin fuji kan o kó àgbò méjì àgbóléyá àti owó tùlùtùlù o fi ránṣẹ́ fóní fuji míì pé kó fi ṣe ọdún léyá àwọn tẹ́ ẹ̀ fọkàn sí ni torí ọ̀rọ̀ ń jà ràìnràìn láàrin wọn tẹ́lẹ̀ akiyemi yami ilé ìbò kan
1: udembi
0: udeha àti pé uadem à ń padà bọ̀ ẹ mọ̀ kálẹ̀ o àbẹ́ẹ̀ ti sùn
1: ẹ̀ tí ì lè sùn ó dẹ̀yìn ètò.

0: lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára àti àṣẹ ọlọ́run ọba bàbá lára ó pẹ́ ta ti ń sọ̀rọ̀ àwọn tó wà láyé àwọn tó já wípé tòótọ́ ti lọ bí ogun là á sọ̀rọ̀ wọn lọ́sẹ̀ tí ń bọ̀ àgàgà àwọn olórin taníjẹ́ Bobby Benson ẹ̀kọ́ lẹ̀bẹ́ taníjẹ́ Roy Chicago onílé gogoro ọmọ bíbí ìkàrẹ́ àkókò Benjamin Aderohunmu kòkòrò nìyẹn bàbá tó já pé tó ó nípèníjà ojú òun àtìyàwó ẹ̀ náà jọ ń kọrin Adéolú Akínsànyà bàbá ètò ń kọ́ Jesse Araba tọkọtìyàwó làwọn náà ẹ wá mọ owó Fatayo Lagunjú tó ń pè ní Fatayo Rolling Dollar ẹn tó kọ ẹbí ní Sàùbẹ́ńṣẹ́ nìyẹn Yusuf Ọlátúnjí Àkànmú Dáúdà Epo Àkàrà Fatayo Olówóyọ Kọ̀ǹfọ̀tọ̀mọ́gẹ̀ Fatayo Ayilára Ojindo Francis Akintade Adédárarun rà lọ́jà ọba Captain Délé Òjò Màámu Lẹ́kún rẹ́rẹ́ lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára àti àṣẹ ọlọ́run ọba Fẹ́mi Ògúndàìsí lorúkọ tèmi.
1: Bẹ́ẹ̀ Akínyẹmí Mẹ́kẹ́ ṣe jọ́rọ́kọ tèmi.
0: Títí di ọjọ́ mẹ́jọ ta ó pàdé ẹgba nọ́mbà yìí fún ìpolówó ọjà kì í ṣe urgent 2K o torí àwa gan a need the urgent 1K a need the urgent 1K 08035530428 lẹ́ẹ̀kan sí 08035530428 oorun ayọ̀ ni gbogbo wa ó sùn ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ wa.

0: honorables. Nisa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trophy laga se se agbekale eto asopo fun awon honorables. Sawari awon honorables e lojo bo Thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium laga kan soke kasi se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa. Sawari awon honorables e lojo bo Thursday ose yi trophy premium laga oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun mejidilogun o.
1: Iléeṣẹ́ tó ṣe tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí lódòdó létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
2: Yíbẹ̀ yíbẹ̀ yíbẹ̀ má fọwọ́kàn.
3: ADABA
2: 88.9 àdàbà.

0: Honorables, ni sa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti Trophy Laga se se agbekale eto asopo fun awon honorables sawari awon honorables e lojobo Thursday o je ami fara energy ipe lati jo gbe Trophy Premium Laga kan soke ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo Thursday ose yi Trophy Premium Laga oti ti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji dilogun o
1: Mo ń gbádùn àdàbà.
2: Gbogbo wa la ń gbádùn àdàbà.
0: Honorables, ní sáà yìí tí o gbogbo yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdíre tí Trophy Laga ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwọn honorables. Sàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹnìjì ìpè láti jọ gbé Trophy Premium Laga kan sókè. Ká sì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí nítorí láàrin gbogbo rẹ̀ àwọn honorables a máa dúró gbọn lẹ́yìn ara wa ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí Trophy Premium Laga ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀ kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o.

Allah. Gel buraya.

0: dìde lónìí, mo dìde lónìí, mi ò ṣe ń tọ́jú ọmọ, sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀, mo dìde lónìí, mo dìde lónìí, mo dìde lónìí, ẹ sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀. Orúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: You call him by Jesus once.
0: Wà fún òkèlè mẹ́ta.
1: You jump up three times.
0: Nítorí à tó fẹ́ yẹyẹ mi.
1: Because I'm not out of back.
0: Ẹgbẹ́ mi náà dìde.
1: Elevate me, O Lord. Yeah.
0: Ẹgbẹ́ mi. Kí àwọn tó fẹ́ yẹyẹ mi má bàa lẹ́nu ọ̀rọ̀.
1: So that my mouth should not have mouth.
0: Ṣé ẹgbẹ́ ẹ̀yàn mọ́? Tó o bá dìde, wọ́n á bèrè Ọlọ́run rẹ o.
1: If you are not lifted up, ask of your God.
2: Yes, sir.
0: Wọ́n ti yẹ̀yẹ́ mi rí o.
1: They have mocked me before.
0: Kò gbé ẹsẹ̀.
1: You will shout it.
0: Torí àwọn tó ń dúró di ẹlẹ́yà mi.
1: Because of that something for my disgrace.
0: Ọlọ́run pè mí dìde.
1: Olóòjà ni bẹ́ẹ̀ pé.
0: Ẹ̀kan ni kò pé. Kí ariwo rẹ̀ máa lòkè. Torí àwọn tó fẹ́ sọ pé sí òtán. Torí àwọn tó fẹ́ sọ pé ṣe bá wí bẹ́ẹ̀. Àwọn àgbẹ̀ ò lè dìde. Olúwa gbé mi dìde. Oyà oyà oyà. Olúwa gbé mi dìde. Torí àwọn tó bẹ yẹyẹ mi. Torí àwọn tó dúró de lẹ́yà mi. Torí àwọn tó retí mi nísàlẹ̀. Olúwa gbé mi dìde lónìí. Mo dìde lónìí. Mo dìde lónìí. Mo dìde lónìí. Sọ̀rọ̀ ẹ̀yin mọ̀ mi ẹ̀ gbàdúrà.
1: We will pray.
0: Olúwa.
1: O Lord.
0: Fún mi ní ẹ̀rí.
1: Give me testimony.
0: Tí o ṣe deny.
1: Undeniable testimony.
2: Yes, sir.
1: Undeniable testimony.
0: Ṣẹ̀gbọ́.
1: Yes, sir.
0: Mo fẹ́ ẹ̀rí.
1: I want testimony.
0: Tí ènìyàn ò ní lè deny.
1: Na no man can deny.
0: Ẹ̀rí nìkan náà lè fi mọ̀ pé ó mọ wòlíì o.
1: Only testimony when we don't know a prophet. Only testimony.
0: Kò gbé ẹsẹ̀.
1: You lift your legs.
0: Mo fẹ́ ẹ̀rí.
1: I need testimony.
0: Mo fẹ́ ní ẹ̀rí.
1: I want to have testimony.
0: Àbó ò ṣetán fún
1: mi. Mo ṣetán o.
0: Wà ní láàrin 72 hours.
1: Within 72 hours.
0: Olúwa fún mi ní ẹ̀rí tí ó ń bá ayé lẹ́rù.
1: Get me testimony that frightens the world.
0: Ẹ̀yin ọ̀gá yẹn nílò ẹ̀rí o.
1: Yes, sir.
0: Matthew 7:7.
1: Matthew oríkẹ́jẹ ṣẹkẹ́jẹ.
0: Wọ́n ní ẹbẹ̀rẹ̀ á fún yín o.
1: Ask and you shall receive.
0: Ẹ wá kiri ẹ rí o.
1: Seek and you will find.
0: Ẹ kànlẹ̀ kan ó ṣe o.
1: Ẹ kì í ṣàbí ọ́pọ̀.
0: Mo fẹ́ rí o.
1: I want testimony.
0: Na owó ẹ méjèèjì sókè.
1: Let up your two hands.
0: Lórí àwọn ọmọ mi.
1: Over my children.
0: Mo fẹ́ rí.
1: I want testimony.
0: Lórí ìyàwó mi.
1: Over my wife.
0: Mo fẹ́ rí.
1: Testimony.
0: Lórí àwọn olóore mi.
1: Over my
0: benefactors. Mo fẹ́ rí. Sọ̀rọ̀ mo nílò ẹ̀rí. Mo fẹ́ ẹ̀rí. Mo nílò ẹ̀rí. Ọlọ́gbọ́n dá ayé àti ọ̀run o. Ẹ fún mi ní ẹ̀rí. Ẹ fún mi ní ẹ̀rí. Ayé ò gbọ́dọ̀ yẹ̀yẹ́ mi mọ́. Jésù Olúwa wa. Gbé ọwọ́ ẹ méjèèjì lórí.
1: Place your hands on your head.
0: Oore ọ̀fẹ́ ohun. Adunni létí mi. Gbogbo rẹ Yorùbá ọrùn kan. Ayé Yorùbá pẹ̀lú. Fún aráyé. Ó kú fún mi pẹ̀lú. Orí ọfẹ́ tọ́ mi lọ́nà àlàáfíà. Ó ń tọ́jú mi lójoojúmọ́.
2: Baba,

Ini surat itu.

0: Olúwa wo àwọn arúgbó wọ̀nyí.
1: O lọ behold these aged ones.
0: Wo àwọn ọmọdé, wo àwọn àgbàlagbà.
1: Behold the children, behold the adults.
0: Ah, Olúwa jọ.
1: Lord, be pleased.
2: Ọlọ́run gbọ́ àdúrà wa láàárọ̀ yìí.
1: Amen.
2: Amen.
0: Gbàdúrà wa.